0: ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
1: Hallelujah.
0: Mo kí Ọlọ́run tó dá ọ̀run wọn ayé.
1: Yes sir.
0: Mo kí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́dé. Mo kí yín kú ọ̀sẹ̀ tuntun. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà, bó ti ń wọnú ọ̀sẹ̀ tuntun yín lọ. Lórúkọ Jésù, wàá rí àánú gbà. Ọ̀run àánú máa bá mi ṣí fún ọ. Ọ̀run ìrànlọ́wọ́ máa ṣí fún ọ. Bó ti ń wọnú ọ̀sẹ̀ tuntun yín lọ. Áńgẹ́lì ojú rere lórúkọ Jésù ó máa bá mi dàpọ̀ mọ́. Mo gbàdúrà ní ọ̀sẹ̀ tuntun yìí. Lẹ̀kùn ìrànlọ́wọ́ àṣí fún ọ̀sẹ̀. Ní ọ̀sẹ̀ tuntun yìí, o ò ní ṣe dá dúró. Bó o ti ń wọnú ọ̀sẹ̀ yìí lọ, lórúkọ Jésù lẹ̀kùn tó kàn-kàn tí ò ṣí tẹ́lẹ̀ lọ́sẹ̀ yìí ló máa ṣí fún ọ. Gbogbo ibi tó o fẹ́ lọ ní ọ̀sẹ̀ yìí, lórúkọ Jésù ẹ̀rí ló máa mú bọ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ti promise àti ràn án lọ́wọ́ tí wọn ò tí ṣe yẹn lọ́sẹ̀ yìí ni wọ́n máa ṣe. Mo gbàdúà ọjà rẹ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù wàá tàtà gèrè. Ní ọ̀sẹ̀ yìí iléeṣẹ́ rẹ yẹn máa tẹ̀síwájú. Ní ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù àwọn oníbàárà gidi ó máa yàwájú ẹ̀. Lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ọfà òkùnkùn òní bá ọ lọ́sẹ̀ yìí. Àwọn anọ́wọ́ ànọ́bọ̀ lórúkọ Jésù wọn ò ní ná fún ọ lọ́sẹ̀ yìí. Mo gbàdúà lórúkọ Olúwa Jehovah. Ogun oníborí rẹ lọ́sẹ̀ yìí o. Ogun oníborí ọmọ rẹ. Ogun oníborí aya. Ogun oníborí ọkọ rẹ. Mo gbàdúà àkọ́bí rẹ ò ní ya wèrè. Lọ́sẹ̀ yìí lórúkọ Jésù àbígbẹ̀yìn rẹ ò ní ya wèrè. Gbogbo ọmọ tí Olúwa fi fún ìkankan nínú wọn ò ní ya wèrè. Mo gbàdúà lórí ọmọ o ò ní dààmú. Ní ọ̀sẹ̀ yìí o ò ní dààmú. Ariwo ẹgbàmí ará àdúgbò lórúkọ Jésù o ò ní bá wọn ké. Ariwo ẹgbàmí ará àdúgbò polo ò ní bá wọn ké. Ogun ẹ̀wọ̀n ọfà ẹ̀wọ̀n lórúkọ Jésù kò ní bà ọ́. Gbogbo ẹni tó ń sọ ọ́ tó ń sọ ìṣiṣẹ́ rẹ ní ọ̀sẹ̀ tuntun yìí wọ́n á mófo. Gbogbo ẹni tó ń sáré àti pa ọ́ lára lọ́sẹ̀ yìí wọ́n máa ṣera wọn. Gbogbo ẹni sáré àti gbógun tì ọ́ lórúkọ Jésù ogun ló máa pa wọ́n. Mo gbàdúà ní ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ Jésù wọ́n á jíṣẹ́ ayọ̀ fún ọ. Ní ọ̀sẹ̀ tuntun yìí ẹni tí ò ràn ọ́ lọ́wọ́ rí á ràn ọ́ lọ́wọ́. Ẹni tí ò fowó ṣàánú rẹ rí á fowó ṣàánú ẹ. Mo gbàdúà lórúkọ Jésù ọwọ́ ayé ò ní ká ọ. Tọmọtọmọ ọwọ́ ènìyàn ò ní ká ọ. Lórúkọ Jésù ọwọ́ ayé ò ní ká ọ. Ní ọ̀sẹ̀ yìí òjò ìbùkún rọ̀ sílé ẹ. Ó ní òjò ìbùkún

0: ibùkún, ojo ibùkún la fẹ́, irí ànusẹ ìwà ká, ṣùgbọ́n ojo la ń tọrọ. Mo sọ tẹ́lẹ̀, ojo ibùkún, ojo àrọ̀mọ́dá lórúkọ Jésù. Ó yá kóràn ń lé ẹ̀, kóràn ń lé ọ, kóràn ń lé ẹ̀, ọfà ìsàn lára rẹ̀ lórúkọ Jésù. Ọfà yẹn gbiná. Mo sọ tẹ́lẹ̀ sí bàbá àti mọ̀mọ́ tó ń gbọ́ mi, ogun tí wọ́n ń pè ní ogun kánsà, irú ẹ̀yà tó lè jẹ́ ìkankan ò ní yálé ẹ̀. Ọfà àìsàn lórúkọ Jésù kò ní bà ọ́. Ọfà kánsà kò ní bà ọ́. Ọfà kánsà kò ní bà ọ́. Mo gbàdúà lórúkọ Olúwa Jehovah. Ogun tó máa mú kí dọ́kítọ̀ tó mọṣẹ́ jù kó dá oyè léèyàn lórúkọ Jésù. Ogun yẹn ò ní borí ẹ̀. Mo gbàdúà bó ṣe lè wù kí ọ̀tá gbógun tó ní ìyókù èyí tó ṣù yà parí, tí ọdún yà parí, wọn ní folóògbé sẹ́yìn orúkọ rẹ̀. Ọlọ́run àánú yanjú ẹ̀ lórúkọ Jésù. Kó yanjú ogun rẹ̀, kó yanjú ogun rẹ̀. Èyí tó ń bá fà á tó ò lè sọ fún yàn yẹn, eléyìí tí ó ń ṣe ọ́ tí mi ń fẹnu kan yẹn, lórúkọ Jésù àánú yanjú ẹ̀. Àánú yanjú ẹ̀, àánú yanjú ẹ̀, ní ọ̀sẹ̀ yìí àánú yanjú ọ̀rọ̀ rẹ̀. Mo gbàdúà gbogbo ẹni tó ń ṣẹlẹ́yà rẹ̀ tí wọ́n ń sáré pé kó o wálẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Wọ́n máa sunkún egbére, wàárà ànúgbà, ọ̀nà rẹ̀ là. Ọlọ́run gbọ́ àdúà. Jésù Olúwa wa,
1: lórúkọ Jésù.
0: Orúkọ mi ni Wòlíì àti ajíhìnrere Fẹ́mi Joshua Dairo, tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá àánú yanjú ẹ̀, látinú ìjọ Christ Apostolic Church Goshenland, ilé àánú yanjú ẹ̀, tí Ọlọ́run fi wá sí ẹ̀yìn Monarch Luxury Hotel ní ìyànà Ṣàpátí, ní ìdojúkojú Olóròrò Estate, Gomo Road, Ìlọrin, Kwara State. Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, bó ti ń wọnú ọ̀sẹ̀ yìí, mo fẹ́ rán ọ létí pé ìpàdé Thursday, every Thursday àánú yanjú ẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ nínú Ìlọrin, ó máa ń wáyé ní agogo mẹ́sàn-án àbọ̀ àárọ̀ sí agogo méjìlá àbọ̀ àárọ̀ ní ilẹ̀ àánú yanjú ẹ̀. Thursday eléyìí mi ò fẹ́ kó miss ẹ. Tó bá dẹ̀ ń bọ̀, wá èso ẹyọ kan tó fẹ́ràn jù, kò mú dání. Bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí ẹ wà, ọ̀run àánú á ṣí fún ọ, ọ̀run ojú rẹ á ṣí fún ọ. Kí ni mo fẹ́ fi gbàdúrà fún wa láàárọ̀ yìí bí a ti ń kọjá lọ? Òun náà ló wà nínú ìwé Psalm 121, tí bíbélì rẹ̀ bá wà lọ́wọ́ rẹ̀, ìwọ náà ṣí. Ìwọ tó bá dẹ̀ tí ì ní bíbélì, mo fẹ́ kí ìwọ náà kó ra bíbélì so that bá ti ń sọ̀rọ̀ nínú bíbélì, ìwọ náà lè mọ ṣí tiẹ̀, a lè jọ máa kà. Bá mi ka bíbélì ọmọ.
1: Èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni.
0: Níbo
1: ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá?
0: Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá?
1: Ó dá ọ̀run ayé.
0: Máa gbọ́ mi sà, ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Ó ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò àti wá? Ó ní ìrànlọ́wọ́ mi àti ọwọ́ Ọlọ́run wá, tí ó dá ọ̀run ayé. Ẹ gbọ́ gbogbo ọmọ Ọlọ́run, ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, ó jẹ́ ohun tó dájú. Ọlọ́run sì ń ran àwọn èèyàn lọ́wọ́, Ọlọ́run sì ń gbé àwọn èèyàn ga, Ọlọ́run sì ń ṣàánú àwọn èèyàn. Ẹgbọ́ kì í ṣe gbogbo èèyàn ló ń dọ́gbọ́n sí. Àwọn kan wà tó jẹ́ pé àánú Ọlọ́run, ìrànlọ́wọ́ àtòkè wá, òun náà ló gbé wọn dìde. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ eré tí mo dẹ̀ fẹ́ fi gbàdúrà fún ọ nínú ọ̀sẹ̀ tó ń wọnú ẹ̀ lọ yìí, ìrànlọ́wọ́ àti òkè wá. Ẹ gbọ́ gbogbo ọmọ Ọlọ́run, ìrànlọ́wọ́ yìí dájú. Èyí dẹ̀ jẹ́ ogún ìbí àwọn ọmọ Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ti gba Jésù gbọ́, gbogbo ẹnikẹ́ni tó bá ti gba Ọlọ́run gbọ́, ogún ìbí rẹ̀ ni Ọlọ́run gbọ́dọ̀ ràn lọ́wọ́. Ìdí nìyẹn tí bíbélì yẹn fi sọ wípé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi ó ti wá? Torí bíbélì yẹn ló sọ pé asán ni ìrànlọ́wọ́ ènìyàn, asán ni ìrànlọ́wọ́ ènìyàn. Èèyàn lè promise ẹ pé òun fẹ́ ṣàánú ẹ, ọ̀gá ó lè mọ̀ ṣe mọ́, kó o tó dọ̀dọ̀ rẹ̀ lọ́jọ́ tó promise ó lè kú. ṣugbọn egbosa ọlọrun ni ki dale yan to ba ti lohun fe ohun fe saanu e to ba ti le so latenu e pe o fe ran lowo mo iwo sa gbagbo pe o fe ran e lowo ma wo bi to ti nbo to ba wo pe bi bayi lo ti nbo o le mo gba be ko je bo mi ni o ma gba kiki sa pe ko sa ti se kini ko ti ran lowo egbo eredi to ti fi iri ise re ati owo agbara re oun ni wipe o si focus si odo egbon re to wa ni loyinbo yen
1: yes sir
0: o si focus odo oga re yen o si believe pe egbon mi yen won lowo lowo now o si gbopon le oko re lowo ye ku le se fun o si gbetele anti adugbo re yen wipe awon lo ma ran yen lowo o si ni alternative to ba ti ni alternative o le rowo olohun
1: yes sir
0: iyi awon ti o ni alternative awon lo nilo iranlowo atoke o ni emi yo gbe oju mi sori oke won ni nibo ni iranlowo mi yo ati wa o ni iranlowo mi yo ti owo olorun wa ti o da orun aye bo ma so fun gbogbo eyan to ngbo mi owo meji ni olorun ni
1: yes sir
0: owo akoko o ni iranlowo owo keji o ni anu ti mejeji ba ti papo lori aye eyan o ma gbe yan dide ni e wa gbo iranlowo ti wa pe sona meji e gbo o iranlowo latodo olorun ati iranlowo awon eni ti olorun fi owo to kan won Joshua ti olorun o ba fi owo to ko eyan eniyan o le ran eni keji e lowo e gbo ale eni ti o ma sise re laarin osu agba salary e wa wa ma pin
1: wa credit elomi
0: wa wa credit elomi so possible ni tolorun o ba fi si e lokan lati se iranlowo yen iranlowo yen ko possible
1: yes sir
0: o ni le se gbogbo awon to ma ran yan lowo olorun lo ma nfowo to won lokan se ki ma ton emi o ki bere nkan lowo eyan mo owo olorun ni mo tin bere tin ba need nkan kan ma lo bi adua ma kunle oluwa mo nilo nkan bayi ranyan si mi
1: yes sir
0: kini mo pe mo nilo nkan bayi oluwa ranyan si mi gbọ mi eni ti olorun ba lo fowo tolokan pe ko wa se o need ati fi pamu tori kini di angel ti olorun ran wa niyan mo so tele si o ti ose tutun to wonu e loruko baba loruko mo loruko olorun emi mo angel ran lowo ajise fun
1: amen
0: gbogbo omo olorun to ngbo mi
1: yes sir
0: o gbodo wa lai ri ran lowo gbogbo eni keni ti ko ba ti ri iran lowo egbo mi sa eyin ni ru won ma nduo si
1: yes sir
0: eni keni ti iran lowo o ba ti dapo ma ye egbo ki yi to egbe iran lowo to ba ri gba ohun lo ma so ru aye ti wa gbe iran lowo to ba ri gba iye iran lowo to ba ri gba ohun lo ma so ru aye ti wa gbe opolopon gbe igbe aye to je pe ko ni tumo idi ni pe iwon ba iran lowo ton ri ohun na ni igbe aye ti won gbe to ba ri iran lowo to ga wa gbe igbe aye to ga egbo to ba ri iran lowo jiare wa gbe jiare to ba ri iran lowo itelepa wa gbe itelepa iye iran lowo to ri o lo ma so ru aye ti wa gbe mo so aso tele si o bo ti nlo ni ose yi ikorita to ti nilo iran lowo aye re pade e
1: amen
0: ikorita to ti nilo iran lowo aye re pade e
1: amen
0: iran lowo to ma gbe oko ja isale koko
1: yes sir
0: iran lowo to ma gbe oko ja itelepa
1: yes
0: iran lowo to ma gbe oko ja inu bi to n gbe yen
1: yes
0: to ma lo to e ma won eyan la
1: baba
0: ninu awon jiare bayi lo oluwa wi iran lowo yen ma ja wa aye e iran lowo yen a ja wa aye e mo so aso tele
1: yes sir
0: ni oruko oluwa ibi ti aye re ti nilo iran lowo wa ba iran lowo pade
1: amen yes
0: owo alagbara to ha si ti aye re fi wa loju kan pelu ase olodumare a fi iran lowo tu ele
1: amen
0: a fi iran lowo tu ele
1: amen
0: a fi iran lowo tu ele
1: amen
0: gbogbo eni to ni ko si iran lowo fun e mo ase jade loruko jesu oluwa doju ti won gbogbo eni to ni eleeto ti gba mo yen na lo ma gba oluwa doju ti won oluwa doju ti won oluwa doju ti won oluwa doju ti won mo so tele si o bo tin lo lose yi anya eniyan kan ti o oluolowo anyamo to ma gbe eru e oluolowo anyamo ti o ni gba ki ya je o oluolowo anyamo to ma ton gbogbo to ni so de eyan oluolowo anyamo ti anu re ma se oluolowo anyamo ta wu o pe ohun ko fe da olola ase jade lo ko jesu o ya lo pade e ona re la ogunse yo dara fun ogo ni foruko oluwa gbogbo omo olorun to gbo mi ni ojo thursday mo gbagbe je ka jo pade oro re adayo pe mi sori number 08032404977 o le so re ma je mu re na oro re adedayo mo ki o kaabo sinu ose tutun o dabo.

0: èèyàn tí ọlá rẹ̀ gòkè tí nǹkan lọ dédé fún tẹ́lẹ̀ tó kìkí ẹ̀ nǹkan lójijì tó wá wọ mi iṣẹ́ kan náà parí nínú ẹ̀mí negotiation ti máa wáyé láàrin òun àtọlọ yóò ti sọ fún ọlọ́run pé ẹja ẹni ìbọ àwọn ọ̀tá máa ń gbàwẹ̀ lórí ènìyàn mo ti gbọ́ tẹ́nìkan láwọn gba bíríbírí ọjọ́ méje lórí prophet kan pé kó ba lè wálẹ̀ ọdẹ borí pásọ yẹn torí àdúrà àwọn yẹn gbà pásọ gbàdúà àjẹ́ gbàdúà àjẹ́ ṣe bíríbírí ọlọ́sà àjọ sàmí ibi tó ti ń gbọ́ fọ́ìsì gbogbo ẹni tó rìnrìn àjò tó léwu láti mú ẹ wálẹ̀ olúwa máa fọ létí àwọn ọ̀tá wọn láìkí ibi táyọ̀ bá wà wọn láìkí ibi tó bá ń ró sọ̀mùsọ̀m bíi kó dáwóró lórí tán kọ sàmí ò ní dáwóró ayé ẹ kò ní dáwóró in the name of Jesus. Kí ló máa ń dun àwọn ọ̀tá látayébáyé ni o ta ní kọ́lé lọ́wọ́ wá ní ọmọ lágbájá ni wà ní sóò ní kọ àdúrú lé kò sí wàhálà ọ̀sẹ̀ àkọ́bí rẹ̀ ni kọ́ ni àbí last born tó máa ní ti first born rẹ̀ ni olóńkọ́ wá ní ó ti dàbẹ̀ ìpàdé dòru ọ̀gànjọ́ náwó sókè wọ́n ní fi òru bá tiẹ̀ jẹ́ sàmí dáadáa. Bàbá kan ó tọ́jú iṣẹ́ burúkú kan pamọ́ sára obìnrin kan torí gẹ́ yẹn fine bàbá yẹn wá ní kó wá tó lè máa fẹ́ ọ kó sì mọ̀ kó mọ́ bu bàbá yẹn ló bá bú bàbá ó ní èyàn àdàgbà mọ́ tó kú atọ́run lọ mọ́ lọ bàbá nílé mi náà bàbá wọnú ilé ló bá lọ gbé agbára dó ìjàmà rẹ̀ bàbá bá fọ́ ìkórira sí gẹ̀yìn lára kò sí ibi tí gẹ̀yìn bá wọ̀ rírùn ni ọmọ rùn gẹ̀yìn yẹn padà ní fòtòfòtò lára tí ó wá di ẹni tó rùn nígbà tó wà láyé àṣebéèyàn bá nígbà kéèyàn kúkú lòun ò gbà jẹ́jẹ́ kó mọ́ bu ayé ayé léwu náwó sókè àṣẹ ń jáde látorí pẹpẹ arúgbó ọjọ́ fún ẹni tó lè sàmí mẹ́ta wọn ní bẹwà rẹ jẹ́ àǹtí tó wọ blue yìí sáré mọ̀ bọ̀ ìyá tó sanra ẹ̀ gbéra lẹ̀ wọ́n sọ ẹ́ ní ọfà a gbọ́dọ̀ pray ká yọ lórúkọ jésù báwo lẹ ṣe ń fi inú ara yín fọ̀ náà ẹ sọ̀rọ̀ sókè báwo lẹ ṣe máa ń fi ìlọ fà yẹn bí pé wọ́n gbà nǹkan lára ẹ̀ o ti ń rùn gan ìwọ náà mọ̀ pé o máa ń rùn so màá pray fún yín kí ikú ìjáde torí ọfà tán ta ẹ ọfà tó máa fi kú ni wá síbí ẹgá ẹ̀dẹ̀ kan ṣẹ́tìrìkìrì ẹ̀ dámúdà tálélé tó ń jẹsẹ̀ mọ́lẹ̀ kí ló ń ṣe láyé ẹ̀ ìwọ ẹ̀mí wo ló wà nínú àgọ́ yìí gbé wá ó yá jẹ́wọ́ fún mi jẹ́wọ́ fún mi tania kí náà ní kò ṣe fún obìnrin ìwọ dímọ̀ tó wà nú ara ẹ̀ kí náà ní kò ṣe fún lónìí ni mo yọ ikú oró ikú nínú ara ẹ̀ ẹ máa wo ohun tí ó jáde lára ẹ o ẹ gba mo wà lẹ́yìn ẹ̀ your time is over ẹ wo bó ṣe ṣe ká ẹ wo ìka yẹn ẹ wo bó ṣe fi ọmọ kadolẹ̀ dímọ̀ tó wà lára ẹ̀ ló ń lọ ẹ̀ jáde kú ẹrù ẹ kúrò lára ẹ̀ go ó lọ nìyẹn ikú ló ń jáde lára àtọfà bábàì ó bẹ́ ṣe ṣe bí àyámọ̀tagà jesus ogun yẹn ti ṣẹ́ wọlẹ̀ báyẹn olúwa ní ẹnìkan wà láàrin wa ń bè ọmọ ẹ wà ní ipò wèrè ó ya wèrè sáré jáde olúwa ní ká pray fún ọmọ yẹn wà ní ipò wèrè lọ́wọ́lọ́wọ́ ọ̀dẹ orí jẹ́ nǹkan wà lórí three king council tí ò bá dé ti jáde one ó yẹ sọ̀rọ̀ báwo ló ṣe ń ṣe.
1: Ó jẹ́ ọmọ tó máa mú nǹkan
0: so ó ti wá mú kòló kòló ti yí lórí so wà ń bè agbára kòló mẹ́ta jáde lára ẹ̀ jáde lára ọmọ ẹ̀.

Retini, Ogede Jize, La Ratone, Sakba Abia, Jizakba Ato, Seble Biko, Ojuve Magbojo, Washe Semenkwe, Nwori Ongbogbo, Ti Wamba Tunso, La Agbere Daraya, La Tori Legewa Nigeria, Titi De Gbogbo Koro, Kondu Ile Adulawo Africa, Ati Nile Irro, La Jibe Pa Pa Pa, Yo lolube, te aje ti asna, o da mi lo ju shaka, wipe tayo tayo te modulo, le ma vi da mi lo, winye la rotone, semble biko, asna, wanti tu bere sinin so, wanti tu bere sinin so, inye nizizi, asna, eku je tako tako jotana, nishe le binuto, ya la biyama timpara, inye la jotana, ewe parabale somba teya, so to be ya, ma di ya otanyi, a mea yo meta so wu kongbe kongbe. Ne vi po koya, se eno I kwekbe bali Manchester City, ne eno I DJ FA community shi, ta adun tunji tunji zi, a wakbe balu ti wale mfane, la ati kbe balu wana wala jotana, la ati riri kado kala fiori, kai ava, te mama ti adega. Àwọn tí wọ́n lábẹ̀ẹ́ onírànlọ́wọ́ òun ni Lewis Kelly, Emma Crystal, Crystal Solis, ọ̀mí alírànlọ́wọ́ méjì, ìyẹn túlọ̀ sí, òun lò ní lọ́jọ́ tàná yẹn. Ṣé wọ́n fẹ́ gbọ́, bọ́ọ̀lù tí rí Kado Kala Fiori tó gbẹ́ wọnà wọ̀n ní dèdè ìṣẹ́jú mẹ́tàlélógún àyá 23 seconds. Òun ni yóò jẹ́ bọ́ọ̀lù àkọ́kọ́, eléyìí yóò tètè yára wọnà wọ̀n, èèyàn ta bá ń sọ̀rọ̀ nípa ìdíje community shield nìyẹn, èyí tó jẹ́ wípé agbábọ́ọ̀lù yẹn fi láǹfààní láti fi tàn bálẹ̀ kàṣàgbà bí agbábọ́ọ̀lù àkọ́kọ́, eléyìí yóò ṣerú ẹ̀ máa ń kúnnù gẹ́gẹ́ bí àṣà. Ẹ ṣe láǹfààní láti gba dévé yẹ ọ̀run, ó túmọ̀ sí wípé ó ti di ìgbà méjìdínlógún, ìyẹn 18 tán, eléyìí tẹ́ láǹfààní láti fi tara rìn di, síbẹ̀ bákan náà, tá a bá wọ́n sọ̀rọ̀ nípa Mikel Arteta tó jẹ́ olùkọ́ni, ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Arsenal. Kò tí ìpàdánù community shield kankan rí o, ìgbà márùn-ún rè tí yóò láǹfààní láti kópa gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tí mọ́ olùkọ́ni. Nígbà márùn-ún òun ló láǹfààní láti gbà ṣe fẹ́ gbọ́ ìgbà méjì ló láǹfààní láti kópa gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ó gbàǹgbà méjèèjì. Bákan náà, gẹ́gẹ́ bí olùkọ́ni, ìgbà mẹ́ta ló ti láǹfààní láti kó ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal sọ́dí láti kópa nínú ìdíje FA Community Shield nìyẹn. Ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn, àlàyé láǹfààní láti fi ṣara rìn dín. Ìyẹn lọ́dún 2020, ọdún 2023 àti lọ́jọ́ tàná tí ń ṣọdún 2026. Rárá ìtàn mi, èlé ti Arsenal. Ṣé wọ́n tún láǹfààní láti fi balẹ̀ kàṣàgbà ìyẹn lọ́jọ́ tàná? Òun gẹ́gẹ́ ni wípé Arsenal òun ni Premier League winner àkọ́kọ́ tí yóò gbadé ife ẹ̀yẹ FA Community Shield láti bí ọdún mẹ́wàá sẹ́yìn. Semble Biko ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tó bá jẹ FA Cup winner òun ló láǹfààní láti gbà láti bí ọdún mẹ́wàá sẹ́yìn báyìí. Kí mẹ́wàá tòyìn Arsenal wọ́n tuntun bẹ̀rẹ̀ sí ní ṣó gidi gan ni o, ó jọ bí pé ẹni tí ó rà yóò sọ lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, ìyẹn nísà ìgbábọ́ọ̀lù tá a wà yìí, nítorí pé ìṣọwọ́ gbá bọ́ọ̀lù wọn lọ́jọ́ tàná, kódà ó kà sí ara wọn àdàbí ìtàwọn ará bí àwọn tó jẹ́ wípé olùkọ́ ni wọ́n gbà káàna, ó la kóńdò ìyàmọ́ wọn lórí, ìyẹn lógbè ọ̀sẹ̀. Ṣé wọ́n gba kọ́ńdọ̀yà ìyẹn lọ́wọ́ olùkọ́ ni wọ́n àná, ìyẹn Rúbẹ́ Lámúrìn ó yí kiri ó yí táyà àyà ìyẹn lórí wọn ìkú dárúkọ anybody.
awon amode bo sugbon wa kuku dara awon ma se wari lori oro ifese wose laarin pagba ballu asta te mo manchester city lojo tana awon kan wa bi mi wi pe ki lo fa bi ko to je wi pe papa sere wembley ko ni won ti gba ifese wose ni tori pe tele tele ri a ti mo wi pe wembley o ni won ti gba dj fa community she sugbon lojo tana o nbe ko lo ti waye o je fara bale e je ngbe yin debe kin ja yin beta o to soku fare o to fa because ni wi pe erawo lori omo bibi orile de canada kan o lo ya papa sere wembley to ya la to ya lo to si je wi pe yo ko ni moju yo gogogo lo sokufa to je wi pe papa sere principality stadium ele ti nbe ni agbegbe cardiff o nbe gogogo ni won ti gba o o da lori oro asna ye ejo kira wa wi pe akojumana akojumama o gbeyan lolufe asna alaji wadi kola dejuma mori nbe barresi akende gbagba obo omo mori alapa be yen oluko ni olukoni gbogbogbo netfc o ya mi igboku e alagba bayo mi gangan niyan to je alase ati agbase oludasile best brain football academy ni gbogbo ataku masaye o ye ma so lo ngboro aye awon ti ganas tokan tokan da duro eyan ngboro aye gangan niyan o o de pe papa ile ti pe irode ti pe atete yoro joju belewu belewu so ma tara abi ko ne tara bi yele da dole fani lati kabara bo chekere o le da to fe le yo yo eya loju mo to ma loni ne tori pe chekere tori yan o se fo palu jagun jagun o se fo ba mo ya da yigi oye o ma ya mi o ye papa da jo gbe body ni ko kejeje niyan o lo po gbogbo awon ma jo mi awon sabe mi e ma wele wiri ti ju lapa bi like lapa to se fi lanfade lati ma ri mi gbori mi wo ka kiri jubutu ro le agbalaye koda awon tin be labe monitoring spirit gbogbo won lajo lanfane lati se to o eyan la rato ne to ma video ti gbogbo ma fe ko si o oye wara kasi ni mama fula ni dagba eyan funfun lala ni mama ko sara sawama barbecue te ma pizza eyan gogogo la won ma bo tin je ayo deja yo la loko mi e wa sport Mr. Lagasi Kale, awa Tony Joshua, enya me weda, enyi temi le wakpanu pamakbo, teni le sami lani bokba wakoronya karonye, rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrIje lijo ni pele kata ele to je ta wo bi ren ni le wa Nigeria ne tori pe ni ilu aba lojo tana idije yen o ti lanfa ni lati ma gbinaya e je sare lanfa ni lati gbe so ma yen beta e ba le mo bi gan yin lo ne tori pa abaja de si fese won se eyan la pa be lojo tana o gba no tan abo te 24 goals won ni won gba won na won benu fese won se bi merin ele to waye eyan lojo tana o ye solo wonder bills awon fi ya to nipa won fi je ipa gba bolu spunky blazer pelu ambe ayo meji seyo kan ne gba ti ipa gba bolu c2e sport academy awon se be won popo ya nlala lori ipa gba bolu payesa princess niyan pelu ambe ayo mewa seyo kan oni ma won bi ipa gba bolu wore nf queen eyan lati ilu abuja won bi won je wetuwe o pelu ambe ayo meta seyo nígbà tó jẹ́ wípé ipò ẹgbẹ́ bọ́ọ̀lù plenty queen wọ́n fara balẹ̀ gbẹ́gbà àyà látọwọ́ ipò ẹgbẹ́ bọ́ọ̀lù obosa fa ẹ̀yẹ láti orin láti ìpínlẹ̀ èkó nìyẹn mẹ́ta sí méjì òun ló bá dé lápá abẹ ọrọ ṣe jẹ nìyẹn ìyẹn nínú ìfẹsẹwọnsẹ tó wáyé lọjọ tànà nínú ìdíje líìgì onípele kẹta
to je tawo obirin eyan ni le wa Nigeria gogogo o gba be ki je royin mo nitori pe ma je npo gogo ozu nbe ipo gbe bolu koro United Queen FC awon na lanfani o eyan lati kopa ni bi idije amode bo sugba o ba di ni tomorrow Ogogogo ni won ma lanfani lati ma gbe fese won si akoko won eje to ko ipo gbe bolu Spunky Blazer ipo gbe bolu Solo Wonders je ogogogo ni won ma lanfani eje lati ma koju eyan to ba di lojo wori to ba di ni tomorrow gege bi royin se wa to mi lowo la todo eni to je media officer ipo gbe bolu Kwara United Queen eyan o Michael Ode today so pe eyan mo si Ode Sport o je ko di mimo o ni igbaradi o ti waye o ni koda ka ma paro ka ma seke o ni gbogbo kan lo loni melo melo o de se me nku e eyan ni budo igbaradi ipo gbe bolu Kwara United Queen eyan o le ba gbagbe lojo aba meta alanfani lati bene to je alaga ka batamala ipo gbe bolu Kwara United Queen eyan alaji Adebayo Owolabi Abdulrasaq to pe eyan mo ti wo pa alanfani lati ba won soro eyan lori eto wa won gede fi da wa loju won lawon gbagbo ni pe dudu lokun lo soso eyan fu ipa gbagbo lu Kwara United Queens eyan de won to wa foro ranse won ni gbogbo eyan olulufe ipa gbagbo lu Kwara United Queen nile ilori ati kaakiri tubuturu ipele Kwara won le dogun dobo e ma fadura ti won leyin nitori pe awon gbagbo wi pe ife yi ki won te le gbe wa eyan ti le ilori gege bi nkan se lo wi pe gbe bolu Kwara United Queens yen lemi gbe yin debe o je mo ti gbe body kuro lodo ti won o dogbonrin tawon okunrin leyan o o je Femi J mo ti ri olapa be awon ti got efe eyan lilu eku ipo aro mi sale gbelegbe alaye mi ti gbori wole lapa bi Femi Joshua de ti loye ni igboku e agba oje akaroyin akaroyin akoroyin re daraya niyan aseye eyan fun gbogbo pedepede kaakiri tibuturu ile agbalaye Femi J sa ko ojumo o o de pe papa Femi Joshua oje o de pe papa Kwara United ti nje royin mo wi pe won kopa nenu idije idije ifese won so lore sore amara gbona ele ta mo si princess cheke mato ni Kwara United won ti gbena gori ipo gbe bolu neje tornado so o ti le je wi pe bele ka gba sawon o gangan ni won fi jawo olubori pelu ami ayo mejo si meje eyan ni ipele ni ko mejo ele ta mo si quarter final ni papa sere Mohammed Diko stadium ele ti nbe ni lu casino lowo ta wa ye Kwara United won ti sun lo eyan si ipele semi final ele to jo si wi pe won ma lanfani lati ma koju ipo egbe bolu wore ipo egbe bolu na Solowa United oni won ma lanfani lati koju eyan ni ipele to kogun si asekagba ta mo si semi final to ba di lola ni tomorrow gege bi media officer eyan ninu ipo egbe bolu Kwara United o je gbe mi debe to ja mi pete o le mi lanfani lati gbe suma yin faranjogi o je yin teme ma ro ma ra bi ajo tabi ko ma de mori bi be ti gbo won tata sa su pe en da ti yin mo ko ni daba mo negboraye oye je na gege oro eje seti igboye ne pepe gbogbo Rangers International te Manchester City le Ibadan se be gbagbe abe ti gbagbe igba won ipo gbogbo lu mejeji ni won match lanfani ti n be lara ipo gbogbo lu meni ti yo soju ile wa Nigeria ne ni dije lakojoku ile Africa eyan cup competition gagaga niyan Rangers International awon yo ma soju ile Nigeria ne ni dije cup champions league nigba ti 3S eyan shooting star Oluyole Warriors awon soju ile wa Nigeria ne ni dije cup confederation cup se bi ko gbe bolu mejeji won ti je ko di mimo won ni papa sere MK stadium ti nbe nilu Abeokuta
èyàn ti tọ́lú ìlú ìpínlẹ̀ Ògùn ó ń bẹ gọ́gọ́gọ́ ni wọ́n máa fi ṣe léo èyàn gbà tí wọ́n bá láǹfààní láti kojú ojú ìgbà wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ kó di mímọ̀ tọ́rọ̀ yẹn tó mi lọ́wọ́ ẹ jẹ́ ǹjẹ́ àyín fẹ́rẹ́ ń jogi lápá abẹ̀ yẹn kí n gbójú gbére kúrò lápá abẹ̀ kí n kàwé sápá iwájú nìyẹn ó dọ́dọ̀ àwọn ìrìnà agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà ti ń bẹ nílẹ̀ òkèrè nítorí pé lópin ọ̀sẹ̀ yìí kí nǹkan ṣe sẹ̀mẹ́ ń pẹ́ ó ṣe sẹ̀mẹ́ ń pẹ́ dáadáa fún wọn ẹ jẹ́ láǹfààní láti gbèsè yín létí akọ adams nínú ikọ̀ agbábọ́ọ̀lù venezia ìyẹn lórílẹ̀‐èdè italy ó ṣe lọ láǹfààní láti darapọ̀ mọ́ nígbà tí wọ́n láǹfààní o ìyẹn láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù moderna nínú ìdíje copa italia ọmọ yẹn láǹfààní láti ní 3 goals contribution nítorí pé ó gbá bọ́ọ̀lù méjì wọnú àwọn ó sì lámì onírànlọ́wọ́ kan kódà ó láǹfààní láti fọ̀rọ̀ léde fìdùnnú rẹ̀ hàn lórí bó ṣe láǹfààní láti fakọyọ dáadáa ó ṣe jẹ́ nìyẹn bákúnnà victor james osimhen tó jẹ́ gbọ́bọ́lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà ó náà ní 2 goals contribution ẹnu ikọ̀ gbọ́bọ́lù galatasaray níbi tí wọ́n ti láǹfààní láti gbọ́ ọ̀mí aláyọ̀ méjì-méjì pẹ̀lú ikọ̀ gbọ́bọ́lù kórọ̀m fk nínú ìdíje turkish super league gangan nìyẹn àmì ayò méjì ó ní victor james osimhen tó láǹfààní láti gba wọnú àwọn bákúnnà victor boniface nínú ikọ̀ agbábọ́ọ̀lù bayer leverkusen ó jẹ́ bẹ́ẹ̀ ó tàbí elébẹ́ dáadáa gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù bayer leverkusen bẹ́ẹ̀ wọ́n ṣe gbẹ́nà borí ikọ̀ agbábọ́ọ̀lù newcastle united nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ a máa gbóná preseason nílé tó wáyé lópin ọ̀sẹ̀ ó gbá bọ́ọ̀lù ẹyọkọ̀ wọnú àwọn bákúnnà samuel chukwueze nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan òun náà ta gbọdọ̀ ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà 3 goals contribution òun ló láǹfààní láti ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ amára gbóná ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ táwọn sì pèsèsè èlé tí AC Milan tẹ̀wọ́n ti pòkọ́ ìyàsẹ́nu ikọ̀ agbábọ́ọ̀lù manchester kébàkébà lẹ́lẹ́ ọmọ yẹn láǹfààní láti gbá bọ́ọ̀lù ọ̀yọ̀kan wọnú àwọn ó lámì onírànlọ́wọ́ méjì ìyẹn 2 assists gangan bó ṣe jẹ́ nìyẹn ìyẹn lórí ọ̀rọ̀ àwọn ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nàìjíríà tẹ̀wọ́n lo dọ́là nílẹ̀ òkèrè lópin ọ̀sẹ̀ tá a lò tẹ́yìn ó yẹ jẹ́ lọ sọ́dọ̀ agbọ́rin tàwọn obìnrin kì í lọ sọ́dọ̀ ìràwọ̀ agbábọ́ọ̀lù lápá ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilẹ̀ wa ẹ̀yẹ ashley plotter ọmọ yẹn ti padà dé sí ibùdó ìgbáradì o ìgbáradì ikọ̀ agbábọ́ọ̀lù atihad ẹ̀yẹn lórílẹ̀‐èdè saudi arabia lẹ́yìn tó ti ní ìfara ṣàgbéṣeṣe láti bí oṣù kẹta èlé tó jẹ́ wípé ó ti ṣe iṣẹ́ abẹ lọ́wọ́ táwa ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ó ti dé bákúnnà ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí ilẹ̀ wa nínú ikọ̀ agbábọ́ọ̀lù super falcons mò ń sọ nípa tari michel alozie alayé wọn ló ti lọ di activate ó ti di activate ojú òpó agbáwòrán gbé fídíò ẹ ilé ìtàmọ̀ sí instagram rẹ kí ló fa because kí ló fa diaba kò sí lórí pé ó ṣe kíre ọ̀hán láwọn ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n yọ oṣù tètè ìyẹn sí ìràwọ̀ agbábọ́ọ̀lù lóbìnrin yìí látàrí bó ṣe já wípé ikọ̀ agbábọ́ọ̀lù super falcons ilẹ̀ wa wọ́n kùnà láti lọ ṣe kíre láti lọ kópa níbi ìdíje ìfẹ̀yẹ àgbáyé ẹ mọ̀ pé wọ́n kọ́kọ́ já kúrò ògodo ẹ̀yẹn kúrò nínú ìdíje wafcon kó tó di pé wọ́n tún lọ gba playoff tí ikọ̀ agbábọ́ọ̀lù bayana torílẹ̀‐èdè south africa tó yami ìyà sí wọn lára pẹ̀lú àmì ayò méjì sẹyọkan èyí ló fa káwọn èèyàn kí wọ́n máa gbójú agan ẹ̀yẹn sáwọn agbábọ́ọ̀lù

ojú òpó tó jẹ́ tiẹ̀ gangan ìyẹn instagram page ẹ̀ ó jẹ́ jẹ́ni yẹn lápàbẹ̀ yẹn ó yẹ mo ti ń lọ sílẹ̀ òkèrè màá lọ sùlé má dẹ̀ lọ rẹpẹtẹ ọmọ ìyá mi tàtàtà súpé ni já tiẹ̀ mọ̀ ó má bàá dẹ̀ bá mọ̀ ojoojọ́ gogogo nìyẹn ó dẹ́ gbàgbàgbà ẹjẹ́ ń lọ sínú ìdíje ó lè tá a mọ̀ sí sínú láti opò lọ́dọ̀ wa gbá bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ́kọ́rẹ́ nìyẹn o ẹ̀yin ti chelsea ṣe wà ń bẹ̀ yẹn ṣá ẹ̀yin ti gunners sì ṣe mo rí yín ṣá ẹ̀yin ti liverpool ẹ̀yin náà ṣe dáadáa lọ́jọ́ tàná mò ń bọ̀ tó bá di létà mo máa gbé yín débẹ̀ bákọ́nà ẹ̀yin ti mà ṣe sáko bako balẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ẹ̀sùn ti bàtà láti jẹ́ta ni ó yá gbogbo ẹ̀yin ti báṣà ó ń zẹ̀ lọ́wọ́ yìí ó yá mi ìgbọ́pọ̀ ẹ̀ olúwájú òdò bíbí tẹ̀kì fún gbogbo lẹ̀kílẹ̀ mo ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà tó bá di létà torí pé ó ń zẹ̀ lọ́wọ́ ta wẹ̀ ó ń ṣógan ẹ̀yin ti barcelona ẹ̀yin ti real madrid ẹ̀yin ọmọ galatico ẹ dúró rẹ ń gbòrò ayé ẹ jẹ sáré mọlẹ wa látọdọ nova djokovic lẹ torí pé ṣubú yakata jẹwọ ẹṣẹ lẹ ní ìdíje cincinnati open ẹni ọmọdún mọkàndínní ogójì náà 39 years of age ó ti wá jẹ́ kó di mímọ̀ lẹ́yìn tó ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ kó di mímọ̀ ó lẹ́ẹ̀gbọ̀ ó ló ti tó bí ọdún mélòó kan ilé tó jẹ́ wípé ètò ìlera àwọn ò tí ì sanmọ́ náà o bí ò sanmọ́ náà bó tilẹ̀ wò ó kéré ọmọ ẹ̀rọ tí wípé ọmọ ológo yìí òun ló ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tọwọ́ ọmọ bíbí orílẹ̀-èdè argentina ti aago ọ̀gọ́sẹ̀ pẹ̀lú ẹ̀mẹ́yọ méjì sí mẹ́fà mẹ́fà sí mẹ́rin ègé àmọ́ débọ̀ ṣùgbọ́n ó ní kí n má parọ́ kí n má ṣèké ó lẹ́tọ̀ òlera mi mo kàn ń má lè jẹ ìyẹn látọjọ́ ní ìwà ni ó jẹ jẹ́ nìyẹn kò kú bẹjọ dé mo gbé yín débẹ̀ má ní ìjà yín bẹ́ta ọ̀bọ̀rẹ́gẹ̀gẹ̀ ó ti dàgbò bọ́ọ̀lù aláfẹ̀gbà àbò bọ́ọ̀lù aláfẹ̀gbà nìyẹn ẹ jẹ́ mu láti inú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù paris saint germain lánàá àwọn náà ṣubú yọkọta jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù lẹ́sìn èèyàn lórílẹ̀-èdè faransé àmọ́débọ̀ ṣùgbọ́n ṣẹ́ẹ̀rì ó jọ bí ìpẹ́ ẹ̀kọ́ ti ń ṣojú mọ́mọ́ fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti liverpool nìyẹn never walk alone lórí ìrànwọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ yẹn èèyàn brady bakula nítorí pé lọ́jọ́ tànà wọ́n fọ́ọ̀kọ́ rẹ̀ sáwọn agbábọ́ọ̀lù tó gbá bọ́ọ̀lù yẹn ilé tó túmọ̀ sí pé fásánà times ó ti wáyé láàrin brady bakula àmọ́débọ̀ ṣùgbọ́n àjọ sọ̀rọ̀ láàrin ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù méjèèjì ó ní wọ́n wá ń dúró dè lọ́wọ́ tá a wà yìí ó jẹ́ jẹ́ni yẹn kò bẹ́jọ́ dé ó yẹ mo gbé bọ́ọ̀dì kúrò lápàbẹ̀ ó dínú ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti barcelona ó yẹ gbogbo bọ́ọ̀sán gbòòrò ayé yọ fẹ́ẹ̀ṣẹ́ yọ tú chá ìgbọ́gbó yẹn ẹ̀kú dàmú ẹ yọjú ẹ bòrò ọ̀rọ̀ lórí rodri ó pẹ́tọ́ fọ́ọ̀sẹ̀ yóò tó kó tó parí rodri yóò di agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù barcelona o nítorí pé barcelona ti gbà lórí àdéhùn àti ṣe bẹ́ẹ̀ kí wọ́n gbé ọmọ ọgbọ́ọ̀dún náà tó jẹ́ adarí gbogbo mọ balógun ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè spain yẹn èyẹn rodri láti inú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city pẹ̀lú iye owó tuntun mílíọ̀nù lọ́nà márùndínláàádọ́rin pọ́ùn £65 million ó gangan ni barcelona máa fi gbé nítorí pé agbábọ́ọ̀lù yẹn ti ṣetán láti tọwọ́ bọ àdéhùn ọlọ́dún mẹ́rin kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù barcelona ní pápá àṣeré camp nou bẹ́ẹ̀ bá gbàgbé àbẹ́ ti gbàgbé ẹ rántí wípé lọ́dún 2019 òun agbábọ́ọ̀lù yìí darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù manchester city láti inú ikọ̀ agbábọ́ọ̀lù atlético de madrid pẹ̀lú iye owó tó jẹ́ £2,000,000 ó lé ọwọ́ mẹ́jọ pọ́ùn £62.8 million ó ló fi jẹ tó àǹfààní láti fi darapọ̀ mọ́ wọn gbà náà ó ti lo bí ọdún méje báyìí ó sì láǹfààní láti gbá bọ́ọ̀lù bíi méjìdínlẹ́gbọ̀n ó gba wọnú àwọn àmì onírànlọ́wọ́ 22 goals 2 assists ẹ̀yẹ nínú ìfarahàn 38 ẹ̀yẹ 298 appearances agbábọ́ọ̀lù yẹn ó láǹfààní láti gba ẹdẹ ìfẹ́ yẹn ilé tó ṣe ṣàkóṣàkó 12 lélẹ̀ tá a ti rí líìgì mẹ́rin fa 2 carabao cup 3 fema uefa champions league kan bákan náà ó gba dèvẹ yẹ àmì ẹyẹ ballon d'or ó tún jẹ gba dèvẹ yẹ ifeyẹ àgbáyé ẹgbọn ta ni yóò wá rọpò rodri nínú ikọ̀ agbábọ́ọ̀lù manchester city báyìí ó tilẹ̀ jẹ́ pé manchester city wọ́n fẹ́ gbé ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè morocco kan ìyẹn ayub hadi
ayo buwadi tabi enso fanadel eke gbota lo le ropo re ninu awon mejeje abi e lo thunder si ti won gbe alaye ti o te oni party ninu fese won se ti won gba lojo tana tani yo ropo rodri ninu ipagba bolu Manchester City e jajo ma wo bo eju be lo obere gege mo gbe body eyin omo wore eyin omo galactico eje balẹ sodo ti yin ne tori pe lojo tana nkan tun se se me pe eyin ninu presisi te lanfani lati gba Every pe bolu checka ofo ebi won se wetu we pelu ami ayo meta sodo o lu ko ne ye yo se mori o ti wa soro o ni won ni duro wo to eje ni sa igba bolu to ti bere lowo ta wa yi ninu ideje la liga domedo lo

0: ayé ti ń jẹ́ bó di mímọ̀ lọ́wọ́ ta wa ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ó ti pẹ́ lọ́mọ ọdún mọ́kànlélógójì 41 years ó ló ṣe é ṣe o kò jẹ́ wípé ọdún yìí. Òun gẹ́gẹ́gẹ́ ló máa fẹ̀yìntì kúrò lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá o nítorí pé ó jọ bí ìpele ti tún lọ. Ẹ̀rọ ti wípé agbábọ́ọ̀lù yìí ọmọ bíbí orílẹ̀-èdè Portugal náà ló ní àfojúsùn láti ní 1,000 goals. Lọ́wọ́ ta wà yìí ó kú bí 24 goals eléyìí yóò fi ṣe gírè tí ó fi ní àfojúsùn yẹn ó sì ti láǹfààní láti ṣe dáadáa. Bẹ́ńkà má pààrọ̀ ká má ṣèké Cristiano Ronaldo. Ọ̀gá ni lóòótọ́ ká agbọ́dọ̀ gboríyìn fún nítorí pé góòtù aláyé ti gbá wọnú àwọn lọ́wọ́ ta wà yìí ó ti di ní 976 goals ó ló ti gbá wọnú àwọn. Ẹni kò pọ̀kẹ́ kò kéré inú ayé dà agbábọ́ọ̀lù kan dondo ẹ̀rọ tí wípé ó ti láǹfààní láti gba àmì ẹ̀yẹ Ballon d'Or ń gbà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ bákan náà ráàkiri àwọn tùbútùrù ní ilẹ̀ Europe láwọn ìdíje tó ṣe kàrìnkàrìn ló ti láǹfààní láti gba déèfẹ̀ yẹn bẹ́ẹ̀ ta bá sọ̀ nípa orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì orílẹ̀-èdè Spain orílẹ̀-èdè Italy ó tó di pé ó lọ sórí ilẹ̀-èdè Saudi Arabia tó sì tún fẹ́ràn jẹ̀kọ́ lápá abẹ̀ yẹn gangan. Cristiano Ronaldo sí Cristiano Ronaldo sí gbogbogbò ó ti jẹ́ kó di mímọ̀ ó ló ṣeéṣe ó jẹ́ wípé nínú ọdún yìí ó gangan ló máa fàdà gbá ètò òun ló máa fi rọ pápá abìkan ó jẹ jẹ́ nìyẹn ó yẹ pápá pápá mi àbúrọ̀ṣì ìdádé labú mo ti rí ẹ lápá abẹ̀ yẹn mí ìgbọ́kùnyín owó ọkọ̀ ajé ara ṣìdá mo rí yín lápá abẹ̀ yẹn ó dẹ pápá nínú ìdíje wafcon kì í ṣèròyìn mọ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Algeria àwọn ni wọ́n gba ipò kẹta nínú ìdíje yẹn ṣùgbọ́n lọ́jọ́ tànà Cameroon wọ́n mú yà sórí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Malawi àmì ayò mẹ́ta tó wú kọgbẹ́kọgbẹ́ ó gangan ni wọ́n fi gba déèfé ẹ̀yẹ wafcon 2026. Cameroon fúngbà àkọ́kọ́ wọ́n gba déèfé ẹ̀yẹ yẹn ká gbóríyìn fún wọn nítorí pé wọ́n ṣe dáadáa gangan nìyẹn ó ṣe jẹ́ gangan nìyẹn lápá abẹ́ ó dẹ gbàgbàgbà lánà nínú ìdíje La Liga Domido ikọ̀ agbábọ́ọ̀lù Racing Santander àwọn fi wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbá omi aláyò méjì méjì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal Espanyol wọ́n yọ̀yà sórí ikọ̀ agbábọ́ọ̀lù Levante pẹ̀lú mẹ́ta sódo gangan nìyẹn ó ṣe jẹ́ nìyẹn ẹ̀yìn ti Liverpool never walk alone ṣé mo jẹ́ kó di mímọ̀ fún yín lánàá wà á lẹ́ẹ̀kan gbà tá a bẹ̀rẹ̀ ètò yẹn mo lẹ́ ṣe dáadáa lógún ọ̀sẹ̀ kò sí lọ́nbẹ nítorí pé lọ́jọ́ tànà ẹbí ikọ̀ agbábọ́ọ̀lù Como Charles náà ti lọ́jọ́ oníkó tó di pé wọ́n ń ọ̀rọ̀ di gólì ìwòmí gba sọ́wọ̀n gbálẹ̀ka ẹgbẹ́ lẹ́ka gba sáwọ̀n Charles náà wọ́n ti ṣùgbọ́n Liverpool wọ́n ṣe dáadáa lọ́jọ́ tànà méjì sódo ni wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù Como Gordy Capo ọmọ tọrọ ń jàrà ìrìn lórí rẹ̀ wípé ó ṣeéṣe kó lọ ó gbá bọ́ọ̀lù wọnú àwọn tí mọ agbábọ́ọ̀lù yìí Jeremy Jacquet ìgbà àkọ́kọ́ tí ó gbá bọ́ọ̀lù fún Liverpool nìyẹn ó sì láǹfààní láti gbá bọ́ọ̀lù wọnú àwọn Anthony Raula tó jẹ́ olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ó ní tá a bá ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù olómọ yẹn ó dàbí ipò ó gbọ́n pa ẹ̀ ó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ó lè dá ṣàmú kí ẹ kí ẹ ó jẹ jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn kò bẹ́jọ́ dé ọ̀bẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ó dá ẹ jẹ́ kí àgbà náà wípé wọn kò jùmọ́ àgbà ẹ kò jùmọ̀
1: kákà ìbàdàn tí mo kàn ní diamond fm mo kà pé akó àjíòdì òní àsìkò kò ẹsẹ̀ tó kọjá abiodun akéwìmí lórúkọ tèmi akí àwọn tó gba tíré
0: wọn gba tíré ife ní fe ń jẹ
1: àwọn
0: tí wọn ti gbadé ìfẹ ẹyẹ
1: kọlù tíré ni ṣùgbọ́n nínú àwọn tí ó lọ kọ sí ìtrọfílẹ̀sì àwọn arsenal sì ń bẹ bàbá
0: yìí
1: wọn ti gba nǹkan kan so àwọn yòókùlùkù bí kan tó kan múra arsenal ti kò fún tó báyìí afárá ti fẹ́ já so kí àwọn máa yó máa múra ṣe é pé mo ràn olókùn ọ̀sẹ̀ yìí mo ní ran wọn létí
0: ẹjìn ni aláfẹ àgbà lóun náà yẹn lókùn ọ̀sẹ̀
1: mẹrin méjì náà jẹ
0: rubena mori
1: àmọ́ ìfìyà jẹ bẹ́ẹ̀ pé nínú orísun prezi àti ìgbà máa yìn kánà ló ti nà ìgbà máa ṣekú báyìí aláyé ń lulẹ̀
0: ó ń lulẹ̀ ok
1: ká mú yẹlá pa abẹ yẹn
0: ṣe ká ti bẹ̀yẹ kó ni
1: nínú
0: ikọ̀ agbá ká ti nu ikọ̀ agbábọ́ọ̀lù
1: báǹkan ṣe yín mú òkàn wá báǹkan ṣe báyìí
0: okay ka mo wo pe ka fi ka ti ifẹsẹwọnsẹ fa lọjọ tana
1: ajá kí àwọn asa kori
0: rẹ ka ti bẹ ko
1: torí pé akunrin ti n sun rárá fún ọkùnrin ẹgbẹ akọṣẹ
0: ni mo fẹ ki
2: bi ikan se lo fun iko agba bolu Manchester City o do bi pe ah ise o fe ye Maresca abi ikan ti e daru mo lowo boya ka wa so wi pe itan ti nbele lori iko agba bolu Arsenal nitori pe ta ba so nipa FA Community Shield Arsenal benu so kuro loro won koda lodun 2023 won ba gba dola fa won gba omi ko to di pe oro di goli wo mi gba si o
1: Man City
2: o to si je pe won pada jawe olubori ko ma je pe irufe itan yin lo sele ah sugbon ta ba wo omo ti Manchester City ra e lo tandasin pelu obitibiti owo 130 million pounds ko ni won ra ah a ri pe ku fe nipa to joju kan ninu idije
1: rara sana opa na ni opa sana se ri Rafael Bolarin soro kan lana o ni tan ka wo record Maresca ati Ateta
2: o di gba kerin bayi ti won pa de
1: Ateta ma nna
2: o Ateta na n gba meji bayi won gba omi meji
1: so Ateta ma nna o da pe oko ya re ni so o da pe nna to gba da Man City tori pe ma se na Man City lana ko do bi pe yo je meta sodo me se di pe ara won ti Arsenal ara Gumeres o sana lada lana o sana gbe ba o ma je pe Gumeres o sana pa na bi awon kan
2: o gba ife lana wa
1: o gba fi eh so won si ni Saturday ti o da alam jima lati mo so Gumeres
2: se kin se
1: pe won kan ka wo oro ka Maresca ata mo na sugbon Man City ta mo tele ba tan ba se na ke se meta sodo sugbon si di pe lana ko si awujare ko si aya
2: bi 60 ko ni won pari gbogbo ball lo si
1: ti ba di pe Arsenal gan o to fe score ko da won kan na to mera marun gba gba saka ki saka to wole gan ti
2: ni saka lo dirun
1: saka lo new style ni this is a new style in Awure bi lowo lowo fi se so e di pe won le awujare kan to ri pe gbo starting 11 na lo e ko lo olodogu o lo awo
2: aland o pada gbe aland jade
1: na won gba to di pe alaye won service
2: en service to ri English to pe to jo bi pe won ti lo ke
1: o lo so malasia to gbe aland gan awon ayansma o fun laye so plus in the first
2: night eyin Arsenal yi mo tun fe ka wo na o jo bi pe omo ti break won ti o break eyin Arsenal
1: yo mura o
2: yo mura
1: e si pe ke the completion of to mo lo last season ra ke Malaysia lo lo sikeji lana omo abudutu ka ba lo lo sikeji Gabriel lana
2: ki na bu ko re Mosquera
1: lo lo eh
2: so tun mo Mosquera lana
1: Mosquera won si ri Haaland pamole kon si ri mo mole so tun mo si pe eyin Arsenal yen o do gidigidi gbe so Arsenal plus in
2: bakan na tun bodo gboriyin fun David Raya
1: Red Raya be ni wa enu ko to kan to je gan alaye to fi won si wutuwe so ka gboriyin fast now so tun mo si pe o mi nbe lamu Man City season yi tori pe emi o ro bi player kan wa ti o ye ko lo lana ti o lo ni ya si je won baun Tasna Village ya je won baun so nkan belin fun
2: ma ja feyun le e ja sare kwatu ifesewanse preseason to waye lokun ose bakan na eun na ni ti Chelsea ati Real Sociedad Chelsea ami ayo meta sodo oni won seyo kan oni won fi na Real Sociedad ta bu wo João Pedro o do bi pe omo yen boya Chelsea hotel nilo kina po ko e mo striker koko omo yen ku ma sise lo nitori pe ta ba wo ifesewanse preseason to gbai kama paro ninu bi ifesewanse bi marun o ma mi awon to bi meji abi nkankan
1: e si ri pe last season ti ba se injury o si o se only 15 goals last season so lowo te mi wa mo plan ti Alonso ni mo ma da temi o ti awo yo ba ni injury iro be ni kan ke ke ko le bench ninu iko Chelsea to ke bi je se pa na to last season won la mo 15 goals sile to to le ko to ni injury tan pe ni fusi ti o ba ni injury player striker to le mo mo bi 20 goals le fun Chelsea ni bo e kon ti ra awon aderopo fun bayi awon dani pe pe kata won omo ya won to ko jo so saying wa jo waju Chelsea yen to se bo
2: ala le so pe Chelsea ti de
1: mi so kon ti de o to di pe won rin ajo na tele sugbon owo eyin won kan mi ro pe o ku si
2: e ja wo Manchester United bakan na
1: ba wo ma se a to mo boya Chelsea de bo waju won yen wa okay
2: Manchester United bakan na Charles so wi pe ise yo poju Michael Carrick lo
1: ni season ti ba na kakayo ti oteko preseason so ayi am avan preseason ni pe wa si try by
2: won ti na Atletico ni preseason
1: so a le fi match weekend a le fi judge sugbon to ka ma be na ni pe gbara mo pe lara won ti o se ti wa lowo won man yi wa lara won so ke se clue to them mefo se mo strike by ero bi awon alonso bi awon maresca bi awon ti liverpool eh so emi o do bi e ko wa lawa mo dem ke oku ku man yu ni pe kan ra yan sa won bi to ku si iru eyin yen mo ro pon se kan ra yan se yin even midfield won yen na o si need kan fi kun eyin midfield won tori pe 30 match ko pele last na man yo gba season yo at least won gba to 50 matches in season yi ko ba to last season so tun mo si pe o mi nbe la mu kan man
2: yo ja we ni to wa nbe 0913655952
3: g alafuna
2: o ko yin bullet pe Baswayi, o jo bi pe oloko re fe kuro ni Frankfurt bayi o n dori le de Saudi Arabia.
1: Baswayi,
2: omo lomo. E tun ma tele si lo si Saudi.
1: E ta ta ida ya na e tele.
2: Lame.
1: Chelsea gba league akile so.
2: Awon ni Chelsea o gba league.
1: O da be.
2: Ale so be.
1: Won ni apo mara ni la ko ti
2: ni. Ebenezer Ojelabi, won ni Manchester United yo je ya o. Otun ba le ka jade omo lojo bi ana, won ni Manchester United o je ya se looto ni. G.
4: Hello.
2: G.
4: G.
2: Masu.
4: Masu.
2: O ko yin.
4: I'm calling from Osere.
2: Osere. O ko yin.
4: Odefo.
2: Okay.
4: I'm Steven.
2: Steven, okay. Which club are you supporting?
4: Supporting Arsenal.
2: Arsenal, Ogbonna. Okay.
1: You went to yesterday.
4: Hello?
2: Hello, I can hear you.
4: I'm telling you that the first five matches, Arsenal will win.
2: Okay.
4: The first five matches.
2: Okay. It's sure for you?
4: Sure for me.
2: Okay.
1: Okay.
2: Okay. Until you play the Coventry City
1: on Friday.
2: On Friday.
4: Sorry now.
2: Okay, no problems.
4: Up Arsenal.
2: Up Gunners. That's why you called this morning.
1: When I told you about your good drama, you talk about it. When I was in Batili, I don't
2: know. I'm Batili.
1: I want to know you were last name when I'm on Pilar. I'll go for
2: one billion. One take billion. Ti Ricardo Calafiori, to fin fit and bale. The defender.
4: Toto.
2: Who call you? Hey, Baba Bolani wa.
1: I was about to tell you, Mr. Master, don't do Master so bad.
4: How are you, Aza?
1: Eko Juma sa.
4: On the Milana.
1: Jeta se. Me meji ni.
4: Jeta. Sawari awon lukso kankan yen o ye ka faro won.
2: Ah.
4: O ye ka wa respect fun won ateyin ye, eyin o da to. Komba tu se to ye ko se si. Ah, Maleska, ti se ma ji anti enu o tun ti ko ba ma da yo. Ejama wo lo.
2: Ka ma fadura ran lowo.
4: Mi
2: ta bolan wala
1: ti la. Lati osogbo. Ah, to bere meta sodo.
2: Meta sodo. Ojo kini osu kejo yi o ma padanu fesi won so Olorun so re na. Be ni eja we ni na. G last caller.
4: Masu.
2: O ko yin bullet pe.
4: Oh,
2: Benny, you're glad. I want to Chelsea.
1: I want to Chelsea, no.
4: Eh, oh, my, you should be, Yanni.
1: Ah, kill a day.
4: It got that joke, I want to be.
1: Ah,
4: ah. Oh, Tim, my cocker.
1: And the boy, you want to
4: be? Ben, you want to be? I want to be, my no, my.
1: Ah, so I will say, Yanni.
2: Hotel Benny James.
1: Eh bi le mo lo ke tin lo na nu. Eh come on lo ko won gbe ya. Se ma yo daju won lo last season.
2: Come on. Abaja ma lo ni.
1: Na wona pa lojo we ba je kan ibodun won na ko
2: ibodun. E ko roju for the loser.
1: Na wona pa lojo we ze.
2: O da bo se ma je niyan. Ja o Cancelo. O jo bi ipo fe pada si mi pa gba ball Barcelona o. Nitori pe oro ti debi to mu yes gan. O pada wa latori le de Saudi Arabia ninu iko gba ball Ali Ali. Aye temi. Aye ja pade to ba do Wednesday, Ola Le Pade the Prince. Go to be in the bed. Ayo de ja yola AY Sport. Look at you to me. Ebo ba ente be lojo pa ye lujara. E shiongo. Mudupe mu mwa lori. E ja kwa di. To ba dojo Wednesday. Kaira la yo kakwa di ni le kamadu lodi. Le nyara wa. I reo iri bamba.

0: So, etu ko ojo ma ko ojo mama o. E ko ojo lanturo amodu to da iwa. Nibi kibi laye kaye. Te ti lanfani lati tu ma tete si. Ikane to gbonje fegbe. Ti o gbagbe plate e sapa to un. Ile ise igbon safe. Ikane ikejidini adorun. Oni owo meje Diamond FM oni won papa bi bigan lati le fun yin lawon ojulowo on gbogbo te fe gbo loju kan nbe na lo wa to si je pe nbi na lati le gbo nitori pe iragbe lo laro aluko lo losun lekeleke irun won lo ni cheche fun ta ba nsoro nipa awon eto to debe debe awon iroyin ele to je pe ti se ajara buka ti se akufi iroyin o bi lo ti le gbo confirm ni to aki le kan si sori eto domire dododo
1: atupale iroyin
0: ah yo deji ayola loko mi
1: omidan olayinka aja ni ajibade lemi nje o ekojumo
0: oda awon koko ti nbe ninu iroyin ka sare ma se be ka na nbe se ti gbo yin ni omo ni isedi bebere ka fileke si bi omo elomi tinubu omo wa losuni afowosi ta lo soro be egbo ninu iroyin
1: lo bi eto idibo ipinle osun aseyori adeleke o safihan ifenu awon eniyan ta nwi be ngba go ibawo ra to
0: won lo to koju senikan eyin lo ko selomi bi ilu gbogbo ni awa sise agbeyewo esi idibo to gbaye ni ipinle osun o egbe oselu APC ni won na gboro be
1: lori eto idibo ipinle osun na mosiwa egbe awon gomina lorilede yi ti ku adeleke ku orire fun sile keji
0: ola won ni yinni yinni kani o le se mi ni are tinubu o ma ti so ile nigeria di ibi ape awo ka kiri tubuturo ile agbalaye ta ni wi be egbo ninu iroyin
1: gege bi gomina ipinle kebi o ti se be paro eni ti yo je igba keji re lasiko eto idibo odun 2027
0: woyi ati ju be na le ma gbo ninu iroyin laro toni le kan si akiyin eko ojumo omo baba tisha ayodeja ayola na ni nbe lapa bi o ati
1: omidan olayinka aja ni
0: ajibade Osoke. Ala aja bere sini ko iroyan bode loni rere laro toni ipinle omoluabi tin se ipinle osun nbege na ni iroyin tin be ni waju temi to je akoburu okele ni ti gbodo rahun obe are tinubu omo wa ni ipinle osun omo ni re ki se di bebere ka fileke si di omo elomi mo fowo si fun ipo are lekeje lodun 2027 a geleke to leke ni ipinle osun oni nsalaye oro be gomina ipinle osun senator ademola adeleke lo ti pada fidi ifaraji mule olori fifowo si are bola tinubu ni pe ki o le dije dupo are lekeji iyen ninu eto idibo apapo odun 2027 ni gba tin soro leyin ti won kede re gege bi olujawo olubori eto idibo gomina ti o kese jari o iyen ni ipinle ohun lojo tana adeleke je ki o di mimo pe are tinubu oni o je omo bibi ipinle osun ele ti o si dupe lọwọ are ohun o si duwe eto idibo eleti won se lojo abameta ti won fi wa kede re yogonboro lojo tana wi pe o jawo olubori ojuwe eto idibo ohun gege bi eyi to lo ni irowo rose to si gbonje fegbe ti o gbagbe plot sapa tohun are tinubu oni ise omo ipinle osun fun idi eleyi so di afọ omido mo fawo si wi pe ki o dije dupo are lekeji adeleke oni soro be o inu won eroyin daily post ni mo ti riroyin ohun
1: eje kemi o se be agboju opo channel si lo laro toni gege bi olori okoka fata lorile deye are bola mi tinubu o ti se be o ti ki ademola adeleke ku orire ijawe olubori re gege bi gomina ipinle osun le ko se are bola mi tinubu o ni aseyori adeleke o safiyo ife inu awon eniyan ipinle osun are eni ti o tori ati jade isita ìyẹn ní ọjọ́ Àìkú gba ti ọwọ́ ẹni tí ó jẹ́ agbẹnusọ rẹ̀ báyọ̀ ọ̀nànúgà níbẹ̀ òun ni ààrẹ ló ti ṣe bẹ́ẹ̀ gbóríyìn fún àwọn ènìyàn tí wọ́n kópa níbi ètò ìdìbò ọ̀hún ó gbóríyìn fún akíkanjú wọn ìwà ìrẹ̀lẹ̀ wọn àti fún wọn ṣe ṣe àwọn ìgbésẹ̀ eléyìí tó ṣe tó jẹ́ kókó lásìkò ètò ìdìbò ọ̀hún Adeleke òun ni ó jáde dupò gómìnà lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú Accord Party tó sì ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn ẹni tí ó súnmọ́ pẹ́kípẹ́kí ìyún níbi ètò ìdìbò ọ̀hún Báyọ̀ Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú APC ló fẹ̀yìn rẹ̀ gbolẹ̀ níbi ètò ìdìbò ọ̀hún tó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí ojú ọ̀pọ̀ channels ni mo ti rí ròyìn ọ̀hún láàárọ̀ ọ̀tọ̀ yìí.
0: A jẹ́ pé ó di pẹ̀kí rẹ̀ kí náà nù nígbà tí gómìnà tí ń gbóríyìn fún ààrẹ táàrẹ̀ sì tún kí padà ó jọ bíi pé
1: ọba
0: tí
1: abúbá
0: kì fún ni a kì lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà tó wáyé ìpínlẹ̀ ọ̀ṣun tá à ń jẹ lẹ́nu tá àti ìjẹtẹ̀yìn òun náà ni ìròyìn kan tó yọ gọ́ngboro nínú ìwé ìròyìn daily post ń jẹ́ kó di mímọ̀ wípé ohun tó kọjú sẹ́nìkan
1: ẹ̀yìn ló kọ́ sẹ́lòmíì bí ìlú gọ́gẹ́
0: ọ̀ka ìhò ọ̀rọ̀ ètò ìdìbò yìí àbájáde rẹ̀ à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́wọ́ lórí àti lè mọ ìgbésẹ̀ tí ó kàn bóyá àgbé ìgbésẹ̀ òfin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn ni wọ́n ti ń yọ gbọ́ngboro jáde ń gbọ́ra ayé tí wọ́n sì ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé àbájáde èsì ìdìbò gómìnà ọdún 2026 tó wáyé o káàkiri àwọn wọ́ọ̀dù tó tó bíi 332 wards ní ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ kó tó di pé wọ́n pinnu lórí ìgbésẹ̀ tí ó kàn ẹgbẹ́ òṣèlú nínú ọ̀rọ̀ àfilédè lánà ọjọ́ Àìkú látọwọ́ adarí ètò ìròyìn ohun ìlúkọ́rọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ náà Kọ́lá Ọlábísí ó jẹ́ kí ó di mímọ̀ wípé ọ̀rọ̀ yìí ni ó tẹ̀lé ìkéde eléyìí àjọ olómìnira elétò ìdìbò àpapọ̀ ilé wa tí ó kéde gómìnà tí ń bẹ nípò lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ẹ̀yún sẹ́nẹ́tọ̀ Adémọlá Adélẹ́kẹ̀ wípé ó jáwé olúborí èsì ìdìbò náà o àjọ INEC ni ó jẹ́ pé wọ́n kéde gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe wá jẹ́ kí ó di mímọ̀ gbà wọ́n jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ náà ó ní wọ́n ń ṣe àgbéyẹ̀wò àbájáde èsì ìdìbò ọ̀hún nítorí pé ohun tó bá rújú àábilẹ̀ léèrè ni wọ́n ní wọ́n sì ń wo lọ́kọ̀ọ̀kan èjèèjì bóyá wọ́n pe ẹjọ́ tako àbájáde èsì ìdìbò náà daily post olópòsì ròyìn ọ̀hún láàárọ̀ yìí.
1: ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ kí Adémọ́lá Jackson Adeleke kú oríire ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun fún sáà ẹlẹ́ẹ̀kejì ṣe rí ẹgbẹ́ àwọn gómìnà wọ́n jẹ́ kó di mímọ̀ wọ́n ní àwọn iṣẹ́ ìgbésẹ̀ àti ìjọmọlúwàbí Adeleke òun ló mú kó ṣe àṣeyọrí ìyẹn lásìkò ètò ìdìbò eléyìí tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta yìí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ gómìnà tiwa nípínlẹ̀ Kwara ní àyín ìyún Abdulrahman Abdulrazak òun ló sọ ọ̀rọ̀ wọn nínú àtẹ̀jáde kan tó tari síta ìyẹn ní ọjọ́ Àìkú ó kí Adeleke ó kí kú oríire ó jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde ọ̀hún ló tún ti kí àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀ṣun fún bí wọ́n ṣe túyẹ́yẹ́ túyẹ̀yẹ̀ jáde láti kópa níbi ètò ìdìbò náà bákan náà ni kò ṣàì gbé oríyìn fún àwọn àjọ elétò ààbò ó dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ elétò ààbò fún bí wọ́n ṣe ń bomi paná àwọn làásìgbò tó ti ń wáyé ṣáájú àsìkò ètò ìdìbò náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà ṣe tún ṣe bẹ́ẹ̀ gbóríyìn fún àwọn àjọ elétò ààbò fún bí wọ́n ṣe mú àyíká náà kí ó rọrùn tí wọ́n sì pèsè àyíká eléyìí tó dáàbò bo ẹ̀mí ohun dúkìá àwọn ènìyàn lásìkò ètò ìdìbò náà nínú ìwé ìròyìn daily post ni ròyìn ọ̀hún lè tẹ̀síwájú.
0: fàkún nínú ìwé ìròyìn vangard ọ̀rọ̀ ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun ń bẹ̀ náà lèmi náà ṣì gbé àpótí tí mo jọ́

0: sì dúró lójú tálákan fi sọ́rí o lákòókò ètò ìdìbò gómìnà ọjọ́ àbámẹ́ta létí ó jẹ́ kí ó di mímọ̀ wípé ètò ìdìbò ọ̀hún ló jẹ́ alálàáfíà gbáà ìyẹn tako gbogbo eléyìí tí ìwòye àbí ìbẹ̀rùbojo tó ti ń bẹ lọ́kàn àwọn ọmọ ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò ọ̀hún tó sì jẹ́ wípé ètò ìdìbò ọ̀hún òun náà ní ipasẹ̀ o eléyìí tí ilẹ̀ nàìjíríà yóò máa tọ̀ lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wo rẹ̀ bọ̀ ìyẹn tí yóò bá fi di ọdún tí ń bọ̀ nínú àtẹ̀jáde látọwọ́ ẹnì tí ń ṣe adarí yanyan ẹgbẹ́ náà comrade emmanuel nnadozie nbẹ ni ó ti jẹ́ kí ó di mímọ̀ wípé àwọn olùdìbò ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ó jẹ́ pé wọ́n nílò láti kí wọn o kí wọ́n sì lò wọ́n lọ́gọ ẹnu lórí bí wọ́n ṣe jáde ní kẹ̀tíkẹ̀tì tí wọ́n sì jáde láti wádìbò fún ẹni tí ọkàn wọn fẹ́ o bó tilẹ̀ jẹ́ wípé ìbẹ̀rùbojo wákàlẹ́kẹ òun ló ti wà ṣáájú kó tó di pé ètò ìdìbò ọ̀hún wáyé ẹgbẹ́ náà bákan náà ni wọ́n tọ́ka sí ìròyìn eléyìí tí ó ní ṣe pẹ̀lú àràbù à ń ta ìbò tá a mọ̀ sí dìbò síbẹ̀ gẹ́gẹ́ bí nǹkan eléyìí tó jẹ́ pé ń ba ìlànà ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà jẹ́ o tó jẹ́ ìgbọ̀nsẹ̀ kínkínní létí àwọ gbẹ̀gìrì wọ́n wá jáwé ìkìlọ̀ tí ń ṣẹgbẹ́ ẹbọ ṣẹgbẹ́ ètùtù wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní ó lè mú ìdúkòókò mọ́ ìdúróore ìṣèjọba àwarawa nílẹ̀ nàìjíríà vangard olúfa ìròyìn ọ̀bọ́dì.
1: gẹ́gẹ́ bí ìròyìn pọ́ńṣì tẹ̀mí mú lọ́wọ́ yìí gómìnà ìpínlẹ̀ kẹ́bí ìyàn nọ́sìrì ìdírísì ó ti ṣe bẹ́ẹ̀ ó ti yan alhaji ibrahim augi gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ igbákejì rẹ̀ tuntun lásìkò ètò ìdìbò gómìnà tọdún 2027 ṣe rí augi òun ni yóò lọ rọ́pò ẹni tí ó jẹ́ igbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ ìyàn aṣòfin umaru tafida ìwé ìròyìn pọ́ńṣì jábọ̀ wípé ìkéde yìí ni wọ́n ṣe ìyàn ní ọjọ́ Àìkú ìyẹn ní ìlú benin kẹbi gẹgẹ bí ìkéde yìí ṣe jẹ kó di mímọ láti pasẹ ẹni tí ó jẹ akọwé elétò lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú apc alhaji suleiman agogo àtẹ̀jáde ọ̀hún jẹ kó di mímọ yìí pé agogo ó tẹ̀wájú o yìí pé ìgbésẹ̀ yìí ló wáyé látàrí àmọ̀ràn látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ amòfin lórí wípé ó ṣe é ṣe kẹ́ni tó jẹ́ igbákejì gómìnà lọ́wọ́lọ́wọ́ kí ó má pe erede láti tún jáde dupò gẹ́gẹ́ bí igbákejì gómìnà lọ́dún 2027 ìyẹn ní ìpínlẹ̀ kẹbí inú ìwé ìròyìn pọ́ńṣì ni ìròyìn ọ̀hún lè ti ń tẹ̀sí.
0: ó dá o mo kọjá lọ sínú ìwé ìròyìn the nation tó kárí ilé tó kárí oko bí ìkànnì ìgbọ̀nsẹ̀fẹ̀ dayamọ́ọ̀dì ni olúlu ilé wa ń bẹ̀ náà mo balẹ̀ sí olápẹ̀ta gàgàrà tí ń ṣe léègbé rẹ̀ wọ́n pé ààrẹ bọ́lá tinubu lábẹ́ ìṣèjọba rẹ̀ wọ́n ti fọwọ́ sí àwọn ìwé tó jẹ́ ìwé ònílẹ̀ tí ó tó ẹgbẹ̀rún lọ́nà 36 ó lé bí igba o olúlu ilé wa ni wọ́n ń jẹ́ kí ó di mímọ̀ bẹ́ẹ̀ ìṣèjọba olúlu ilé wa ni wọ́n ti bọwọ́ lu ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ìwé ònílẹ̀ eléyìí tí ó tó 86,282 èyí ò 26,272 ni ò tó jẹ́ ìwé ònílẹ̀ látìgbà tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ti borí àlééfà eléyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ tí ó tayọ bí 8,000 ó lé eléyìí tó jẹ́ pé wọ́n ti ń fọwọ́ sí tẹ́lẹ̀ o láti bí 13 eléyìí tí ó jẹ́ pé àpapọ̀ rẹ̀ ó jẹ́ bí 17,000 àti 500 ó lé gẹ́gẹ́ bí olúlu ilé wa ìṣèjọba lápá bẹ̀ bí wọ́n ṣe jẹ́ kí ó di mímọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní ó jẹ́ ìkan lára àwọn ìgbésẹ̀ tó lákàkì lórí àti mú àgbéga bá ìrọ̀rùn àwọn olókoòwò àti láti lè mú pé kí àwọn tí wọ́n ní ilẹ̀ ìyẹn ní agbègbè olúlu ilé wa kí wọ́n láǹfààní sí àwọn kan eléyìí tí ó tọ̀ gẹ́gẹ́ bí ìṣèjọba orí ìlú ọ̀hún bí wọ́n ṣe jẹ́ kí ó di mímọ̀ wọ́n láwọn tí wọ́n jẹ àǹfààní ìwé ẹ̀rí onílẹ̀ yìí ó ní wọ́n tó 36,000 igba ó lé o gẹ́gẹ́ bí eléyìí tí ó jẹ́ pé wọ́n máa fún wọn ní ilẹ̀ tó sì jẹ́ wípé pé kíni the nation olóògbé ìròyìn ọ̀bọ́dé láàárọ̀ tòní.
1: ìjọba ìpínlẹ̀ rivers ni wọn yóò ṣe bẹ́ẹ̀ wọn ó máa ṣiṣọ́ lójú àwọn àkànṣe iṣẹ́ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn láwọn agbègbè jákèjádò ìpínlẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ látọ̀ni ọjọ́ ajé àwọn àkànṣe iṣẹ́ yìí ló jẹ́ lára àwọn ìgbésẹ̀ ìṣèjọba gómìnà simi lọ́láyí fúbọ́rà láti fi mú ìdàgbàsókè bá àwọn ìgbèríko eléyìí tó ń bẹ̀ ní ìpínlẹ̀ rivers ètò ọ̀hún ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa tẹ̀síwájú

0: Diamond FM ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí, ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí. Ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí, ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: kódà gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀ lórí ètò ẹ̀bá wa dá sí láti ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond 88.7 fm nílé ìlọrin ní ìpínlẹ̀ kwara ọmọọba adéwálé adédìrà tí wọ́n jẹ́ onírun lọ́wọ́ pàtàkì sí igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lórí ọ̀rọ̀ ètò ìròyìn àwọn náà ni wọ́n ń bá wa sọ̀rọ̀ ibi ẹgbọ́rọ̀ ń dé lẹ́ẹ̀kan ọmọọba adéwálé ẹ bá tẹ̀ wájú láti bẹ̀.
1: ọ̀rọ̀ ètò ilé ìdìbò wa ní ọ̀sùn bí báyìí ẹ béèrè kí bóyá adeleke gómìnà wa pé bóyá wọ́n da ìdéhùn ẹ bá mọ ìtàn wọn dáadáa gómìnà wa ọmọlúàbí gidi gan ni gómìnà wa tó bá lóun ó ṣe tọ́lọ́run bá fún lágbára ẹ̀ yóò ṣe ó ti gómìnà ti ń sọ pé àwọn ò sọpọ́ọ̀tì president ààrẹ wa ó tẹ̀lé ìdí wọn fi díẹ̀ nílẹ̀ ọmọ yóò bá gidi làwọn yóò bá sì lókàn ẹsẹ̀ kejì àwọn àtúnṣe tí ààrẹ ń ṣe wọn gbọdọ̀ lo ọdún méjì láti ṣe kẹta àwọn ọ̀nà àtúnṣe mèremère tí wọ́n ń ṣe sí ìlú ọ̀sùn wọn gbọdọ̀ tún padà wá wọn lè wá parí ẹ̀ àti pé torí ọ̀rọ̀ tí gbogbo ẹ lọ torí pé ọmọlúàbí èèyàn ìwọ ọmọlúàbí náà ni ààrẹ ti wù fún wa lọ́sùn nígbà tí wọn gbàgbé ọgbà bẹẹ kó kàtúgbà àrùtọ ààrẹ náà lọ ní ọpọlọ ìbò ni wọn pàṣẹ pé ẹyin ọlọpàá o ẹyin ológun o ẹ bọ fara fọ ọkàn ìbò ẹkàn ẹdáàbòbò àwọn aráàlú ẹyin náà kó ẹ mọ ṣe ojú ṣáájú o and kámọ̀pọ̀rọ̀ àwọn àjọ elétò ìbò wọn ṣe tó ṣáájú infact kó tó níbi wákàtí márùn gbogbo ìbò yẹn wọn ti upload rẹ tán a ti ń rí rìsọ́ọ̀tì ọmọdàgọ méje mẹjọ àrọ àná wọn ti àná sí adeleke bí gbogbo àwọn ìbò tá a rí ní sẹńtà wa náà òun náà ní àná àná sí àwọn ọlọpàá wọn àlẹmúyàn àwọn ológun àwọn ọlọpàá kan pé wọn ti gbàbọdè fásitì kó tó di pé ọjọ ìbòde gbogbo wọn ni wọn ṣe ojúṣe wọn kí ló wá lọ dé àwa náà ò fúwa sọ pé ọmọ wa náà kú ni wọn tẹlẹ bàbá dìbò tọmọ wa bá kà tọmọ wa náà lọ dìbò fún ọmọ àlè nífọwọsí dúró lé bàbá rẹ tó àwa ní sọ pé ọmọ wa pé wọn ti wá nìkan o àmọ wọn ṣe dáadáa lágbọrọ ọlọrun gómìnà wa àtàwọn ará ọ̀sùn àwọn dìbò wa fún ààrẹ bọ́lá ahmed tinubu.
0: Ẹ ṣeun ọmọọba adéwálé adédìrà ẹ já tún wò báyìí lọ́dún 2022 nígbà tí ètò ìdìbò tó gbé gómìnà adémọlá adeleke wọlé fún sáà àkọ́kọ́ a gbọ́ wípé gómìnà gbà kànà ní ìpínlẹ̀ ọ̀sùn rauf arẹgbẹsọlá pé ó ṣe àtìlẹyìn fún gómìnà adeleke ńgbà náà délé tí ó tún wáyé ǹjẹ́ wọ́n ṣe àtìlẹyìn fún gómìnà adémọlá adeleke bí.
1: ẹ ká máa de ọ̀rọ̀ ọ̀sùn ṣé ní 2018 ọ̀rọ̀ adélẹ́mọ́ adélẹ́kẹ̀ ọ̀rẹ́ aráàlú ni àwọn aráàlú náà ń pẹ́ pc ti sún aráàlú ni ní 2018 gbogbo wọn o àti ràbọ̀ arẹ́gbẹ́sọlá o àti oyetola o àti ààrẹ ẹ̀sìn gbogbo wọn ni wọ́n gbógun ti adélẹ́kẹ̀ o àwọn aráàlú sì dúró tì ní tòótọ́ tí ìbá ti kó wọn dàbò orí tó fi ṣe ìlú adeleke náà wọn o ìbára ti 2022 ní tòótọ́ ọ̀gbẹ́ni rauf wọn bá wa ṣe adẹ̀ẹ̀nà ẹgbẹ́ apc ní ti eléyìí èmi ò lè sọ ní pàtó nítorí pé àwọn náà gbé àwọn olùdíje sílẹ̀ adájí náà jìm tí wọ́n ti wá tí alájà àtìkù wọ́n ti wá lọ́wọ́ anáwọ́ rẹ̀ sókè tí wọ́n bá kiri táwọn náà sì rí ibò tiwọn àmọ́ ibò tàdéṣẹ́kẹ́ ẹlẹ́yìí a sọ pé kò sí àlàyé pé kò sí àjọṣepọ̀ o wọlé tí ọ̀gbẹ́ni rauf ní mímọ́ tèmi o èmi ò rò pé àjọṣepọ̀ wà tó pàwọn náà ní eyan ti won na so ri ballot paper amo ibo ele olorun lo fa de leke nitori pe ati mo de ma tun so ibo ele ara lu atare leke ni won jo doju ko oye tola ta won eyan ti e oye tola ni oye tola gangan no count go wa line amo ma so the time wa ri pe olorun pe agbara oke ti won lo igba to kola baba gbogbo ile de wa bola amen ti bo omo lodo de o gba gbara yen lowo won
0: gomina won ti wole ni sa elekeji bayi bo je pe won ti bere sa elekeji oni so so sugbon eto dibo ti gbe won wole awon eyan wa so loko ojo kan pe sa koko won pe looto o da die pe se ki se pe gomina yo tun wa pada wa gberu won lateyin pe asa ti te oje bo lo salowo oku baba eni ti o bo gomina wa je ko di mimo wi pe o se tan lati so ipinle osun di ibudo ile ise mo wa fe bin onawo ni won fe gbigba lati wa so di ibudo ile ise industrial state ni sa odun merin tun bo
1: taki gomina kanyin da yin mo na pe lati bi 18 months osu meji di logun ni won ti gbese le owo ijoba igbile ti governor tensa bilonu ole mefa ole fawon se local government je gbogbo ipinle ti o si duro ti o si yawo gbogbo awon oye na ẹwọ́n tó ká lágbà yìí pé kò sí yẹn ọ̀tún ti dájú báyìí lọ lọ́pọ̀lọpọ̀ kíni tó padà wáyé sí ní local government pa àsọwọ́ gómìnà ìlú ọ̀pọ̀lọpọ̀ sí ni ẹwà gbọ́nà sàbárí àwọn tó ń pè ní ibùjọ́ ìdókòwò nǹkan tó ń pè ní peace ìfọkànbalẹ̀ tí ó bá sí peace àti ààbò peace and security àwọn èèyàn ò lè gbowó wọn wá láti February 12, 2025 ọjọ́ kejìlá oṣù kejì tí wọ́n ti gba local government ti pa àyàn ní wàhálà ti dé níwọ̀n tí àwọn ẹgbẹ́ APC pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọlọ́pàá níwọ̀n ti fi àárọ̀ ọ̀sùn lọ́kàn balẹ̀ ta ni ó kówó ra síbi tí wọ́n ti ń pààyàn tí ò ti sí ìfọwọ́sowọ́pọ̀ yẹn ṣẹlẹ̀ ní gómìnà ti pe àwọn èèyàn tó bá fowó sí ọ̀sùn àmọ́ àwọn náà wọn ò ní fọ́ wọn síbi tí wàhálà bá wà bọ́ ní ìsìnjọ́ pé àwa àtijọba òkè o àjọ alájọṣepọ̀ àjọ ń ṣe ní ìsìn wọn ti aláàkí gómìnà wọlé padà gbogbo náà ọmọ ọ̀sùn gbogbo wa àwọn ọlọ́pàá náà ní ìsìn wọn ti ọmọ ọwọ́ wọn bàbá torí gbogbo ànáfẹ́ gbogbo àwọn páàkì gáràjì tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́gbà wọ́n ti kúrò ń bẹ̀ ọlọ́pàá ti kúrò ń bẹ̀ àwọn èèyàn pa àti gáràjì wọn wọ́n ti gba nǹkan wọn padà tí wọ́n tó gbà fún níyànjú tán àwọn tó máa kówó pọ̀ wọ́n wà gọ́ọ̀nà lẹ́kẹ̀ wọ́n ní gbogbo kí wọ́n ti pè kéèyàn mọ̀ èèyàn wọ́n mọ̀ èèyàn wọ́n tẹ̀ jẹ́ gbajúmọ̀ káàkiri àgbáyé wọ́n mọ̀ ẹ̀rú omi àwọn èèyàn ìfẹ́ láwọn èèyàn ní sí wọn àwọn èèyàn ti gbogbo orílẹ̀-èdè nàìjíríà wà lálẹ́ láti wá dìbò adeleke ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni ó lẹ́ràn fẹ́ lára àmọ́ ẹ lè dá wọn tó fẹ́ kó wá náà lẹ́bi riot lónìí ìjà lọ́la gbogbo gáràjì lónìí kò sẹ́ni tí ó kówó rẹ̀ láti tí kò ti ní sí ìfọkànbalẹ̀ wọn máa dé lágbára ọlọ́run àwa mọ̀ yìí pé gbogbo nǹkan tí wọ́n ti ṣèdérí fún wa gbogbo ẹ̀ ní òwà títí ṣe lágbára
0: ọlọ́run ọ̀dà kó tó di pé mo yọ̀ǹda yín ọmọọba adéwálé adédìran mo fẹ́ bí yín níbèrè yìí ìkéde gómìnà adémọlá adélékè pé àwọn ń ṣe àtìlẹ́yìn fún àti díje padà ààrẹ bọ́lá tinubu yìí ṣé gbogbo ìmọ̀ sí ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù lápapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ni àbí ìmọ̀ sí ti àwọn àkọ́ọ̀dù nípínlẹ̀ ọ̀ṣun àbí ti gómìnà nìkan ni.
1: Ẹ tẹ́ rí ó jẹ́ ká ẹ kì í yàn náà fún yín tẹ́ rí àkọ́ọ̀dù ní orileji
0: ni national
1: won national that's how won se be ni agbara
0: sugbon won omo oye
1: odo mu oye igbata leke gba ticket ti accord ni accord na di nkan babara adupa lowo accord pe at least gomina ri accord lo amo ko di we gomi lo lo si accord tan gbo mi
0: agboye
1: lo wa ni pdp ni won tin so wi pe that gbo afa so pe omo wa ni bona be agbodo support e ni pada di pe patagura pdp o tin dawo ya gbodo ko ati wale ibo ta ti fu aju gba ya ti tori pe party wa ni o da ba ta be la ni won ti pe ti sele le ko mi na ga ko be to lo ti akodu o ba mo nkan je fun wa e me ti ko ko ma ti wale ta ba mo yawo are won ti wa si osogbo le meta ti won sun gan ti won sun so ore I mo ba pe omo osun ni eko kan ja won lo ni omo osun ni are bola be ti dubu itori be gugu wa nkan to pa tabi ni ni pe bi komina na alaji otola bi won se pre ali pa je mo lo fa ti ba se ti be are o se lu o ni pa to adi jeta are so pe e je ka won alaago dibo won e fi won le wallahi kan ba dibo loni won je 95% lo tori iru ara lu nsu si won ni pe ah se bi are na na bi na lo pe are la so lo support wa a ma gba lowo yin ale are so re tuwa ni o so be o e je ka won alaago di ibo won ade dibo nilo wa nilo nu ade et wole won ti announce re ojo monday gugu ati n ba ise aje wa kiri ko si wahala ko si ilaye lo kilo wa de ta na o ni dibo fun ko tun ko de le lati to ka ma dibo fun o tun wa se nkan to wa lori o je amo ta pe bi a ara ku ji lai na se ko agba a mo ara ku ji de ara wa ni a bi ka da ini iru ni ko ajo na de yan won ti fi ọmọ kọ la won won ni ah e je ka won ara awon eyan mi ko dibo ati dibo wa pa won e fowo ba ye pe ba ba se if dibo lo ni bayi are o ni more than 95% nitori pe gbogbo nkan to ni ara lara ti awon ara yo jo lati awon egbe won apc to mi lara o pa won lenu mo o ti gbagba ara lowo won eh ba se tin je tolorun eledumo re are wole losun wole gidi
0: Omoba Adewale Adediran atabawo alafo tin be laarin gomina Ademola Adeleke Ibowan Moso yo ati omoye egbe oselu APC a ri pe o fe sumara won die gomina Ademola Adeleke won ni 511,067 vote ngbati ogbeni Oyebanji Oyebamiji awon ni 744,815 ele to je pe a ri pe gap tin be laarin ko fe lo bi alara na lo tititi awon kan wa so wi pe tori pe e wa ni joba lo fe dabi pe e fi ni irufe anfani pe ibaje pe si njoba ni pe o sese ke ma wole losun
1: seri awon ti won wa ni iboro ti won ti lokun state won le ma so yin si ni joba ni 2022 28,000 votes lavino yotola si ni joba 2022 28,000 votes ibo eleyi ko ba ju bayi na ti ba ko won ra ibo 50,000 ati pe igba lo ba ti won ti gba local government won wa na wa local government won fi ra awon ara àmọ́ aláìlú bí lẹ́dí ẹ̀bọ́ ìdìbò eléyìí 66,252 tá a bá ń gbọ́ ìbò ní àwọn ìpínlẹ̀ ó mọ́ nira kátólúwé rẹ̀ ní ìbò tí wọ́n bá tí ọ̀pọ̀ ìṣẹ̀ bá ti wà alátakò bá ti wà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìrànlẹ́pẹ́ alátakò ò sí but ni po ti party to ko je da to ko ba ti ni agbara ise la se tori agboro paro party ta ba ti egbe o se ta ba ti egbe o se lu to je ti are na ni te bo ani oni minister oni gbo won bi agbara wa amo anti lo dele si stars of 252 sa ki se kere o ki se kere ki lo to in ka ati se fara mi bala ru fu wa igba ati dori oye 128000 different won wa fu ani more than double e lele ni tori pe ase na la bo aba ade ke lo pa won pe what pleasure wa si abala meji o lo ti pe o si bridge o ra e o la se o te ba gba wale a tu se ju bayi lo yo ba ti mi ni
0: kan yo le se mi
1: o lo se ni pe won fu ade le gba kari omo mo se lo ebo e ki se ebo
0: ti ijoba yin ma gbe lori oro ijoba bile yi to do bi pe nja la ran ran ni ipinle osun
1: e je ri oro ijoba ibile oro angbaga so every gbogbo e na ko le fi win election ni bo mi le so lori en tori pe emi ko gomina but mo mo pe laarin ose ti o to nbo gbogbo oniyanju ngba ti baba wa
0: I don't know. Eshon fun akoyin ti ejoda adupe
1: e ba gbe omo Ilorin Kwara omo wa ti wa ni Kwara ti won wa to wa dibo opopo lo wa nu won gbogbo awon ti kusile ton lo ayo na ba le won na gboro Olorun
0: ase Olorun
1: Kwara o ni ba je o ile je diamond yo mo lo soke o
0: amen
1: e se un ga o
0: adupe adupe omoba adewale adediran to ba tun se to ba ni nkan mi ta a tu bere lowo yin a tu ma kan sin
1: o ti wa la
0: e jo ngo adupe

0: ni bayi ni papapa e je nde eka polowo oja bi n ba de lati eka polowo oja a kan si ajo to je taraalu civil society obede olohun emmanuel ayedun won ma lanfani lati ba wa soro wo iwoye ti won lori oro eto odibo to waye ni ipinle osun eyin ara ile e ma yi kuro nbe a data a ni pe de o e ma gbagbe e ma fi ateranse yin sowo si wa lojo po whatsapp 0913 655 6864 0913 655 6864 bakran e le darapo mo wa lojo po youtube e je ndeka polo waja mo data
1: oruko mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igbokegbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
2: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil yẹpẹ ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe é monomin plus. Monomin
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Ejeun e kaabo pada lati ojude oja e ba wada si on leto ti en gbo ayodeji ayola omo baba tisha oloko mi o ti mo je atokun eto orun gbogbo ojo aje monday bi eleyi saju oni ati ba eni tin se oluran lowo pataki si igbakeji gomina ipinle osun lori oro eto iroyin eyin omo ba ade wale ade dinan soro nbayi a lafani lati ba awon ti won je asoju ajo ilu ajo awujo ogbeni olowo emmanuel ayedun eku dede asiko yi
1: Baba mi, ekaro, akweto ni owuro yi.
0: Eseun, esiko bi ojo se ri o. Ore to odibo, to waye ni ipinle Osun. Mo fe ki atete mu papapa. Kini iwoye ajo awujo lori ore to odibo yi papa julo bawon eyan se jade ni ketiketi. Tako ifoya iberu to tin waye saju eto odibo yi.
1: Ni ojo Saturday ojo si awon ara ipinle Osun ti won fi ibo si ewo ton bi fi ibo elewo nu won ti won se ni ojo Saturday nitori npe ibo ti a di nipinle Osun a di ru ibo yen ri latari npe bi idunkoko se waye ko to di ojo bo ipaniyan bi awon olopa se gbabode ama wa ara lu won tu keke wa si sai pe no ita won fe la won fe awon fe di ibo ni won si se gege awon balagba jade awon arugo jade awon ise ijoba jade awon retiree awon na jade awon odo na to ma lo nduro to ma gba bolu lowuro odogo gogo won gbo gba bolu gogo won jade won duro won si di ibo won gege bi otito ati bo ti ye
0: Eseun. Mo fe ki awo bi agbon bi meji kan ko to di pe mo yonda yin. Akoko o loro awon ilese olopa, won ni eto odibo yi o je alalafia. Bawo ni ajo to je ajo awujo bi ti yin bayi. Ojuwo le le fi wo isowo sese awon agbofiro awon iso alabo laako eto idibo yi. Ati wipe ajo leto idibo olominira nile wa Nigeria lapapo INEC bawo le se le wo isowo sese won si labe aglaga won lowo ojogban Joas Amupitan
1: eje ka koko mu lati bi eto abo ati bi jagiri jagan ni ojo bo ko si jagiri jagan ni opolopo ibi amo ibi ti ati gboru pe jagiri jagan wa pupo ni bi owo aro ohun ni awon tari gege bi olopa ti won wo so olopa ti won si wo so olopa to lo ngbe apotibo ni awon lebo irufe be sele ni mo da keke awon to se be ni mo ni fe won tu wa ku ni mo da keke won tu wa kori si AUD ni fe amo gege bo tin de AUD ni fe awon oludibo won goju agan si won sa lo atori ibikan lede si awon olopa won gbe armor tank moto awon olopa jagunjagun yen lo gbe lo si ede won si gbe apotibo won ju sinu moto yen bi won se nlo niyan awon ajo awon ologun lo le moto yen mu ti won si gba apotibo ti awon olopa jigbe sinu moto so nkan ti mo fe fi akoko so ni pe awon oludibo awon araalu won se jagiri jagan ni owo aro awon olopa awon awon janduku ti won wo so olopa amo janduku o le wo janduku o le ma wa moto amoto jagun jagun awon olopa tawon le po npe ni APC yen janduku o le wo nu moto yen daju daju awon olopa ni awon egbe kan le
0: wo beyin se ro si
1: bẹẹni lẹmi ti rosi niyẹn emi o ri bi ti ọmọ ti ẹni ti o kii ṣe ọlọpàá to ma sadede bọ sinu armor vehicle to ma ma wa armor vehicle lọ dajudaju awọn ọlọpàá emi ni mo n sọ fun nkan temi ni iwoye temi tori awọn ọlọpàá o sọ sọrọ oyin kankan lati jọ yẹn pe awon janduku kon ja amo be kuba mo so be to odun temi fi wo ni pe awon olopa ni awon oloselu kon lo lati fi se jade ni jagan amo gba to jo wa le ni awon collision centers awon olopa won bo awon mo tog awon mo gofe collision center ni aleku odo awon mo gofe bo sibe nigba ti won bo sibe won si yibon won si fe da collision center ru ni collision center to wa ni aleku odo ni bi egbe salvation so ni be da le ojo yen gan won tun yibon fun eyan kan awon mo janduku ni won se yen lale so nipa ti eto abo nipa ti eto abo eto janduku àwọn aráàlú ò ṣe jàǹdùkú àwọn ọlọ́pàá àbí
0: àwọn tí ẹ fura sí bí ọlọ́pàá àwọn tí ẹ fura sí bí ọlọ́pàá.
1: Bí ọlọ́pàá àmọ́ mo tún tún sọ jàǹdùkú ò lè wa mọ́tò wa mọ́ vaipu kò lè wa mọ́ vaipu jàǹdùkú ò lè já mọ́ vaipu gbà àwọn ọlọ́pàá ò ti àtẹ̀jíṣẹ́ kankan pé a mọ́ vaipu wa àwọn jàǹdùkú kan já gbà àwọn ọlọ́pàá ò ti àtẹ̀jíṣẹ́ yẹn wọn ò ti sọ sínú press statement wọn
0: àwọn
1: èmi fi sọ bẹẹ ìdí tí mo dẹ fi ń sọ ni mo ń sọ lórí ètò yìí.
0: Ẹ jẹ́ ká wá wo ìṣọwọ́ṣeṣẹ́ àjọ olómìnira lẹ́tọ̀ ìdìbò àpapọ̀ ilé wa lábẹ́.
1: Àwọn elétò ìdìbò láti ìjọ ta ti ń dìbò láti 1999 iṣẹ́ tí wọ́n ṣe ní èyí ta ṣe lọ iṣẹ́ tó kún ni èmi sì lè fún wọn ní pé wọ́n gba 85/100 àmọ́ àwọn ibi tó kù díẹ̀ káàtó sí ni pé ibi tí èèyàn bá ti ju 500 lọ tí olùdìbò bá ti ju 500 lọ bíbáṣ machine yẹn ó yẹ kó pé méjì níbẹ̀ kò yẹ kó jẹ́ pé ẹyẹ kan ló máa wà níbẹ̀ kó lè máa yá àwọn bìkọ́ndẹ̀ tó wà tí a lọ ta ti ṣàkíyèsí pé bíbáṣ machine yẹn bíbáṣ machine wọn yẹn slow kò yára ìṣẹ́jú méjì kò yẹ kó tó ìṣẹ́jú méjì téèyàn kan máa fi tí bíbáṣ yẹn tó yẹ kó fi capture èèyàn kéèyàn sì lọ dìbò kò yẹ kó ju ìṣẹ́jú méjì lọ kò yẹ kó tó gan àmọ́ ìbòmíwà tó jẹ́ pé àwọn bíbáṣ machine yẹn ó ń lo ìṣẹ́jú márùn-ún kó tó dé kó máa dé èèyàn kan lòun nǹkan tó sì wà nínú ìwé òfin ni pé ibi tó bá ti pé tí àwọn olùdìbò bá ti pé 500 ibẹ̀ yẹn ó yẹ kó jẹ́ pé ó yẹ kó wọ́n pè ní ẹ̀ ní delination lẹ́tọ̀ òyìnbó pé wọ́n máa pin sí ọ̀tọ̀ọ̀tọ̀ so that ó máa lè rọ àwọn èèyàn lọ́rùn àwọn èèyàn sì máa tètè dìbò àti pé nǹkan kan tí àjọ náà tún gbọ́dọ̀ ṣe ni pé wọ́n gbọ́dọ̀ gba àwọn òṣìṣẹ́ sí ṣé wọ́n pé ibi tí a bá ti gbé bíbáṣ méjì sí dájúdájú a máa tún kó àwọn tíìmù kan àwọn kan tó tún máa ṣàkóso tó sì máa mójútó bíbáṣ kejì yẹn ìyẹn máa jẹ́ àná máa kírètà agbègbè míì láti fi dìbò níbẹ̀ yẹn kẹ́tíkẹ́tẹ̀ tó nǹkan tí mo ń tọ́ láti sọ fún wa in essence ni pé àjò elétò ìdìbò ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ àwọn nǹkan tó kù ni pé wọ́n tẹ̀lé òfin yẹn pé ibi tó bá ti ju tólùdìbò bá ti ju 500 lọ kí wọ́n máa ràn wá lọ́wọ́ láti make sure pé bíbáṣ méjì ló ń ṣiṣẹ́ bíbáṣ machine wọn yẹn wọ́n sì ṣe kán ṣe new version tí gbogbo ẹ̀ tó máa jẹ́ kó máa yá kankan IRF machine wọn ní gbogbo ibi tí mo ti lọ ṣe àbẹ̀wò ìbò IRF machine wọn yẹn ó ṣe dáadáa IRF machine lọ máa fi send lọ máa fi transmit ìbò nígbà tí wọ́n ti kà á tán
0: sọjọ́ òpó
1: wọ́n ti kọ́ sí orí EC8 òun náà máa fi tẹ̀ so gbogbo ibi tá a sì dé àwọn tí wọ́n gbà ṣiṣẹ́ ni wọ́n ti ń ṣe gbogbo ètò yẹn àwọn ibi tí àwọn èèyàn ti ń sẹ́ pé àwọn ọ̀tí ṣe o àwọn aráàlú gan sọ fún wọn pé ìtẹ̀ gbọ́dọ̀ ṣe leléyìí gẹ́gẹ́ bí nǹkan tí
0: òfin là kalẹ̀. Ẹ ṣeun ọgbẹ́ni olówó Emmanuel Ayédùn ẹ ṣeun fún ìwòye yín ká lè fún àwọn aráalé láǹfààní láti pé kí àwọn náà ó dá sí i ẹ jẹ́ kí agbègbè ibi àdéhùn ẹ ṣeun gan adúpẹ́ a máa rí yín báwo.
1: Ẹ ṣe púpọ̀.
0: Adúpẹ́ ẹ̀yin aráalé ó súnkàn yín báyìí a máa ṣe ojú òpó lẹ̀. Gba ipe ọgbọ̀n ṣẹ́jú àyà 30 seconds. Ìwòye yín lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun láì sọ̀rọ̀ àlùfànṣá ayọ̀sí tuètè àbí àǹpẹ ẹnikẹ́ni lóko tí ò jẹ́ 0913-655-6952 ẹ lóò ta ló wà ń bẹ̀.
2: Ọdún àyà Adétúnjì láti òru.
0: Ẹ tẹ̀wájú àgbà yín o.
2: A kí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun yìí bá tí àjọ INEC máa lè máa ṣe bí wọ́n ṣe ní Ọ̀ṣun yẹn yóò ti lọ dáa jù jáde kí àwọn ọmọ lọ ọ̀ṣun gẹ́gẹ́gẹ́ tó yẹ pé gbogbo intimidation táwọn police party tí wọ́n gbé wá wọ́n rí sí wọn tó bí wọ́n ti ẹ̀ gbowó wọ́n dìbò síbi tí tibi to wu won a de ki are na to to pa yi gba free and fair election pelu gorun 27 yo tun daju to suno
0: e seun gan adupe fun indasi tiyin e ja wo ojo opo whatsapp wa yi won ni ko ye ki aso oro asodun lori ohun to sele ni ipile osun won ni saju la pe lo je pe opo awon eyan kan ti padanu emi won ko to ti di pe eto dibo na wale waye won ni gomina adeleke won jade ngbagba won si so pe awon se atileyin fun egbe oselu apc ninu eto dibo are odun 2027 won ni awon oludije melo ni won jawe olubori gaga bi ti won be nipo engineer Isal Abubakar Albarika awon ni won fi yi on sowo si wa honorable Abaya Yusuf Agaka Isale Fulani won ni won dupe lowo awon eyan ipinle Osun nitori pe won gbo agboye won si duro ti ibo won won ni titi di kago meta oru awon oludibo duro titi di ti won fi ti won si kede si abajade si dibo na e seun o eni ni e ku eto e ja lo sojo opo ina hello
3: e ka ro
0: e se o e ku ya leta
3: eto alaji abla be na lati baboko
0: e te waju an gbo yin
3: ti emi fe ka ko dibo osun ni pe ko se tin di agbara o ba wa ara ilu ba ba ti du ta si ma se wa ni se eri pa awon aro osun yi won ma gbodi dada atawon afa won atawon oba won ati gbogbo okunrin ati obirin kaluku ti won si do ti gbo won emi si ro pelu are won bi se nto won se eri pe ngba weti o bere osun yi na lo ti bere ngba ti enter si o bere osun lo ti bere bi ke yan lo n fe yi go ni kanu ki de yan fe sun nigeria na ni wahala joba 27 are o fe ko sele
0: ani ni ale okunrin ta pe won ni eleya meya oni bakiri won ni won ki adiyan gomina adeleke pe won ko rire won ni sugbon lori oro pe on dibo fun are tinubu ani tori po wa latosun ati o je omo ile yoruba won ni o je ohun ti awon o feran ni woye ti won won ni opo awon eyan ni be nipo ni titori ife enu tara won nikan ti nse tara ilu won ni ti oludije yoruba ti o ba wa je ile ti ko da nkan ti awon eyan je ya labe re nkan ani ko ye ka tele irufe ni be oloye fadibe abolarin lati yakuba ni won fe yi on sowo oda won bi ni ati ma gipete lori eto e ba wa dasi foto ni e ma gbagbe pe idasi iwoye on kaluku awon ti won pete ma alejo wa lori eto yi ata ti won fi ateranse sowo o je ti won ko ni nkan se pelu ti ikan igbon safe sugba adupe amo lori ola le pade akin akegbe mi ayodeji ayola loko mi o digba kan.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Diamond FM ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Àṣeyọrí àti ìwánífẹ̀mí ìgbẹ́kẹ̀lé hàn nú ẹni pé àwonítọ̀ ń kájú. Ìfọkàntán òun ni gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní nùsìjọba gómìnà Abdulrahman Abdulrasa tí wọ́n fi ń gbóṣù barabàndẹ̀ fún pé ó kú ọmọ ṣe láti wá mọ̀ gbà pẹ̀lú àrídájú ìdí abálẹ̀ tí wọ́n fi ṣàgbékalẹ̀ ọ̀kọ́ǹbọ̀kì gúdùgbẹ̀ ètò lórí rédíò èyí tí wọ́n pè ní ẹjírí ẹ̀wò níbi tí wọ́n ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ìjọba gbéṣe nípínlẹ̀ Kwara. Ẹjírí ẹ̀wò lẹ̀tọ̀ tí wọ́n ti máa pàbí ìyàbìdún kókókòkókó kọ̀rọ̀ lórí àwọn àṣeyọrí ohun mèremère tí gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrasa ti gbéṣe nínú ìṣèjọba rẹ̀. Abalẹ̀ lẹ́ẹ̀kejì labala ṣẹ́rọ̀ ni níbi tí àwọn olùgbọ́ yóò ti máa pè wọlé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ohun tí atọ́kùn ti sọ nípa iṣẹ́ tí gómìnà Abdulrahman Abdulrasa ti ṣe. Ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ kájọ fojú lámì tọ́ wò ó. Ètò yóò máa wáyé ní
2: Diamond FM 88.7 gbogbo ọjọ́ Monday aago mọ́kànlá sí aago méjìlá wákàtí kan gbáko.
1: Níbi tí ó ti máa bá àgbà pèdèpèdè nípàdé Aláàjì Ọmọ Babọ́lá Olójú.

kábíyèsí ọlọ́run ọba mi ọba lánàá ọba lónìí ọba títí ayé ọlọ́run ọba mi títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ tó sì máa wà nígbà tí bẹbẹ ò bá ní sí mọ́ ọlọ́run ọba mi náà là ń kó bẹrẹ fún torí wo yìí ìjẹ́jọ́ náà là ń dágbére pé bẹ́lẹ́ mi ò bá gbà bọ́ mo ara yóò bá setán náà dí àwa láwa lénìí ẹ̀yin náà láwa àwa dúpẹ́ fọlọ́run ọba náà tó jẹ́ ká mú ìlérí wa ṣe lónìí ọpẹ́ ni fọlọ́run ẹ yírí ẹ̀ wò lẹ̀tọ̀ ètò lẹ́yìnrí ẹ̀wò lórí ìkànnì tá a wà yìí diamond fm nílùú ìlọrin ẹ wàá tómi ọmọ àlàbí náà lórúkọ tèmi èmi àmọ́ ní èmi lọmọ wọn ní sàwọ́ àwọn ga ọmọ níbo ẹja òwe ọmọ arígbúṣọlá ìsinsunkú kódò mọ́ gbẹ ìkóró sunkú kódò mọ́ fún àti sí àti kòrò báyìí náà làá mọ́ jọ̀nà ńlá nílé bàbá tó bí mi lọ́mọ ẹ yírí ẹ̀wò náà lẹ̀tọ̀ ètò lẹ́yìnrí ẹ̀wò ẹ̀ mọ̀ bá

0: ètò olóòrùn.
1: Kábíyèsí Ọlọ́run Ẹlẹ́dùn Akíra pé ẹ tún kọ àmójúbà lẹ́ẹ̀kan sí lórí ètò tá a pè ní ẹyin rí ẹ wò. Ìkànnì Diamond FM náà la wà ní 88.7. Ẹ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lórí Facebook pàápàá jùlọ láti jẹ́ ká jọ máa wò bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wa. Ǹjẹ́ mo kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ̀rí orílẹ̀-èdè Nàìjíríà káàkiri gbogbo àgbáyé eléyìí ò kì ń ṣe ìròyìn mọ́ torí pé a ti kọlu agbami ètò òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà. Lédè tó ṣe pé ìtọ́lọ́ ìbò ń pè ní case study tamadipri òun náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀sun lọ́jọ́ Sátọ̀dé tó lọ. Tá a bá ń sọ̀rọ̀ ètò òṣèlú àwa ara wa ìtumọ̀ náà ni pé à ń yan àwọn tí ọmọ ìjà alákòóso lé wa lórí láti ṣàkóso bí ìgbà yẹn gbádùn bí ó ṣe dé bá ọmọ Nàìjíríà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ìjọba ìbílẹ̀ òǹkálùkù wa. Kábíyèsí Ọlọ́run Ẹlẹ́dùnmarè akíọ ayìnán bó tilẹ̀ wù kó rí òǹkálùkù bá a bá ń gbo sáà báyìí 2027 ìní ń bẹ ní ẹ̀mí òǹkálùkù lórílẹ̀-èdè Nàìjíríà torí pé Ọlọ́run Ọba Ẹlẹ́dùn àwọn ọlọmọ ẹni tí ó dìgbà náà.
2: Bẹ́ẹ̀ni.
1: Àgbẹ̀tàwà wa ń bẹ̀ ni pé oore bẹ̀ oníjọ́ kẹ̀mí àti wọ́tọ̀ ń
2: gbọ́ mi.
1: Ẹ mọ̀ jẹ́ abá lọ o. Mo kí yẹn káàbọ̀ lórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ rí àwọn àlejò dìbà mọ̀ọ́ká mi ní méjì ńgbà mọ̀ọ́ká lórí mẹ́sàn-án tẹnu mi ọ̀sẹ̀ ká ni mo dá dúró. Àlejò wọ́n kú dìbà ní yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ láàárọ̀ yìí. Ntí ó mú mi yàrá ìkún àjọ mọ́ fọ̀rọ̀ jó mi tó rọrọ̀. Àṣùbẹ́ jẹ́ kọ́ gbé ní apá àlàáfíà mi. Wọ́n bá ń kí ara lé wọn ó sì dákọ̀ ara wọn. Mo kí yẹn káàbọ̀ sórí ètò láàárọ̀ yìí.
3: Ẹ káàárọ̀ atọ́kùn, mo kí gbogbo etí tí ń gbọ́ mi. Ojú tí ń wò mí náà torí àwọn kan tó ń bẹja pé ní orí ẹ̀rọ ayélujára wọn tó ń wò wá báyìí. Etí tí a fi ń gbọ́ ojú tí a fi ń rí ọkàn táwọn fi bá wa lọ ọlọ́run ò ní jẹ́ kí kùdìẹ̀kudiẹ kó bá èyí tí a tún sọ ní àárọ̀ tòní náà ọlọ́run ò jẹ́ kó ṣe gbogbo wa ní àǹfààní. Orúkọ tèmi ni Bashir Lukman Ọ̀làrẹ̀wájú tí mo jẹ́ spokesperson tí ń ṣe agbẹnusọ fún ẹgbẹ́ ìtẹ̀síwájú fórọ̀mù tó wà fún APC ẹgbẹ́ olóore tí a wá ń pè ní Dahiri Ọmọ Ìlọrin for Danladi.
1: Alàgbà Bashir Lukman òdú làwọn ohun ẹ̀yí sàmọ̀fóloko ẹ̀ rí pé wọ́n bá microphone mulẹ̀ dáadáa.

0: Hello, the first caller.
1: Ekwetu, sir.
0: Ẹṣọ kilo ko n bi de tin pe.
1: Agbara Olorun e ni Tenugu bi owo.
0: Amen.
1: E lo o se yin ni presenter ti ma ba nkan je ni fe lo siwaju fara leyin. Agbara Olorun e ni pade tomo tomo.
0: Amen.
1: Baraka ni Muhammad.
2: Sallallahu alaihi wasallam.
1: Awa fara ma bi ti governor pe governor Olorun. Be lo kan lagbara
3: to lo. Alhamdulillah.
2: Amen.
0: Olorun jo da fun.
1: Awo o tun yato ti kwara. Awon kan so pe gẹ́gẹ́rí la òun jẹ́ ń gbà nísìnyí ọmọ ẹ̀sọ́ yìí gẹ́gẹ́rí ni ọ̀rẹ́ mi kan wà jíjà ni tó ti eyín 10,000 ni owó tó yẹ kọ́ gbà lóṣù nígbà náà jọba ara láti báyìí yóò rí 700 naira yóò ló pè táyé mo tó dé àní ìdájẹ́ lónìí tí ọwọ́ lè mí ṣèṣe èmi nínú owó tèmi lẹ́mi bá pa lóòjọ́ lèmi ó tún fún yín pẹ́tọ̀ ẹlẹ́bí ẹ̀tọ́ ẹ kó rí 7,000 yín rí 700 naira 70 naira
0: ọ̀dà
1: gbára ọlọ́run kwara ò ní padà
0: ẹ̀ṣẹ̀ adúpẹ́ ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí èròǹgbà tí ẹ̀ṣẹ̀ adúpẹ́ ẹ̀jẹ̀ àwọn ẹlòmíràn tó wà nbẹ. Àdá Sokoto aláṣọ ẹ̀dákùtẹ́ bá lórí òfin àti pè sórí nọ́mbà tá a pè torí pé ìpè ń jára wọn ń bi tá a wà. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
4: Ẹ̀rọ Asunkò lẹ́gbẹ̀rẹ́ jò yín àbí kẹ́ ẹ lò rẹ̀ yán yán.
0: Ẹ̀lọ́ ẹ mọ̀ gbàgbé àwọn dáìrì ọmọ ìlọrin fún Danladi Fẹ́tọ̀ Jùbò láti di gómìnà ìpínlẹ̀ Kwara nílùú Ìbò tá òun náà àwọn ni wọ́n wà pẹ̀lú wa lórí ètò láàárọ̀ ìtẹ́ tí ń gbọ́ wọn láti ẹ̀ka. Ẹ ló ta lọ́wọ́ ń bẹ̀ ẹ káàárọ̀ ẹ ṣe kí ló kọ ìbòlẹ̀ tí ń pè.
5: A dúró tó gba náà láti ṣàtúnṣe àdúgbò.
0: À ń gbọ́ yín. Ẹ ló ẹ ti wà lórí ètò ọ̀yà tọ̀. Ẹ̀lọ́ nẹ́tíwọ́ọ̀kì ni o àti pé ẹ̀lẹ́ sọ̀rọ̀ náà bí ẹ ti ń gbọ́ ọjọ́ sì ti ń lọ. Tá a bá lórí ọ̀fẹ́ àti gba ìpè ọ̀ka àbí méjì lórí ètò láàárọ̀ ìsìnkú tó dipa àmọ́ dágbére. Ẹ̀lọ́ tá a bá rẹ̀ tó wà ń bẹ̀. Nígbà tá a bá ẹ̀lọ́ o. Ẹ káàárọ̀ o. Ẹ ṣeun kí ló kọ ìmùlẹ̀ tí ń pè. Kí ló kọ
5: yín?
0: Àgbègbè n
5: ẹni táwọn afẹ́ làwọn kà ń pè fún àwọ ọ̀fẹ́ wọn máa ń kọ́ra gidigidi ní ẹ̀wọlé.
0: Ok gẹ́gẹ́ bí èròǹgbà tí ẹ̀bá tiẹ̀ sọ dí ní ẹ̀mí à mo gbádùn yín bẹ́ẹ̀ ti sọ ó kálùkù lọ lẹ́tọ̀ sí òpínì ọtí ẹ̀ ìtìlẹ́sẹ̀ rédíò sì wà fún nù lọ́jà sí ojú òpólẹ̀ fún gbogbo èèyàn kọ̀sẹ̀ tí ò lè pè ta ní bẹ́ẹ̀mẹ̀ ẹ̀lọ́ ó kálùkù lọ lórí ọ̀fẹ́ nígbà tá a ra dátà fún yàn táwọn kan ti sanwó tí fi ń pè wá ẹ jẹ́ ń ṣe báyìí pàápàá ọjọ́ tí ń lọ. Ẹ̀lọ́ ẹ káàárọ̀ kí ló kọ́ ìbùdó tí ń pè. Ẹ ṣeun.
1: Olóòní jó bàjẹ́ ní Tẹnugu ìjọba pẹ̀lú
0: àmì
1: àṣeyọrí tí yóò jẹ́.
0: Àmì
1: ọ̀rọ̀ ọ̀gbọ́n tèmi ni Ibrahim Àjẹ̀nàkú láti fàgbà ní Alágbàdo.
0: À ń gbọ́ yín.
1: Ṣé rí nǹkan tí mo kí àwọn àlejò tẹ gbé wá púpọ̀ pẹ̀lú ògbọ́lọ́hùn àṣeyọrí òun ni tí yóò jẹ́.
2: Àmì.
1: Ẹ̀bẹ̀ kan tẹ́mi kàn fẹ́ bẹ̀ ni pé ẹ dákun torí tọlọ́hùn ẹ ṣègbìyànjú bí ètò ṣètò nínú ẹgbẹ́ APC dáadáa torí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ èmi èso léṣèlú o àmọ́ gbogbo ọ̀nà láti dáadáa mi ni mo ti fẹ́ràn tí ń jẹ́ APC ní ti ẹgbẹ́ òṣèlú APC tó ti ṣe tó lẹ́nu ìgbà tó di pé àti primary election wáyé yìí nǹkan tá a rí ti ṣẹlẹ̀ yìí ó ń jẹ́ kan tí ó ń jẹ́ ìgboro ọkàn fún yàn tó ẹ dákun torí tọlọ́run yóò ṣe tò tí ẹgbẹ́ òṣèlú APC tí ò fi ní lulẹ̀ nípínlẹ̀ Kwara kò dọwọ́ yín ó sì dọwọ́ ọlọ́run ọba torí pé kí ni àwọn kò wá wá káwá padà sí ẹgbẹ́ òṣèlú káwọ́ sókè òfẹsẹ̀ jẹlẹ̀ wá wà nínú fàgbà alágbàdo tó yẹ pé gómìnà ó mọ̀ ọ́ lọ ní títí a sì mọ̀ gbọ́ wo gbogbo àwọn ọmọ bú àti tó sì mọ̀ direct mọ̀ pé gómìnà ní lọ òun káwọ́ sókè òfẹsẹ̀ jẹlẹ̀ ni àwọn òṣèlú padà sí irú ìgbà bẹ́ẹ̀ ìdáhùn tó ọlọ́run bí ẹgbẹ́ òṣèlú APC bí òde ní lulẹ̀ òun nìyí táwa ń ṣe
0: ẹṣin
1: wa dọwọ́ yín ó sì dọwọ́ ẹgbẹ́ òṣèlú APC
0: lábùkù ẹṣin wa à ń gbọ́ yín ẹgbọ́ yín ọjọ́ ti lọ.
3: Àmì.
0: Ọya ẹ̀sọ́ pàápàá.
6: Mo kí àwọn àlejò wa ìjọba Abrahamani Abraza ìjọba ọ̀dọ́ ni bàbá yìí ni gbogbo tí ó sọ ká dáńláàdì náà.
0: Ọ̀dà
3: ṣàlà.
6: Àtùkọ̀ mí olódodo náà àwọn ọ̀dọ́ ṣàgàjá
0: ṣàjàkáyé. Ọ̀dà ẹ ṣeun. Dásókótó ẹ má bínú ọjọ́ ti lọ. Dásókótó aláṣọ mi dáìlì ọmọ ìlọrin fọ yakubu danladi ẹni ọrọ kátán mẹnu bá ó ṣe pàtàkì ise te si nu te gbe lowo ise to ye ke se e pada wori eto nipa awon ti en to soro ni ohun ife yan ma ni fe ko pada ko jo megbe amo lo ni fe egbe o wa npe sacrifice kan ti gbogbo a si jo mo bo ti e je pe nigba ta se won se program kan laipe yin ni e ma ni ife se da ti alaga APC Ilorin East Local Government APC ti council chairman APC jade a mejeji menu ba gbogi ninu diary omo Ilorin ti won salaye omo pe alukoro won fo mo le kalaye nbe ni wakati kan le fi so ke sayi mo ojo ti lo e je nse ba loko gbo awon ti won jo ko wo wo si ori eto loni aki coordinator wa olodun mi ni ma yo fun lati yori pelu asedun mari be ti gbe lowo olowo la niyan te fi gbe yori be alukoro aki pupo eku akitiyan eku gbogbo gba olodun mi ni ma ko oba ti e je eyan gbe ko ni je yin gbe aki women leader wa na obinrin takun takun ti en na gbiyanju olowo je ki gbogbo lati yori alukoro gbo awon ti won ko wo rin pelu awon diary omo Ilorin wa sori eto ni oni ninu won lati ri Alhaji Yusuf Soliu ti won je financial secretary owo da to n gba won de na ni fokan bale ti won ba te ti lo sifa yin o ti mo pe be n ti yin ri e de ki comrade Adamu Musa aki awon na won jo ko wo wa atare abi
3: alatare
0: won jo ko wo wa si alatare Musa e mo binu be na ni director of mobilization won mobilize dairi omo Ilorin comrade Aminu Abi Yusuf aki eyin na
3: Aremu Yusuf
0: loju obin aki awon na pe won ka bo sori eto Ilorin to bi o tiri mo lori eto fun toni ja mo dabire
4: so oni yan se oloka se en te ba wa je na esun eku ife ti je mejo ta mo pade wa to mi omo labi na lo dagbere fun yin pe o tabo
0: elemi oni gba omo ara yo ni se tanade je en dagbere bayi pe

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Adio, kí ló dé tí gbogbo nínú ṣọ́ọ̀bù yín rùn báyìí? Ẹ sì tún lè jò fún bẹ́ẹ̀, ẹ bẹ̀rù ìlera yín.
2: Kí ni kí n wá ṣe? Nígbà táwọn oníná mọ̀nàmọ́ná kọ̀ tí wọ́n múná wá. Àwọn ẹja tí mo rà sínú freezer tí mo ń tà gbogbo ẹ̀ ló ti bàjẹ́ mọ́ bẹ́ẹ̀. Ilé fọrùn, àfi kọ́ lọ́mọ jẹ́ rí gbèsè ni.
1: Abálájọ ìtì ọ̀gẹ̀dẹ̀ wánù tí ò tó ń tà lọ àdá bẹ́. G Technology Electronic Solar Gadgets làwọn tọrọ yẹn ń kàn sí. Níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan bíi inverter freezer, solar freezer àti fridge fún àwọn tó fi ń tajà tàbí àwọn tó fẹ́ lò nílé. Wọ́n tún ta solar AC, solar fan, solar generator, washing machine, oven àti blender. Tí wọ́n sì tún ta battery náà pẹ̀lú. Glass camera, wireless land phone, hidden camera, power bank, drone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọjà tẹ bá sì rà lọ́dọ̀ wọn ló ní warranty lórí. All their products are directly from company. G Technology Electronic Solar Gadget wà ní àdojúkọ MTN Office, Taiwo Oke Ìlọrin. Fún ẹ̀kúnrẹ́ àlàyé, ẹ máa pè sórí 0703 769 7777. G Technology Electronic Solar Gadget ti dé fún ìrọ̀rùn gbogbo ènìyàn.

0: ọmọ ọba mi Edumare
1: kábíyèsí rẹ
0: atọbatẹlẹ arúgbó ọjọ
1: ogọ kìkì nínú àrò
0: orin tó ti ẹ wọlé yìí
1: olókòde bíbàdé kíni tẹ kó dé gangan
0: a tún wá ní pé bá fẹ nìkan yáwó ẹ ọ bá rí kó sanwó kíndé kan ẹmí wá mú ká mú wọnú ọpẹ pé ọlọ́run àwa mọ̀ dúpẹ́
1: ọlọ́run
0: sí wọn fi wá yáwó
1: tí wọn fi wá ìbọn àtọ́jọ́ sí ẹ wọn fi wá yáwó
0: wọn fi wá lẹ́nu bí ijọ́ mẹ́yẹ tó péjọ́ mẹ́jọ tá a dìde lórí ètò tá a tún wọlé lónìí tó bá jẹ́ pé wọ́n ti fi èèyàn
1: yàwó tá a bá fi yàn yàwó mọ̀ pé scope wọn fi já ẹni kalẹ̀ wọ́n kàn ní dúró dè mí níbí wọ́n ti gbowó wọ́n ti gbà tó
0: èèyàn báyìí
1: fi ọmọ ń bọ
0: ṣùgbọ́n ọlọ́run àdúpẹ́ o
1: ọlọ́run
0: ṣe wọ́n lónìdúró wa
1: olúwo ṣe
0: wọ́n láàbò wa
1: kábíyèsí rẹ̀
0: wọ́n olùpamọ́ wa
1: gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ́
0: wọ́n lọ́ksíjì tá à ń fi
1: máa ní arúgbó ọjọ́
0: wọ́n lọ́kọ̀ tí ń wà wá
1: kí àwa máa lóore
0: o àdúpẹ́
1: o àdúpẹ́ o
0: nípa ti jíjẹ mímu wa
1: ọlọ́run ṣe
0: ìwọ náà mọ̀ tún ní
1: tí wọ́n fi wálẹ̀ ọlọ́run ṣe
0: ilé wa gbọ̀lùdé
1: bẹ́ẹ̀ni
0: èmi máa ń dá kinní kan lásà mo máa sọ pé bọ́kọ ìyàwó bá ń bọ̀ láti gbòòrò tó o bá ti máa gbọ́ kí síbí máa lu abọ́ kó máa lu
1: pọ́ọ̀tì kó máa lu ìyàwó
0: kéèyàn máa wọ̀ ọ́nà
1: torí tí ó padà bá nínú ilé
0: torí ńgbà tí ó bá fi lóhùn ó dẹ́sẹ̀ wọnú ilé báyìí omi tẹ́ gbọ́ lẹ́nu ìyá ni ó ti tó gẹ́ olúwa
1: ìṣòro dínú kò bá sì jẹ́ wípé bọ̀kọ̀tọ̀ ojú chicken gbogbo ẹ̀ ni wọ́n jẹ níbi ìjẹta ìjẹrin kò sí jàǹlẹ̀ ọpẹ́ mi máa rí lọ́dọ̀ bàbá ẹni tèyí
0: wò
1: ṣùgbọ́n pàṣán tẹ́rẹ́tẹ́
0: ọkọ tá a fi ń jẹ mí nìyà
1: ọkọ lọta ọkọ ti dọta
0: nígbà tí òun jẹ pí
1: ẹ mi
0: nínú àti ta ní ìrọ̀jí wọn.
1: ọlọ́run sanu ọdọdọ eléyìí náà ẹrú ti bá.
0: ọlọ́run àwa náà rèé o
1: ọlọ́run ṣe
0: a fira wa lé ọlọ́wọ́ ńgbà tá a bẹ jìde ǹjẹ́ ìjọ
1: ọlọ́run ṣe
0: a ní bẹ́lẹ́ mi ò bá gbà
1: á
0: tí o sì pa wá mọ́ tó o fa bíbọ̀
1: sí sẹ́yìn
0: tá a tún wá wá sórí ètò pé a mọ̀ lóore a dúpẹ́ ìdí ọpẹ́ wà ní ọlọ́run
1: a tán dúpẹ́ pé o kàn
0: má wà má dálé wa láyà ọlọ́run
1: àṣẹ ọlọ́run
0: má dálé wa láyà
1: kò gbọ́
0: pé wa ni ẹ sọ bàbá àbejì yín ni o ìdùnnú ọmọ ládẹjọ
1: ọmọ náà mọ̀ sọ
0: ajílété ìgbàgbé tí ń jẹka
1: kan tó mú kọ yan gan
0: ẹ má bá tó èmi máa tẹnu mọ́
1: pé
0: àwọn àrùn bàbá tèmi
1: náà kókó gbòmọ̀ sọ
0: àwọn tó gbìyànjú rẹ̀ ń jò ó nì
1: kéṣe wá sọ gbòmọ̀ sọ ni
0: ibi tá mú lọ
1: ọyọ state rada lẹsìn ẹlẹ
0: wọn á mú lọ bẹ ọlọrun bá sì dìde
1: owó tó rà á lọ mọ gbòmọ̀ sọ lọrun ó lè má sàlẹ̀ bọ́
0: bá ó lè má dùn bá ṣùgbọ́n lọ́run ó dìde ó wá gbèjà yín
1: kí ló ń sọ yìí
0: sẹkẹrẹ wà ní
1: ọrẹ o
0: sẹkẹrẹ tí ìbá wọn lòde ìbànújẹ
1: eba
0: gbogbo etí ti ń gbọ wa kò ní lòde ìbànújẹ
1: àṣẹ
0: ẹ rí i pé mi nìkan kọ ọmọ wa lórí ètò
1: ẹ
0: máa gbọ ohun gẹ́ọ̀ yẹn
1: 616 ọlọ́run
0: tó ń já lólóló
1: ìmí nǹkan fẹ́ fi gbéraga
0: fún mi oríkè lẹ́wà ẹ má ní torí pé mo sọ pé 616 kẹwàá dúró lẹ́nu ọ̀nà diamond o
1: ẹ má
0: dúró bẹ́ẹ̀ 616 ni ọmọ gé ni
1: lórúkọ tèmi ẹ̀sọ́ ajílété bákan náà ẹ máa gbọ́dọ̀ bákan náà níbi tán ti ń jẹ kàkán tó mú kan yangan ẹ la ọmọ òrépo tú yìí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ kó kalẹ̀.
2: ẹ káàárọ̀ gbogbo títún bọ́ wa lórúkọ tèmi yípadà olúwa káyọ̀dé emmanuel ọmọ ẹgbẹ́ ẹ̀mí fc balógun yín náà ló wà lórí ètò ẹ fi kalẹ̀ sí kẹ mọ̀ bá wa kálọ̀.
1: ọmọ ẹtì jẹ bọ́gà yìí
0: ìṣe
1: tó dára pọ̀ mọ́jí tẹkinọ́lọ́jì yìí ìfọ̀n rẹ̀ tó wá ń kẹ̀ gbogbo ẹ̀ ń dúró. àdí papọ̀ rẹ̀ ti kọ́ lè dùn.
0: kí ni n ta gbede kí la
1: n ta
0: kí ló gbé wa lórí ètò
1: yẹn
0: iléeṣẹ́ alálùbáríkà yẹn
1: ẹ̀ka
0: tọ́lọ́run bá mi gbà fún
1: tọ́lọ́run
0: bá mi kan sára sí
1: báyìí
0: iléeṣẹ́
1: g technology
0: ẹ mọ̀ wípé ọ̀nà mẹ́ta la máa ń yà sí
1: bẹ́ẹ̀ni
0: ní abáti wà lórí ètò abala ta kọ́kọ́ òní product àti services wa
1: àkọ́kọ́
0: abala ẹlẹ́ẹ̀kejì òní self-check
1: ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta kọ́
0: òun wà ní solatok
1: ọlọ́run sànà mẹ́tẹ̀ẹ̀ta ó pé
0: ṣé wàá rí labala ti product àti services yẹn a tún máa nà
1: níbẹ̀ a máa
0: gbogbo ẹ̀
1: lọ́kọ̀ kan léjèèjì
0: tó bá jẹ́ ti yín bẹ̀
1: kí ẹ
0: tètè máa yàn kí ẹ tètè máa mú torí tẹ̀ bá ti mú lọ́kọ̀ kan èjèèjì yẹn ẹ̀yin gan mọ̀ pé ilé ayé náà máa dùn
1: ó dùn
0: bẹ́ẹ̀yàn bá rí àwọn nǹkan tó yẹ kéèyàn fi lo ayé nígbà
1: tó ti lo ayé bẹ́ẹ̀yàn sì lò ní dédé bó ti yẹ kéèyàn ó lò
0: ilé ayé dùn
1: káì
0: olọ́nà ọba mi fi wá gbélé iṣẹ́ g technology ló fi gbé
1: kalẹ̀
0: ó ní gbogbo ẹ̀yin tí freezer ta tin lo na tin yo lenu ti o je gbadun oko wo yin ti o je ri kan se kan mo ti sise sise wa dabi
1: ole
0: oni ke ma bo wa di seji technology ke wa ra inverter freezer to bo wa je pe ti washing machine ni papa julo awon to je wi pe in tan yan laayo tan se tan fin je tan fin mu o ni se pelu
1: ka for sure be ni
0: o ni se pelu ka se cleaning to je pe awon la pe ni
1: dry cleaner
0: aba n pe won ni laundry iru awon eyan be yen eyin lo si seji technology prepaid leyin lo ni e wa wo pe te ba ti recharge si eyin le plug washing machine
1: ati pe gba te ba seju pe o ti tan
0: eyin lo si seji technology pe ba ti e ti le se setup to le gbe washing machine ten lo eyin lo ra washing machine lodo ti wa e ri pe be ba tin lo tori pe washing machine wa wa compatible pelu solar
1: ben
0: ta ba wa le lo pelu solar e ti mo pe te ba connect e mo prepaid
1: ni na pere se
0: ni ko unit
1: laye
0: ko ni mu bi o ti to ati bi o ti ye e ma lo si le seji technology e lo ra washing machine to ba je pe ti fridge ni ani egbe awon kan bo ki fridge won e pa won ti
1: taye alado bale ko awon fridge ajogun ba
0: awon fridge ajogun ba
1: awon ti bi ti telomi ti e to de yan ni ebo ewo bata ke to de be o ewo bata ina so ni da pon danu ni
0: omo jadan
1: gbogbo n pa to ti shi tan gbogbo e ti dogun o ti bo
0: o ngbe lu ngbe yin to fe lo mo binu
1: fun ina ba to ju
0: mo ba to ma meje
1: olo sanu e da ko apale yin ti jare e ma bo si
0: ji technology lo si le ji technology e lo ra fridge lodo wa to ba je pe solar freezer le fe ni
1: abi
0: solar fridge
1: o wa nbe
0: e ba ni le se ji technology to je wi pe owo wa o si se kini
1: owo ti e bu pa
0: awa si tun ma ta instrumental payment
1: sa di e di e
0: e lu wa si le se wa gbogbo to ba wu ke fe ra gbogbo bo ti le wu ko mo to ko mo to te ba ti san 30% down payment
1: owo ti
0: te san 30% ninu gbogbo te fe ra
1: le pe le le yanju
0: yu ko e mo san ni di e di e
1: I just ask yo so ye po loku lori e
0: se ti oven ni orisirisi size o le fe ra ni le se ji technology e ba ni le se wa
1: lalakun ojo kan
0: se ti blender ni ka so ro ni pani gbo wa to je bi pe belomi o bagun yan yo se se bi mile ma
1: emi o fe bo lori pa fe jiyan
0: lo ra blender lodo wa wa mo pe to ba da isu sinu blender lodo wa to roolu e
1: a tun ti sare ja yin sini awon mi o fe gba pade boya awon pade ten request fun iyan
0: ni
1: la won fe ta won fe je ironu kokoko ba na yo a ma fi style pe so pe mo se je temo
0: temo
1: abi ka se ora se pando ya ko na se mo gbogbo kan na ara jije na ni o bo ki lo ni ko mo le se ya ti on bere fun
0: ta bere fun
1: ah nigba to ti ni
0: to ba
1: blend that you blend it ti gbogbo o de make sense
0: ti gbogbo o lo bo se ye
1: ko ma bo wa si ji technology
0: le se ji technology o ba nibe gbogbo tin je tolohun lo si le se ji technology to ba wa ti wa je pe ti solar freezer e ti gbogbo awon eyan tan ti bere si n ko wa nifa
1: tan ti n ko katikati
0: tan ti katikati
1: ni o
0: iwo lo si le se ji technology o ba gbogbo e nibe loko kan ejeji gbogbo tin je tolohun ba medumare to ba wa je pe solar farm o na le fe ra lorisirisi e lo si bibe ke lo ra solar farm e ba nbe na gbogbo tin je tolohun lagbara lowo eledumare bi o ba wa nbe gbogbo e patapata a ma mu loko kan a ma
1: ko kan ejeji na
0: lagbara lowo olohun to eya solar farm iru solar farm te ba fe se ti table e te gbe sori table yin o le fe ni
1: o ba je wo
0: elomi like ki atego ma fe si
1: ni
0: pa ko ma fe
1: si
0: to ba je to gbese gbere
1: lo ba si je pe lori bed to ni ko ba je standing one ko ba je wo ko sa ti
0: e te ti e to ma hang yen
1: e ba
0: to je wo
1: na wo fa nbe
0: o na wa ni se technology gbe le ba nbe so la generator
1: ba
0: ba bi ba bi ori si size te ba fera
1: lo lokan ojo kan
0: e to ma amaze mi lori solar generator o ni pe beyan ba ni solar generator to ba je office lo ti connect panel mo ti charge lo office re
1: beni
0: bo ba ti lo tan lo office
1: to tun ni lo re nile o tun gbe lerun
0: ma gbe lo le to ba ti gbe gbe wa tun lo
2: ma ju ma
1: ju ma se olorun
0: to ba tun di laro wa tun gbe ke wa tun lo connect e mo panel office wa tun charge
1: o tun test waju ni
0: bo se fe lo so la generator e de ni ki se pe yo kan tan na nikan o yo gbe awon electro
1: ni bo bo lopo awon nkan kokan tun wa
0: ehn ba se fe gbe
1: se o tun gbe
0: se ti camera wa ni ka so lori sirisi
1: o pe ni bi to ba te go kedere lohun ti e ton wa male ti gbogbe a
0: kan gbogbi ni camera wa gbogbe to ba je eto le ton 360
1: ah ah
0: ti o round gbogbo
1: ti o round gbogbo bi to gbon to kojo kakakiri yen wa ri ni be
0: emi so fun yin mo ti fi nda yin loju eni to ba loko owo
1: ah
0: ni orilede Nigeria to si wa loke okun
1: kedere lo mo ri gbogbo ko re
0: gbogbo e kedere bayi ni
1: o ko ja pe lagbaja lo yan meje e ta ba do ni mo fi be
0: igba to ba to lo ra laptop
1: rara
0: iwo lori phone re o ti connect phone
1: o ti ri ti gbogbo e o ma lo dede
0: gbogbo to sele nibe pata lo mo ri lopo kan ejiji awon battery lori sirisi
1: o wa
0: tẹlo mi bara battery bayi tan ba fi install solar
1: eba
0: nigba ti ba fi lo osu kan osu meji
1: o ti dey
0: mu wala
1: mo yun ti mo
0: ti bere sin rojo
1: sio
0: lo sile se g technology
1: ko wa
0: e ma gba adojuko owo ni boys lo bayi
1: bene
0: lebo
1: eba
0: gbogbo to ni se pelu ero solar pata
1: olohun oba
0: se ti panel ni
1: o wa nibe
0: inverter ni
1: o wa nle
0: se ti battery
1: o wa nle
0: e ma lo si adojuko owo ni boys lebo eco bank
1: ni taiwo oke
0: ni taiwo oke
1: bene
0: e ma ba nbe
1: Bami,
0: gbogbo ti je tolohun to ba je gbogbo to ni se pelu electronics ni
1: awon gadget lori sirisi loko kan loko jo kan
0: si adojuko MCN office ni
1: taiwo ke kana ni o
0: e wa ma pe number le se g technology bayi e ma bere gbogbo nkan te ba fe lowo won won ma da yin lohun ba wa se seto lowo ta n je ke mo ta n ja yin si ta n gbe si yin leti eyen ma pe le se g technology sori ago e ma bere gbogbo te ba fe to ni se pelu ero solar e ma ku ran sori ago 070 77 79 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 aye gbogbo ta ba si ni ko se o se
1: ko se
0: o se won lo ba be
1: o ba be
0: gbogbo tin je to na ba gbogbo yin le ti mo be ba fi le gbo nbo lo omo lawi lori eto
1: ngba ta ne ba won ira ti olomo no
0: te ba wa gbo ti mc balogun lori eto ka wa fi sekere le
1: saga wa ti ba won lo de ba no je
0: ai ba won ra ira
1: ti o lo mo no
0: ka to gbe nkan wa sori eto
1: wa
0: no ti lo be
2: ati wu
0: ati lo kun
1: olomo mu wa
0: ita fe mo pariwo yi
1: eba
0: ta won eyan ba de se won o ba
1: anoko o anoko o ka to mo o
0: e ti wa bo ko te eyan tin biudi e ma to ti bolo lawo ye ti wa lori
1: eto ah ile re
0: awa ka ajo mo gan
1: ile re
0: mi ni meji meta
1: ah
0: omo ti na
1: ah
0: ah ti joy so le yo wa ni
1: ejo
0: baje o la fin ye yin pe e lo si le se ji technology abi ke ma pe won sori ago gbogbo to ni se pelu ero solar abi to ni se pelu electronics ati gadgets e ma pe le se ji technology e ma beere lowo won won ma yanan ni won ma salaye fun yin e be ba de se fe ra boye yin fe ra ni ke koko so 30% ni
1: le wa ma san yo ku de de
0: e wa be se se be se rin be se lo ni e ma pe won sori ago won lowo lowo bayi
1: 070 77 69 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77 77
0: technique.
1: O tun nti obade.
0: O tun nti o mu ba. Promo code tun ni yen o.
1: E be ni.
0: E si ke lo
1: se. Aja yin si ni
0: e. E ba nbe. E wo je uroje nta. Mo bo na e je lo si eka ti polowo oja.
3: Adio kilo de ti gbogbo nu shop yin run bayi e si tun le jo ko nbe e be ru ilera yin
4: kini kin wa se niba tawon ni na manamana ko ti won mu na wa awon eje ti mo ra sinu freezer ti mo nta gbogbo e lo ti baje mo be in lo forun abi ko lo mo je ri dese ni
3: abalajo iti ogede wanu ti o to nta lo ada be ti technology electronic solar gadgets la won toro ye nkan si nibi ti won tin ta awon nkan bi inverter freezer solar freezer ati fridge fun awon to fin ta ja tabawon to fe lo nile won tun ta solar ac solar fan solar generator washing machine machine, oven, ati blender. Ti won si tun ta battery na pelu glass camera, wireless land phone, hidden camera, power bank, drone, ati be be lo. Gbogbo ja te ba si ra lodo won lo ni warranty lori. All their products are directly from company. G Technology Electronic Solar Gadget ti wa ni Adojuko MTN Office, Taiwo Oke Ilorin. Fun ekunrin alaye, e ma pe sori 0703 769 7777. G Technology Electronic Solar Gadget, si de fun irorun gbogbo eniyan.

ọ̀gálà kókó níbi kágbádùn. Tí a bá wá sọ nípa àwọn tó ń tọ ohun èlò ilé tó ń lo sólà àti àwọn electronic gadgets. JTech Solar Electronics and Gadgets lọ́gà. Bí wọ́n ti ń tọ ohun èlò ilé tó ń lo sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, fan system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì dá yín lóhùn nígbà tí a bá kàn sí wọn pẹ́ ní tẹ́ra lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó yín lẹ́ẹ̀kan náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀. JTech Office tí wọ́n ti ń tọ ohun èlò sólà wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Echo Bank Taiwo Oke. Ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 0703769777.

ọ̀gálà kókó níbi kágbádùn. Tí a bá wá sọ nípa àwọn tó ń tọ ohun èlò ilé tó nù sólà àti àwọn electronic gadget. JTech Solar Electronics and Gadgets lọ́gà. Bí wọ́n ti ń tọ ohun èlò ilé tó nù sólà lóríṣiríṣi. Bíi solar TV, solar light, camera solar fan, solar panel, solar generator. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bákan náà ni wọ́n tún ta àwọn ohun èlò tó ń lo electronics bíi TV, freezer, washing machine, AC, sound system, blender, electric bike tó jójúlówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí wọ́n ti wá ta àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n tún bá ní install ẹ̀. Bákan náà ni wọ́n sì dá yín lóhùn nígbà tí a bá kàn sí wọn pẹ́ ní tẹ́ra lọ́dọ̀ wọn ní ìpèníjà. Ẹ lè sanwó onílé ẹ̀kọ́ náà tàbí kẹ́ ẹ máa sọ díẹ̀ díẹ̀. JTech Office tí wọ́n ti ń tọ ohun èlò solar wà ní. Àdojúkọ owó ni Boys lẹ́gbẹ̀ẹ́ Eco Bank Taiwo Oke. Ọ́fíìsì JTech tí wọ́n ti ń ta àwọn electronics wà ní. Àdojúkọ MTN Office Taiwo Oke Ìlọrin ìpínlẹ̀ Kwara 070 3769 7777.

0: Diamond FM.
1: Ìkànnì rédíò
0: tí ó jẹ́ Diamond 88.7 FM. Ìlọrin, ìròyìn, ẹ̀kúnrẹ́rẹ́.

Ekaso, eyin ni awon koko inu ireyin ekore fun ti osan toni. Arebola meti ni obo ti ki babangida ku oriire ayeye ojo ibi karun din ni adorun re ti o si tugboriyin fun awon ipa re lori ede Nigeria. Ajo lopa na wogo awon eniyan ti won fi marun din ni odurun lasiko eto idibo gomina ipinle Osun. Agbẹnusọ ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ Edo Blessing Agbẹ́bakù ti fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ilégbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn asòfin kan ṣe ń gbé ìgbésẹ̀ láti yọ nípò. Ajọmọ́gun ilẹ̀ Nàìjíríà tún ti tẹ́npẹlẹ mọ́ ojúṣe wọn láti gbógun ti ikọ̀ agbésùnmọ̀mí tá a mọ̀ sí Lakurawa ní ìpínlẹ̀ Sokoto. Lẹ́ka ti ilẹ̀ òkèrè ṣẹlẹ̀ ilẹ̀ rírì ní ilẹ̀ Indonesia ṣekú pa àwọn ènìyàn 44 tí àwọn ọ̀gọ̀rẹ́ sì ṣe bẹ́ẹ̀ di aláìní lórí mọ́. Lẹ́kàárọ̀ ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà ṣe ipò kẹrin nígbàtí orílẹ̀-èdè India gbégbá wékè níbi ìdíje Commonwealth. Ẹ̀ka sọ ṣe ó tẹ́ darapọ̀ mọ́ wa nínú ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti iléeṣẹ́ wa dá Monday ti 8.7 FM Ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kọ̀ọ́rẹ́ ń bọ̀ lẹ́yìn ìdánudúró ránpẹ́.

0: nígbà kan rí àwọn èèyàn a máa ṣùgbọ́n ẹni tó bá wà nínú ìṣòro ni láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàm̀bá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
1: ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 ìlọrin.

Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ti pàṣẹ fún agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ náà láti wọ́gilé ìwé ẹjọ́ kan eléyìí tí wọ́n pè tako àjọ EFCC. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìwé ẹjọ́ yìí ló ní ṣe pẹ̀lú bí àjọ EFCC ṣe gbégi dínà akoto owó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke jẹ́ kó di mímọ̀ pé òun gbé ìgbésẹ̀ eléyìí tí òun gbé yìí látàrí bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe dá sí ọ̀rọ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dá sí ọ̀rọ̀ nípa akotowó ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó jẹ́ níbi àjọṣe tó fi léde níbẹ̀ ni ó ti jẹ́ kó di mímọ̀ fún agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ náà wípé kí wọ́n wọ́gilé ìwé ẹjọ́ eléyìí tí ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ń pè tako àjọ EFCC náà. Gómìnà ti sọ wípé òun ti pàṣẹ fún àwọn agbẹjọ́rò láti rí wípé kẹ́kẹ́ palọ́lọ́ lórí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àjọ EFCC látàrí bí ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe dá sí ọ̀rọ̀ náà.

àjọ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ti kéde wípé àwọn ènìyàn tí wọ́n fi 295 òhun ni ọwọ́ tẹ̀ lásìkò ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn wọn ni ọwọ́ tẹ àwọn ènìyàn ní àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ àti fún àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan ẹni tó jẹ́ alūkkóró fún àjọ ọlọ́pàá ìní ìní ẹ̀dùn ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́ta àwọn tí wọ́n fi 295 yìí òhun ni wọ́n ti wá padà yọ̀ǹda wọn láti máa lọ sílé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò fún wọn fínífíní ó ní àwọn méjì tó kù ni wọ́n ṣì ń bẹ ní àkàtà àjọ ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìbéèrè lórí àwọn ẹ̀sùn tí wọ́n mú wọn fún tó sì ṣeéṣe kí wọ́n taari àwọn méjì yòókù re ilé-ẹjọ́ àjọ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé ọwọ́ tẹ àwọn kan lára àwọn ènìyàn wọ̀nyí lásìkò dúró kí n yẹ̀ẹ́ wò àwọn kan lórí ríra àti títa ìbò nígbà tí àwọn kan lórí àṣemáṣe lásìkò ètò ìdìbò ìní ẹ̀dùn wá ṣèkìlọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo àwọn olùdíje wọn àti àwọn alátìlẹyìn wọn láti má ṣe ṣe ohunkóhun eléyìí tí ó lè mú àkùdá bá ètò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹnikẹ́ni tí wọ́n bá gbámú wípé ó tapá sí òfin orílẹ̀-èdè yìí yóò fi imú kò àtà òfin

ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ kaduna nasir el-rufai tún ti ṣe bẹ́ẹ̀ wọ àjọ icpc rẹ ilé ẹjọ́ lẹ́ẹ̀kan sí tó sì ń bèrè fún owó bílíọ̀nù mẹ́wàá náírà el-rufai jẹ́ kó dìmọ̀ pé àjọ icpc kùnà láti jẹ́ kí ìyàwó àti ọmọ kí wọ́n fi ojú kan òun lásìkò tóun ń bẹ nákàtà àjọ náà gẹ́gẹ́ bí ó ṣe pe ẹjọ́ tuntun yìí níwájú ilé ẹjọ́ gíga àpapọ̀ tó ń bẹ nílùú àbújá el-rufai jẹ́ kó dìmọ̀ pé àwọn òṣìṣẹ́ àjọ icpc wọn ò gba ìyàwó òun aichato asabi àti ọmọ òun àbá el-rufai láàyè láti rí òun ìyẹn láìmọye ìgbà tí wọ́n fi ń wá láti fojú kan òun ó jẹ́ kó dìmọ̀ pé wọ́n ń dá wọn lọ́wọ́ kọ́ láti má ṣe fún òun ní oúnjẹ wọ́n dá wọn lọ́wọ́ kọ́ tí wọn ò sì jẹ́ kí wọ́n gbé oúnjẹ oògùn tàbí àwọn ohun mìíràn wá fún òun

0: Ajọ ọmọgun orílẹ̀-èdè Nàìjíríà tún ti mú ìgbòrò bá àwọn ìgbésẹ̀ wọn níjọba ìbílẹ̀ Kébé ìyẹn ní ìpínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bí àjọ ọmọgun ti ṣe ń gbìyànjú láti fòpin sí àwọn àkọlù eléyìí tí ó ń wáyé látọwọ́ ikọ̀ tá a mọ̀ sí Lakurawa ìyẹn ní agbègbè ọ̀hún. Àjọ ọmọgun ni wọ́n ń gbìyànjú láti má ṣe lè jẹ́ kí ikọ̀ Lakurawa kí wọ́n sọ ìjọba ìbílẹ̀ Kébé di ojúkò wọn gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tuntun yìí ni wọ́n kéde rẹ̀ gba ti ọwọ́ ẹni tí ó jẹ́ aṣojú àjọ ọmọgun ti 8th Division Ọ̀gágun Bemga Paul Kogana ìyẹn ní agbègbè àjọ ọmọgun ìyẹn Army Base tó ń bẹ ní Kébé ẹgbà tí ó lọ ṣe àbẹ̀wò sí àwọn agbègbè eléyìí tí ìṣẹ̀lẹ̀ náà ti ó ń ṣẹlẹ̀ sí. Ó jẹ́ kó dìmọ̀ pé pátákì àbẹ̀wò tí òun lọ ṣe òun náà láti mọ ibi tí àwọn òṣìṣẹ́ ọmọgun bá ìṣẹ́dé àti láti ṣe àbẹ̀wò sí àwọn òṣìṣẹ́ ọmọgun eléyìí tí wọ́n ń dojúkọ àwọn ikọ̀ náà. Bákan náà ni Kaugna ó jẹ́ kó dìmọ̀ wípé ó yàkọ̀ di mímọ̀ lásìkò tó tún ṣe ìpàdé pẹ̀lú àwọn olùgbé agbègbè náà wípé kí wọ́n má ṣe bẹ̀rù kí wọ́n sì má ṣe fòyà. Ó ní àjọ ọmọgun ti wà ní ojúkò náà tí wọn yóò sì máa gbé àwọn ìgbésẹ̀ yàjóyàjó àìbáàmọ̀ bí àwọn àkọlù kankan bí ó bá fẹ́ wáyé ní agbègbè náà. Bákan náà ni ó rọ àwọn olórí agbègbè ọ̀hún àti àwọn olùgbébẹ̀ láti má ṣe jẹ́ kí etí àwọn òṣìṣẹ́ elétò ààbò kí ó di sí èyíkéyìí ìrìn ẹsẹ̀ tí wọ́n bá fura sí ní agbègbè náà. Ó ní torí pé àwọn olobó wọ̀nyí òun ni yóò ran àjọ ọmọgun lọ́wọ́ láti lè tètè paná àkọlù kankan eléyìí tí ó bá fẹ́ wáyé ní agbègbè náà. Ìròyìn ẹ̀kọ́ ẹlẹ́sìn tẹ́tí gbọ́ láti ilé-iṣẹ́ wa Diamond 88.7 FM Ìlọrin lẹ́yìn ìdánudúró ráńpẹ́ ìròyìn lẹ́kọ̀ọ́ ti ilẹ̀ òkèèrè àti ti eré ìdárayá lámàmú wa sí etí ìgbọ̀yìn à ń padàbọ̀ láìpẹ́.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa ìtàkùn ìbádọ́rẹ̀ Facebook ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM shining supreme.
2: Lati le ise Diamond FM.

Orílẹ̀-èdè Nàìjíríà ni ó ṣe ipò kẹrin níbi ìdíje Commonwealth ti ọdún 2026 nípínlẹ̀ Èkó. Nàìjíríà ni wọ́n gba ìdẹ kan tí wọ́n sì gba wúrà márùn-ún àti bronze méjìdínlógún gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yìí ti ṣe ń tẹ̀síwájú láti túbọ̀ máa fakọyọ níbi ìdíje Commonwealth yìí. Bákan náà ni orílẹ̀-èdè Nàìjíríà tún fakọyọ láti pàṣẹ ọ̀kan lára àwọn olùdíje tí ó jẹ́ ẹni ọdún 27 tí wọ́n porúkọ rẹ̀ ní Ogene Garen Osiva Thompson. Òun ni ó ṣe bẹ́ẹ̀ tí ó gba ìdẹ kan ṣoṣo tí orílẹ̀-èdè Nàìjíríà gbà lásìkò ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n orílẹ̀-èdè Indian àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbogbo orókè níbi ìdíje Commonwealth náà. Kí a tó máa dánà dúró nínú ìròyìn ẹ̀kọ́rẹ́ fún ti ọ̀sán tòní, ẹ tún ṣe bẹ́ẹ̀ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí.

Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ kí Bàbáńgídá kú oríire àyájọ́ ọjọ́ ìbí 95 rẹ̀. Ó gbóríyìn fún àwọn iṣẹ́ ribiribi tí ó gbé ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àjọ ọlọ́pàá tẹ àwọn ènìyàn tí wọ́n fi 95, ìyẹn níbi ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Abẹnugan fún ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo, Agbẹ́bakù, ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Àjọ Mogun tuntun ti pẹlẹ mọ́ ìgbésẹ̀ wọn láti gbógun ti ikọ̀ Lakurawa, ìyẹn ní ìpínlẹ̀ Sokoto. Lẹ́ka tilẹ̀ òkèrè, àfitó ilé ti pé ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì ṣe kú pa àwọn ènìyàn 44, ìyẹn ní ilẹ̀ Indonesia, tó sì sọ àwọn ènìyàn tí wọ́n fi díẹ̀ dín ní 13,000 di aláìní lé lórí mọ́. Lẹ́ka eré ìdárayá orílẹ̀-èdè Nàìjíríà ṣe ipò kẹrin nígbà tí ilẹ̀ India ṣe gbégbá orókè níbi ìdíje Commonwealth. Ǹjẹ́ o mọ̀ yí pé láyàjọ́ òní ọdún 1941 ni wọ́n bí olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí lásìkò ìṣèjọba ológun, ìyún Ibrahim padà mọ́ sí Bàbáńgídá. Ìròyìn Ẹ̀kúnrẹ́ fún ti ọ̀sán tòní kò ní mọ̀ jù báyìí lọ. Adéwálé Adéyẹmí ló ṣe àkójọpọ̀ ìròyìn náà lédè Gẹ̀ẹ́sì. Ọ̀làyínká Ajani Ajíbádé ló ti lókà lédè Yorùbá. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbà wá ní ìkànnì yín ìkànnì wa. Ìkànnì tó ta wọ́n yọ jùlọ, ìkànnì Diamond 88.7 FM Ìlọrin, Your Shining Supreme, ó dìgbà.

0: tàlètò kan tó kí n gbàkan jù kálọ tó máa dé sétí gbọ́yìn ní kò ní diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra ní kò ní diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wo bí àṣẹṣẹ yọ òṣùmarè ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rírì ó ta lẹ́nu bíi kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Gbẹ̀dú extra lórí diamond 88.7 FM ó dùn jù ẹ̀ máa gbà.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀.

0: ẹ̀yìn tí ẹ wàá mọ̀ pé kọ́ọ̀lù arákùnrin yìí ni wàláì.
1: ẹ àmọ́ lòun ṣe ń dédé.
2: Hello.
1: Hello
2: sir.
1: Ẹ káàsán.
2: Ẹ káàsán. Èmi ni mo pè lẹ́ẹ̀kan lọ ìpolówó ọjà ta.
1: Naa.
2: Mo ní ìpolówó ọjà mi àfi sọ̀rọ̀ tán
1: sá. Ẹ mò ń gbọ́ yín, mò ń gbọ́ yín.
2: Ok, mo ní pé mò ń gbọ́.
1: Ẹni tí ẹ mọ gbọ́ ẹni tó kọjà fún yín tó yẹ pé orí business transaction lẹjọ wà ṣé ẹ fi ọjà hàn pọ́jà wà ńlẹ̀ ni.
2: Wọ́n ní mo fọjà wọn mọ́ ní táwọn bá ti fún kódà mí gbọ́ tí ọba pàṣán bá gbé lọ fún pé kan fi ṣéǹjẹ wọn ní àwọn olùsíjẹ tí táwọn náà ṣe àpòpọ̀ èyí náà sì pẹ nìyẹn náà ti máa wà wọn kàn pé èmi náà láti kí wọn fi wà 100 báyìí kankan
1: sáà. Ọlọ́run múra lọ wà lágbára ọlọ́run ṣe ti gbọ́ mà. Àwọn ọmọ Nàìjíríà náà ti gbọ́ yín. Ọlọ́run máa nù wá. Ẹ ṣe gan. Ẹ ṣe gan.
0: Ó ti jẹ́nu lábala yẹn. Arákùnrin yẹn adúpẹ́ o fún gbogbo yín o. Iná lẹ́yìn náà ti fi etí ara yín lẹ fi gbọ́ òun. Ó ti lọ clinic lọ́jọ́ Tuesday. Toríjọ Monday bá ṣe ń kò lórí ètò náà láti pè é. Gbẹ̀tọ̀ báyìí àmì ló pè wá. Tọ́ra ní kò pè á lẹ́yìn ètò. A sì ṣe owó yẹn sí. A sì tún follow up láàárọ̀ ọjọ́ kejì. Ń sì ń dúró dẹni tí ó mú un lọ clinic nígbà yẹn. Nígbà tá a fi pè é láàárọ̀ ọjọ́ Tuesday. A dúpẹ́ fún yín o. Ọlọ́run ọba aláàánú kò ní fẹ̀yìn náà lẹ. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ran arákùnrin yìí lọ́wọ́ sí. Àtàwọn cases mìíràn náà tá a ti nílẹ̀. A ní cases tó pọ̀ gan o. Bẹ́ẹ̀ bá ṣe ràn wá lọ́wọ́ tó. Ṣẹ́rí ọgbọ́n tá a mọ̀ dá ni pé tá a bá ti yanjú tẹ́ni yìí. Ní tó bá kù ní change. A wà tún gba àjọ ẹlòmíràn tá a bá rí pé tiẹ̀ ọ máa ká ti tiẹ̀ náà a tún taari rẹ̀ sí ẹnìyẹn. So ẹ mọ limit tẹ bá fẹ́ fún wa agbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run ní limit orí ti yín náà. Ẹ mọ limit ẹ ẹ bá ṣe kọ́pọ̀ bẹ́ẹ̀ bá ṣe lágbára sí ọlọ́run ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ bá sì láìní tẹ́lẹ̀ connect wa mọ́ èmi máa sọ wípé lápẹ́jà yìí n tán ṣe lórí rédíò ọjọ́ mọ́ tẹ́yìn náà ṣe tẹ́ ràn yẹn lọ́wọ́ ẹ bá wa máa ṣèrànlọ́ fáwọn ẹni. Irú arábìnrin tó pè wá lẹ́ẹ̀kan tó lọ́mọ wọn àkó àsùn ẹlòmíì mọ̀ pé àkọ́ mọ̀ wọn ara rẹ̀ ọmọ wọn ara rẹ̀ irú tó ṣe wọ́n ni wọ́n fẹ́ kó ṣe ọmọ náà fi ní kọ́ ọmọ ó gbìyànjú kọ́ lọ léèwé. Ìyẹn rò pé ẹ gbọ́ mi yé irú tó ṣe wọ́n tí wọ́n fẹ́ kó ṣe ọmọ náà fi ní kọ́ ọmọ ó gbìyànjú kọ́ lọ léèwé. Wọ́n sì ti rò 2+2 wọn pé bí n bá ń tà mo rò pé àdúgbò wọn ó lérò nú wọ́n ti rò pé báwọn bá rọ́jà tà àwọn ọmọ rájọ dá àjọ ohun àwọn ọmọ fi sanwó léèwé ọmọ ṣùgbọ́n lọ́n gbégbàdé tí àmọ́ pọ́rọ̀ owó léèwé kò ṣe predict àwọn tí wọn bá gbúdọ̀ pa wọn san gan wọn lè padà san bẹ́ẹ̀ irú ìyá yẹn n tí ó da jù nírú ìrànlọ́wọ́ fúnru rẹ̀ kákàn rẹ̀ nìkan nínú àwọn tó ọlọ́run bu ọlá fún tààrà kò ní èló lowó túṣẹ́ fi ọmọ òun ni ó rọ̀ wọ́n lọ́rùn jù kákàn bá a sanwó ọdún kan àbọ̀wọ́ ọdún méjì fọmọ wàláì ó ti da jù wàláì ó ti da jù torí nǹkan kan kọ́ yóò lè mọ̀ pé igbá àwọn kò parẹ́ lásán orí ọmọ tó parẹ́ lẹ́nu ọmọ náà sì sanjọ́ rẹ̀ fún ìyá rẹ̀. Gbogbo eléyìí tá à ń ṣe yìí à ń ṣe láti lè fi ìfẹ́ ara wa síra wa lọ́kàn torí wípé ẹni tí ò ní kò sí ti ń fà tí wọ́n fi ń bínú ẹni tó ní gáàpù tí ń bẹ láàrin wọn náà ni. Ẹyin tẹ́ bá fẹ́ ràn arákùnrin yìí lọ́wọ́ àti gbogbo àwọn kéèsì tá a sọ yìí MTN number mi òun ni opay account torí ẹ̀ ló jẹ́ àfi sí opay account kalẹ̀ ẹ kàn já 0 wájú kúrò ẹ kàn tẹ 80 32 24 75 11 Ṣọlá Àmọ̀sá òun ni ó gbé wá fún yín tó bá ti gbé wá fún yín ẹ tẹ̀ síbẹ̀ ẹ kàn kọ́ welfare síbi rìmáàkì tó bá ti pé àpùlẹ̀ fi ń sẹ́ni owó sí wa ẹ kọ́ welfare síbẹ̀ ẹ bá ti kọ́ welfare síbẹ̀ láti mọ̀ pé owó ìrànlọ́wọ́ fáwọn èèyàn ni. Àdúrà tẹ́mọ̀ á ṣe fẹ́mi náà bẹ́ẹ̀ ti rán mi láti 2022 tí ń rí jẹ́ títí dì sẹ́yìn ìdààmú wàhálà tí ó bá wa náà tá a fi wá ní ṣe mọ́ ni ká fi ràn yàn lọ́wọ́ ni àwa náà ní ìdìràn ọlọ́mọjọ bá wa náà. Àdúrà tẹ́mọ̀ ṣe fẹ́mi náà nù ẹ ṣe gan o ẹ ṣe gan ẹ jáde kà polówó ọjà yúnífọ̀ọ̀mù dá à ń bọ̀.

0: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe mi pa.
1: Àlòkù tó ń jalé ayé ẹ̀dàrú.
0: A ti kúrò lábalẹ̀ ẹ̀dùn ọkàn.
1: Ẹ̀jẹ̀ ni fẹ́ ni.
0: Ẹ̀yin tẹ́ bá ràn yàn lọ́wọ́ ló kù, ẹ̀yin ètò lẹ́sìn pè mí.
1: Ọláyé ẹja.
0: Ẹ̀yin tẹ́ bá fẹ́ help ẹnìkan náà àwọn gbogbo cases tá a ní.
1: Ọrùn gẹ́gẹ́ bí o.
0: Láti ẹ̀rẹ́ yẹn kan kan jọ kan kọ́kàn pè á pé Ṣọlá Sẹ́ríkì gbogbo àwọn tẹ́ ń pariwo tẹ́ kàn fẹ́ gbẹ̀mí lọ́rùn ara yín sí. Tọ́ ń pariwo tọ́ ń dààmú tọ́ kàn ń bẹ̀yàn bẹ̀yàn kan máa dáwọ́jọ fún èló ni èló lálẹ́ mọ́ fáwọn èèyàn. Ọ̀gá ẹja máa fún wọn yé báyìí Ọlọ́run lágbára kó ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà lágbára kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀. A lè fowókọ yín pa mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kéèyàn ọmọ. Ó bá sì jẹ́ pé ẹ fẹ́ ká yé ọmọ ẹ̀ pẹ́yìn lẹ̀ ń ṣe wà láyàdá kọ yìí. Báyìí pé bó ti ń wù mí ni bí kọ́jẹ́ pè mí ní lówó bíi Dangote. Ìyìnfẹ́ rómi jẹ́ lójú èèyàn rárá. Débi pé èèyàn wà doríkodò. Tíọ́wà máa mí. Ìfẹ́. Ilé ẹ̀kọ́ ọmọ Hia Diploma Center ní ìsàlẹ̀ kókó ọjà gbọ́rọ̀ nílùú Ìlọrin. Wọ́n ní kí n fi tó àwọn èèyàn létí pé àǹfààní iṣẹ́ sílẹ̀ báyìí. Nílé ẹ̀kọ́ ọmọ Hia ní ìsàlẹ̀ kókó ọjà gbọ́rọ̀ nílùú Ìlọrin. Àǹfààní iṣẹ́ sílẹ̀ o. Ìwọ́ tó bá kọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni. Tó bá jẹ́ competent teacher, àǹfààní iṣẹ́ sílẹ̀ fún nílé ẹ̀kọ́ ọmọ Hia Group of Schools. Wọ́n ní primary, wọ́n ní nursery, wọ́n ní primary, wọ́n tún ní college. Bẹ́ẹ̀ wọ́n tún ní madrasa. Ní science, wọ́n nílò àwọn olùkọ́. Arts, wọ́n nílò àwọn olùkọ́. Bẹ́ẹ̀ sì ní commercial subjects, wọ́n nílò àwọn olùkọ́ náà bẹ́ẹ̀. Àràbíyà, ìwọ́ tó bá mọ ìkẹ́kọ̀ọ́ èdè Lárúbáwá dáadáa. Ìkẹ́kọ̀ọ́ èdè Lárúbáwá dáadáa tó bá mọ àǹfààní iṣẹ́ sílẹ̀ fún ẹ àti class teacher àǹfààní iṣẹ́ sílẹ̀ fún ẹ. Ẹni tí ó bá apply, ó gbọ́dọ̀ ní relevant teaching qualification bí NCE, BSc tàbí MSc. Ìsàlẹ̀ kókó ọjà gbọ́rọ̀ nílùú Ìlọrin nílé ẹ̀kọ́ ọmọ Hia wà. Ibẹ̀lẹ̀ mú CV yín lọ. Àmọ́ ẹ bá fẹ́ béèrè ọ̀nà àbí bó ni kẹ́ ẹ ti rìn ìgbà oníkẹ́ ẹ mú wá. Ẹ pè nọ́mbà yìí 08069679408 08069679409408 69679409408

ẹkúrọ̀ lẹ́ ìròyìn ní sókè láti kànì ìdá Monday 8.7 FM nílò ti lọ́rin. Ọ̀wọ́n gógún kan nílẹ̀ Nàìjíríà ló ti jáwálẹ̀ síwájú sí pẹ̀lú ìdá 15.3% lóṣù kejì ọdún tá a wà yìí láti ìdá 15.91% èyí tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lóṣù kẹfà. Àjọ tó ń rí sí bí nǹkan ṣe ń lọ sí NBS ni wọ́n sọ lójú ọ̀rọ̀ lórí owó táwọn oníbàárà ra nǹkan àti ọ̀wọ́n gógún nǹkan tí wọ́n jábọ̀ ròyìn rẹ̀ ní òní ọjọ́ ajé. Àjọ ọlọ́pàá pẹ̀lú ọ̀sùn ti jáwé àkíwọ́ fún ọlọ́dọ̀ni àti àwọn ẹlẹgbẹ́lẹ́gbẹ́ tán lè máa rò ó lọ́kàn láti fipá gbà kóso àbí gba àwọn agbègbè tó jẹ́ tìjọba ìpínlẹ̀ ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀hún. Ìkìlọ̀ àti ìjáwé àkíwọ́ náà ló wà nínú àpilẹ̀kọ kan tán fi léde lónìí ọjọ́ ajé látọ̀rọ̀ ẹni tí ń ṣe alūkkóró àjọ ọlọ́pàá pínlẹ̀ ọ̀hún Abiodun Ọ̀jẹ́lábí ló kọ́ kọmíṣánná ọlọ́pàá tó wà fọ́rọ̀ ètò ìdìbò wọn Samuel Erale. Ẹgbẹ́ tó wà fún àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú lápapọ̀ nílẹ̀ wa IPAC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti sọ pé àbájáde ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀sun ni ó ti wọ́gi lé èrò táwọn èèyàn tí wọ́n ń gbà lérò pé ṣe ni ìbò wọn kì í kà nílẹ̀ Nàìjíríà. Alága àjọ IPAC ní ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀hún abilékọ Tèmílọ́lá Akínádé ló sọ̀rọ̀ náà di mímọ̀ nígbà tó ń fọ̀rọ̀ pọ̀ lọ́fun pẹ̀lú àwọn oníròyìn lónìí ọjọ́ ajé nípínlẹ̀ Èkó. Nínú ìròyìn mí ẹ̀wẹ̀ ṣe ni agbẹnusọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ di ìbò yàn nípínlẹ̀ Edo nílé asòfin wọn nípínlẹ̀ ọ̀hún Yẹ̀kẹ́ni Ìdíáyè ló ṣàlàyé pé ẹni tó gbapò lọ́wọ́ òun Blessing Àgbébákò ni wọ́n yọ nípò látọ̀dọ̀ àwọn asòfin látàrí àìṣe dáradára darí àti ìwà ìbàjẹ́. Ìdíáyè ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò àkókò Edo Ìkíní ni ó jẹ́ ẹni tí ó lọlé asòfin ọ̀hún lẹ́lẹ́kẹta àti fún ìgbà kẹta tó sì jẹ pé ṣe ni wọn yàn bí agbẹnusọ lónìí ọjọ ajé lẹyìn tí Àgbébákò tó kọwé fi pòólẹ látàrí pé àwọn asòfin ń gbèrò láti yọ kúrò nípò bí ẹni yọ jìgà. Èyí ló pin ìròyìn ní ṣókí ẹ ṣe ń ṣeun fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó tàwọn yọ.

0: Hammond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́ṣọ̀ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ

0: ẹjẹ wọn níbẹ lójú òpó ẹ kúrò lórúkọ yìí bulẹ ti ń pè á àlàáfíà fẹyìn náà o bàbá godwin láti lájọrin
1: èèyàn
0: dákan ò lè pa kádàrádà ó kàn lè fọwọ́ agun sẹ́yìn láíláí
1: ẹnìkan ò lè ṣí
0: lọ́ba parí
1: ẹnìkan
0: ò lè padà tó bá tún ṣe lẹ́lẹ̀ gẹ́ kálukú ọmọ pọ̀ wọlé pọ́ jáde ni kí n bá yín fi kún ni o ọ̀dà jágbọ́n tẹ́lẹ̀ bí ẹ máa sọ agbẹ̀dì wíyìn ni ọ̀dà àtìgbọ́n tẹ́yìn náà wí jágbọ́n tẹ́lẹ̀ bí ẹ máa sọ. Ẹjáwẹ̀ ni ó wọ̀n bí ẹ kúrọ̀ lẹ́ ọkọ yín o. Ẹ ṣe ẹ kúrọ̀ lẹ́ ọkọ yín à ń gbọ̀ yín o.
2: Jimtex ni láti ẹdùn.
0: Ó yá ẹ̀yin náà ẹ̀dá sì tó wà lẹ́yìn.
2: Ẹ̀yin ò lè yí kádàrá padà. Kádàrá ọlọ́run ní ta aláìmọ́ṣẹ́ wọ́n kàn lè díwọ́ rẹ̀ díẹ̀
0: ni. O lè pẹ́ kó tó wáyé ni.
2: O lè pẹ́ kó tó wáyé àmọ́ àkọọ́lẹ̀ ta ti kọ̀ yóò ṣẹ̀.
0: Ọ̀dà ẹja tún gbọ́ láti ẹdùn ẹja gbọ́n tẹ́lòmínú ọ̀tún bá a sọ.

0: Hello, ẹ ti wà mí o kọyin bo le tin pe a o.
1: Ẹ ka sọ ìsẹ̀mí alọ́sọ̀rọ̀.
0: Eh, kí lẹ kó kọyin? Okay, lata data ìsẹ̀mí ẹ̀ta ń gbọ́ yín.
1: Eh, gbogbo wọn sẹ̀lẹ̀ kó wí. Ó bá pẹ́ tó bá yá, kádà ó sẹ̀ lórí ẹ̀dá.
0: Eh, kádà ó sẹ̀. Pé ẹ̀yẹ kó o lè pa kádà rà dà. Hello.
1: Ẹ̀jọ́ lè pa kádà rà dà, wọ́n kà lè fọwọ́ àgọ́ sẹ́yìn.
0: Ẹ̀yin náà lọ pẹ̀lú òwe o.
1: Oda,
2: oda. Ẹ jágbọ̀n tẹ́lòmí ọ̀tún bá a sọ. Adúpẹ́ láti ẹ̀ẹ́dún. Adéta oje láti adéta. Ẹ̀lú ẹ ti wà ńbẹ́ ó kọ yín bí ẹ ti ń pè á o.
0: Ẹ̀lú.
1: Ẹ kúrọ̀lẹ́
0: ó kọ yín o.
1: O ti fi ayọ̀ ni láti Taiwo.
0: Okay, now, à ń gbọ́ ẹyin máa o.
1: Ayé ò lè pa kádà rà dà, wọ́n kọ̀ ìfọwọ́ àgbọ̀
0: sẹ́yìn ni. Ẹ̀yin náà tún lọ pẹ̀lú owó.
1: Bẹ́ẹ̀ ni bó pẹ́ bóyá májẹ̀mú ẹ̀ máa ṣe ẹ jẹ́ ká wo ti Joseph nínú Bible.
0: Bọ̀dá Joseph.
1: Sẹ́yìn ló padà débi tó ń lọ.
0: Bọ̀dá mi ni ẹ̀gbọ́n mi ni. Àwọn ẹ̀ tí ẹ bọ́ láà ń jọra wa náà mo ní à.
2: Ẹ sá lọ. Aláìwọ́n mẹ́sẹ̀ mi, ẹ sá lọ.
0: Hello, kọ yín o. Ẹ kúrọ̀ lè ó kọ yín o.
1: Mami Anna ni.
0: Láti.
1: Láti Ìlọrin.
0: Ọyá, à ń gbọ́ yín Mami Anna.
1: Ṣé wọn náà máa fi wá fún ayé mú?
0: Àmì. Àmì ò àdúrà ni o. Wọ́n ṣe kí ni?
1: Èmi ò fara mọ́ òwe
0: wọn. Pé ẹ̀yin ò lọ pẹ̀lú òwe o.
1: Amẹ́yẹlòmí tó bá bẹ̀ kú pé kò rí kádàrá rẹ̀ lò.
0: Pé wọ́n pẹlòmíì ti kádàrá kò rí kádàrá gan lò.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ̀yin ò lọ pẹ̀lú òwe ayé lè pa kádàrá dàlẹ̀ yín lọ fún.
2: Àwọn láwọn lọ pẹ̀lú ìyẹn pé ayé ó pa kádàrá wọ́n tún polúwa rẹ̀ tó ọlọ́run mọ̀ sànú wa. Ẹ̀yin ẹ̀wẹ̀ nìkan àbí méjì kí wọ́n gbórin sókè lápá mi.
0: Ẹ ló kọ ibi lẹ ti pè á o. Ẹ ṣe ẹ kúrọ̀ lẹ́wọ̀. Ìyá Adọ́lápọ̀ ṣe wà mẹ́. Ìyá Adọ́lápọ̀
2: ó sì dùn mí. Ó dùn mí wọ́n sì ojú ọjọ́ ni ó gẹyìn kì í ṣe látọ̀dọ̀ mi kì í ṣe mi àbí kó jẹ́ pé ìpè tó ń wọlé léraléra ẹ jẹ́ ẹni tó wà ń bíná kí n tó di pé wọ́n lọ sẹ́ka ìpolówó ọjà.
0: Ẹ ló kọ yín bí ẹ ti ń pè á o.
1: Nísàwó
0: láti ìlú Ìsàwó kọ yín mà.
1: Mami Ìsọlá láti Ìsàwó.
0: Ọyá, à ń gbọ́ yín Mami Ìsọlá.
1: Ayé ò lè pa kádà rádà, ó sì lè fọwọ́ aago sẹ́yìn. Níbi tẹ́dà ọba Adélayé yóò ṣe bẹ́ẹ̀.
0: Ibi tẹ́dà ó.
1: Ọlọ́run mọ̀ fi wá fáyé mú dé. Ẹ̀dá ò lè pa kádà rádà.
0: Ẹ ti ń sọ ohun méjì o, ẹ tún ní kọ́ lọ́mọ tó fi wá fáyé mú dé.
1: Ní gáàsíà ni.
0: Báyọ̀ bá tún abọ́ sanwó ayé náà ṣe é ṣe pé kádàrá padà nù.
1: Ẹ̀mí.
0: Ẹbí ẹgbẹ́ mi lọ ọ̀nà méjì ni ẹ̀ẹ́dún lójú ọ̀nà kan ọ̀nà méjì lẹ̀yìn yà sí. Adájọ́ ń pinnu ọjà ọ̀pẹ́ ibi tí ẹ̀yìn ní kó ẹ̀yìn sì ni kó ìyẹn náà lọ́sàn-án tí adájọ́ ń pinnu ọjà mọ́mọ́ ń kó pẹ́ kó jìnnà.
3: Fún gbogbo ènìyàn. Sọmọdé tàgbà àti gbogbo èèyàn tó ti mọ owó ná. Àǹfààní ńlá kan rèé. Tí o fi lè máa fowó rẹ ṣòwò lọ́jà àgbáyé. Forex trading. Lọ́nà tó rọrùn. Ẹ̀kọ́ ọ̀fẹ́ láti ọ̀dọ̀ ADMC Trading Academy. Àkànṣe ni Forex Seminar eléyìí. Ìdánilẹ́kọ̀ọ́ ìdókòwò lọ́jà àgbáyé. Lọ́nà tó rọrùn yìí máa wáyé ní August 22. Láago mẹ́wàá òwúrọ̀. Lórílẹ̀ṣẹ̀ ADMC Trading Academy. Tó kalẹ̀ sí plot 9. Block 17 New Yidi Road. Lẹ́gbẹ̀ẹ́ Total Filling Station. Nítòsí Diamond Arena. Ìrẹ̀wọlédè Ìlọrin Kwara State. Ẹ máa kọ́ proven strategies, market insights and practical techniques láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Bí ọ̀gá wa ní ADMC, Alàgbàṣẹ́gun Adépọ̀jù, àwọn ọ̀jọ̀gbọ́n bíi Ọláyinka Taiwo àti Abdulsalam Akintunde. Ẹ̀bùn rẹpẹtẹ wà nílẹ̀ fún àwọn olùkópa àti ẹ̀kọ́ ọ̀fẹ́ ọlọ́sẹ̀ kan. For seat reservation, ẹ tọ́lá ṣẹ̀ṣà tẹ KW1 sí orí ẹ̀rọ 0706-168-4132. ADMC Trading Academy lónìí kí ẹ wá kọ́ ẹ̀kọ́. Kí ẹ sì bẹ̀rẹ̀ sí pawó sápò lójoojúmọ́ lọ́nà tó bófin mu.
4: Ìsìn ìṣọ́jú ọlọ́jọ́ mẹ́ta eléyìí tó máa ń wáyé ní gbogbo ọ̀sẹ̀ kẹta nínú oṣù ti Monday Friday níbi tí Ọlọ́run ti lo bàbá wòlíì lálókun àkòrí ìdáríjì ẹ̀ṣẹ̀. Eléyìí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún títí di ọjọ́ kọkàndínlógún 17th to 19th of August. Gbogbo ètò wọ̀nyí yóò máa bẹ̀rẹ̀ ní dédé agogo mẹ́sàn-án òwúrọ̀. Àwọn tí Ọlọ́run ti pèsè kalẹ̀ ọjọ́ Monday, Most Senior Mother Initiate Prophet Oye Tunde Oluwakemi Deborah JP, ọjọ́ Tuesday àtọjọ́ Wednesday Special Apostle Prophet Atolagbe Michael, olórin ẹ̀mí fún ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta Prophetess Ajayi Sola. Ìwọ náà máa bọ̀ mú ìgbàgbọ́ rẹ dání, Olúwa máa tú ìdè, ó máa já ìdè, aláìsàn máa ríwò sàn. Wòlíì ìlanókun lolúwa yóò máa lò láti fi orí ọ̀fẹ́ dí àdúrà rẹ ládé. Má gbẹ̀yìn, Jésù ni Olúwa.

syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

fún àwọn ikọ̀ àtìríjú olódùmarè ṣọ̀bẹ̀ lórí ètò pẹ̀lú mi ọlọ́rẹ́wájú òye wọlé lórúkọ tèmi o gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí ṣé máa ń fẹ́lẹ́ ìkìmọ̀ fi kí àwọn ikọ̀ àtìríjú ọlọ́run káàbọ̀ sórí ètò lákòókò yìí ibi àti gbére harmony brass ẹjẹ́ ń gba apá ọ̀dọ̀ tiyín kí n gbà wọ orí ètò fún ti àkókò yìí ẹ já lọ.

0: kúrọ̀lẹ́. Ìròyìn ìjákè-jádò àgbáyé ló ń de sí ètí ìgbọ̀yìn láti kẹ́ni ìdámọ́dé ti 0.7 FM nílùú ti ìlọrin. Ṣáájú ẹ̀gbọ́ kòkó tó wà nínú ìròyìn. Ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣàbẹ̀wò sí gómìnà nípínlẹ̀ Ọ̀sun lẹ́yìn tó jáwé olúborí ètò ìdìbò. Ilé asòfin nípínlẹ̀ Edo ti ní abẹnugan tuntun. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun ti jáwé akíwọ́wọ́ o fún à ń gbà lérò láti fipá gbàkóso ìjọba àbílẹ̀ àbáwọn sẹkẹtírìàtì ìjọba àbílẹ̀. Nílẹ̀ òkèrè ilẹ̀ Russia àti Ukraine ni wọ́n jọ ń lérè láti fi àkọlù ìgbẹ̀mí ẹni ṣàkọlù síra wọn. Lẹ́ka ti ìdókòwò ọ̀rọ̀ ọ̀wọ́ngógó kan lẹ̀ Nàìjíríà ti jáwálẹ̀ o sí ìdá mẹ́ẹ̀ẹ́dógún lé ẹ̀sùn mẹ́tàlélógójì. Lẹ́ka ta múlòdùn gbajúgbajà òṣèrébìnrin Hollywood ni Aiden Panettiere ló ti jáde láyé o ṣáájú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tọdún kẹtàdínlógójì. Lẹ́ka tèrè ìdárayá agbọ́wọ́ wájú fúnlẹ̀ Nàìjíríà Ọláyinka Peter ó ti lọ rí darapọ̀ mọ́ ikọ̀ ti Al-Weda ní Saudi Arabia. Ìwọ̀n yìí àti ọ̀pọ̀lọpọ̀ ròyìn náà la fi kí n pé ẹ̀kú kalẹ̀ fún bẹ́ẹ̀ ṣe darapọ̀ wa lórí ìròyìn ìjákè-jádò àgbáyé ní ìdámọ́ré 8.7 FM nílùú ti ìlọrin. Ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ìyẹn ní kò pẹ́ kò jìnà.
1: Ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jíwò ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ṣe. Ẹ wo
2: jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀
1: ẹ́ àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
2: Ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa ráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú. Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ẹ̀káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún lórí ìròyìn ìjákè ìjádọ̀ àpáyẹ máa ń gbàgbé òpin lè tẹ̀lé wa láwọn ojú òpin ìtàkùn ayélujára bíi www.damodfm.net tàbí kẹ́wò wá lórí òpó ìtàkùn ayélujára wo tá à ń lò ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ rè látẹ̀nà láńrẹ́wájú ogun níyì. Ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ti rọ Gómìnà Adémọlá Adeleke tìpínlẹ̀ Ọ̀sun láti tẹ̀síwájú ìṣèjọba rẹ̀ o fáwọn èèyàn lẹ́yìn èyí tó já olúborí àtúnyàn sípò rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta. Ọ̀rọ̀ ló wà nínú àpilẹ̀kọ tán fi léde látọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ gómìnà Malam Ọláwálé Rasidi lónìí nílùú Ṣogbo. Gẹ́gẹ́ bí àpilẹ̀kọ náà Ọbásanjọ́ lẹni tó pèpè ọ̀hún lẹ́yìn tó lọ rèé ṣe àbẹ̀wò ìkíni kó oríire sí Adeleke ní ìlú rẹ̀ nílùú Ẹdẹ. Ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún wá ṣe ládùúrà pé kí Ọlọ́run kó túbọ̀ fún gómìnà ní àwọn àṣeyọrí sí i. Ó rọ̀ ọ́ láti pé ó farajìn fún ìṣèjọba rẹ̀ kó ṣe ètò ìṣèjọba àwarawa èyí tí ó dọ́dọ̀ tó lórí tẹlẹ̀mọ̀ nípínlẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ tirẹ̀ Adeleke òun náà dúpẹ́ ò lọ́wọ́ Ọlọ́run àtàwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún tó sì ṣèlérí pé òun yóò tẹ̀síwájú láti ṣẹ́sìn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀sun ní ọkàn àti ní ara. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀sun wọ́n ti jáwé akíwọ́wọ́ fún ọlọ́dún ní àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ lórí èròǹgbà ìfipágbà àkóso àwọn ètò àti àyíká agbègbè tó jẹ́ ti ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ọ̀hún. Ìkìlọ̀ náà ni wọ́n ṣe lónìí látọ̀dọ̀ kọmíṣánná ọlọ́pàá tó wà lẹ́ka ti ètò ìdìbò CP Samuel Etafo Erale eléyìí tí wọ́n jábọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́dún àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ kan pé ṣe ni wọ́n ń gbà lérò láti gbàkóso àwọn èlò ìjọba ìbílẹ̀ Erale lẹ́ni tó kí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀sun kú oríire fún ètò ìdìbò gómìnà tó wáyé lálàáfíà níbi tí ó ti kàn sára sáwọn ló kọ lókè àwọn èèkà tí wọ́n kópa nínú ìtẹ̀síwájú ètò ìdìbò àwarawa ní ìpínlẹ̀ ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá ló wọ́n ṣàlàyé pé àjọ ọlọ́pàá náà làwọn ń gbárata olórí àwọn èròǹgbà ìròyìn táwọn ń gbọ́ pé àwọn kọ̀lọ̀ sí ẹ̀dá kan wọ́n fẹ́ẹ́ fi ipá gbà kóso ìdarí agbègbè ìjọba àbílẹ̀ ní ìgbà tí ọ̀rọ̀ náà sì wà nílé ẹjọ́. Ó rọ gbogbo àwọn tọ́rọ̀ kan pé ṣe ni ọ̀rọ̀ tó bá kàn wọ́n lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti àwọ̀ tán bá ní sínú ní ká momi sùúrù láti pé wọ́n fàyè gba àwọn ilé ẹjọ́ láti pinnu lórí ọ̀rọ̀ náà nílànà èyí tó bófin mu. Ilé asòfin nípínlẹ̀ Edo ti dìbò yan Yẹ̀kínní Ìdíáyè bíi asòfin tó ń ṣojú ẹkùn ìdìbò àkókò Edo kìíní èyí tí ó jẹ́ agbẹnusọ wọn Ìdíáyè lẹ́ni tí wọ́n dìbò yan lẹ́yìn tí wọ́n ní ẹni tó wà bíi agbẹnusọ tẹ́lẹ̀ rí tó kọ̀wé fipò sílẹ̀ ìyẹn Blessing Agbébákò lẹ́ni tọ́pọ̀ èèyàn tí wọ́n ti ṣáájú ní àwọn tí mo gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ìjókòlé asòfin náà lónìí. Ìjókòlé náà ni a ti rí igbákejì agbẹnusọ Ọ̀sanwóye Atu èyí tó darí rẹ̀ níbi tá a ti rí bíi eré orí ìtàgé kan tó fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ lórí ipò ọ̀hún látọ̀dọ̀ ẹni tí ń jẹ́ ọmọ ẹgbẹ́ tó ń ṣojú Owan West Constituency èyí tí wọ́n tètè mú ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ tó jẹ́ ọ̀kúnkúndùn tán sì darí rẹ̀ láì jẹ́ kí omi kó jákà. Gẹ́bí wọ́n ṣe ṣàlàyé pé wọ́n bẹ̀rẹ̀ ìjókòó náà wọ́n ní Atu lẹ́ni tó kéde pé àwọn ti gba ìwé lẹ́tà kan lórí ìkọ̀wé fi ipò náà sílẹ̀ látọ̀dọ̀ Àgbébákò lẹ́yìn tí wọ́n ló kéde. Wọ́n ní ọmọ ilé asòfin tó ṣojú ìlà oòrùn àti gúúsù Ezan ní ilé asòfin náà Sunday Ojizele ni wọ́n kalẹ̀ yan ìdí ààyè pé kó lọ́ọ́ rí ìjókòó bíi agbẹnusọ ilé asòfin náà. Gómìnà Abdullahi Sule tìpínlẹ̀ Nasarawa ti ṣèfilọ́lẹ̀ ìyẹn ìgbìmọ̀ tó jẹ́ ti elétò ààbò olùgbanímọ̀ràn elétò ààbò nípínlẹ̀ ọ̀hún ó rọ àwọn tó jẹ́ ọmọ ìgbìmọ̀ náà láti ṣẹ̀síwájú rí i pé àwọn wa ojútùú sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò nípínlẹ̀ ọ̀hún àti wa ìyànjú sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣòro ètò ààbò lẹ́ka ti ọrọ̀ ajé ni àti ìdàgbàsókè ìlú nípínlẹ̀ ọ̀hún. Gómìnà Sule ló ṣèfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà nílé ìjọba lónìí níbi tí won ti sala yoro pe awon ipenija eto abo ton koju ipinle nasarawa loni ni kini ohun gugu si eleyi to si nko ni lominu atomi ode nibi to ni o gba keyin o si agbe kale awon ti won yo to ni irori arujele ti o tayo lati fi ko tayo eleyi ti won yo fi ko awon osise ati ohun elo eto abo wole Gobina Sule lowo ye pe se ni awon ise la bi tawon odaran apomo relewe na se jake jado ipile ohun ati awon enubode lawon ilu to wa nipile ohun leye tu je pe won se lawon ojuko ti won tin fi oro lede ati lawon igbo oba o sara ye pe tori na awon ro awon igbo na la se papo pe lawon loba loba awon olori elesin ati awon egbe awon odo to fi awon egbe awon obirin lati pe se ni won gbe igbese ti o mo ki dagba soke ko le wa laarin awon ilu na eto idibo to je ti ijoba abile nipile bauchi lo waye loni jake jado ipile ohun nibi ti ijoba ipile ohun ti kede ayajo ojo isimi lenu se iyen fun awon osise nipile ohun lati fi seto na saju won ni eto na ni gbogbo secretariat to je ti ipinle bauchi ohun lo da paroparo nigba tawon adugbo to ku fawon eyan ti won ta ti won si nraja o fun oko won ari gbo pe se ni awon eyan deye si opolopo awon eyan deye si eto dibo na lawon ojuko to je ti dibo kan nilu bauchi ati awon osise to je ti ajo eleto idibo olomelera to seto bo nile wa ti o je ti ipinle bauchi ni pupo won ni won duro de awon eyan pe ki won jade wa dibo ti won ko si ri opolopo eyan lati jade amo sa o won ni kete leyin ti gomina bala muhammed dibo ti etan se kawe igbese na bi eyi to lo lalafia o ni bi awon egbe oselu kan se jawo ninu ikopa ninu eto dibo na ni ko ni keto dibo won ma je eyi to yaranti se ni ijoba nipinle bauchi ni won kede oni ojo aje bi ojo yi simi lenu se jake jado ipinle ohun lati faye gba awon osise ijoba atawon ekan laarin ilu mi to fi mawon osise lawon ijoba abile nipinle ati lekati ijoba apapo ti won sise ninu ipinle ohun to fi mawon ti won gba se lawon bi ile ifopamo ati awon mi lati le kopa lekunrere ninu eto dibo na iroyin jake jado agbaye lo nde si eti gboyin lati kan ni Diamond 88.7 FM nilo ti lorin a o lo fun idanoduro ranpe ta ba parade e ma gboroyin lati kati ere idaraya ati lati kati le okere e ma yi kuro nibe
1: hello you found me lori social media emi omo yin ni pretty by me blushing mo se video yi lo ni lati update everybody as you can see I'm at Bolakale Street cherry white house yen legbe gate black yen ibe gogo ni le mi e gbogbo ire ti mo ma sayi every morning ni mo ma se ni 7 a.m. every day mo se ma keep fit lele yi e re shape mi ni can see opo omo lo tu yi
2: o ma se o O si se be fowo ara re silekun fole sura re lajini gbe lowo gbogbo n to ni se pelu korokondo aye re ati ara re lu ti fi laye lowo yi awon to mo to si meru okan won nje o ti e ma won ti o n ba dore lori aye lujara to be sa aye le o eyan si buru ke si se gbogbo awon ore aye lujara yi na lo fe daada fun o sora moju awon to ma fasiri aye re le lowo lori aye lujara
1: imoran yi lo n de tete igboyin lati ikan ni Diamond 88.7 ilorin

ẹ káàbọ̀ padà ìròyìn jákè jádò àgbáyé ló sì ń dé sí ti ìgbọ̀nyìn láti kẹ́ni dààmú ọ̀rẹ́ ti 8.7 fm nílùú ti ìlọrin ìyókù ròyìn rèé láti ilẹ̀ òkèrè èèyàn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣekú pa nígbà tí 23 míì tí wọ́n farapa tó fi mọ́ ọmọdé kan jòjòló yẹn nínú àkọlù tí ilẹ̀ ukraine tí wọ́n ṣe sílẹ̀ russia wọn ni èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣekú pa ò ní ìwọ̀run Belgorod ní ẹkọ̀ ọ̀hún tó wà lẹ́nu àlà pẹ̀lú ilẹ̀ ukraine ní nǹkan bíi wákàtí 24 sẹ́yìn obìnrin kan wọn ló pàdánù ẹ̀mí rẹ̀ mọ́júmọ́ ò ní ìhà gúúsù Astrakhan lẹ́kùn ọ̀hún ilẹ̀ ukraine wọ́n ṣàlàyé pé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣekú pa ní inú àkọlù àtòkè tílẹ̀ russia ṣe ní ẹkùn ìlàrun àríwá sumy region nígbà tí wọ́n ní méjì míì ó tún wáyé ní ẹkùn ìlàrun donetsk wọ́n ní àwọn àkọlù látòkè ọ̀hún mọ̀ ló wáyé lásàlẹ̀ mọ́jú lẹ́yìn tílẹ̀ russia tí wọ́n ṣàkàwé àwọn àkọlù ọ̀hún bí èyí tó lágbára jùlọ tílẹ̀ ukraine tí wọ́n ṣe lọ́dún yìí ìyẹn eléyìí tó jẹ́ pé ó kéré ju èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣekú pa tí wọ́n pàdánù ẹ̀mí wọn àwọn ní ilẹ̀ russia ni wọ́n ṣe àkọlù sílẹ̀ ukraine tí àkọlù tiwọn náà gbẹ̀mí lọ́rùn ó kéré tán èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lé ní 39 tí wọ́n sì farapa ní àṣálẹ̀ ọjọ́ àbámẹ́ta bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ náà jáde nínú ìròyìn nílẹ̀ òkèrè mí àwọn ọmọ ogun nílẹ̀ zambia wọ́n ti gba àwọn ìjà kan o tásìlà àwọn èèyàn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi mọ́ ẹni tó jẹ́ ìkan nínú ẹgbẹ́ alátakò eléyìí tá a ti rí àwọn èròǹgbà tí wọ́n ni wọ́n ń gbà lérò gẹ́bí ìjọba ilẹ̀ náà ṣe sọ wọ́n ni olùwápò nínú ẹgbẹ́ alátakò tó léde lọ́sẹ̀ tó kọjá èyí tó wápò ààrẹ nínú ètò ìbò ààrẹ wọn tó wáyé lọ́sẹ̀ tó kọjá Brian Ndubil ni wọ́n rí ní ojúkò náà tí wọ́n ti lọ rèé yẹ̀bẹ̀wò ní olúlu lusaka nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe wọn ní ṣe ni Mùndùbá ló tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn pé gbogbo eléyìí ló jẹ́ àgbélẹ̀rọ èyí tí wọ́n mọ̀ mọ̀ gbélẹ̀ láti fi gbẹ̀mí lọ́rùn òun nínú ìyíde tí wọ́n ṣe sí ilé òun náà pẹ̀lú àgbéjáde àwọn èsì àti àbájáde ètò ìdìbò náà ni wọ́n ṣàlàyé pé ó lé ní ìlàjì nínú ẹkùn ìdìbò rẹ̀ tí wọ́n kéde eléyìí tó jẹ́ pé ẹni tó wà nípò lọ́wọ́ Akande Achilema ni ẹni tó jẹ́ pé wọ́n ló sì ń léwájú eléyìí tó sì jẹ́ pé ẹni tó jẹ́ ipò kejì ọ̀hún tó wà ní ẹni ọdún márùn lé ní ẹni tó jẹ́ ipò kejì ọ̀hún èyí tó jẹ́ pé ó ti wà nípò náà fún ipò ẹlẹ́ẹ̀kejì ọlọ́dún márùn míì ni ó ní ìbò tó lọ bíi 62% nínú àwọn ètò ìdìbò náà ìyẹn Modibai wọn ni ó jẹ́ ọ̀kan lára àwọn 13 èyí tí wọ́n ń tako ẹni tó ń léde tó wà nípò ọ̀hún tó ń sì ní ìbò èyí tó lọ bí 36% bí wọ́n sì ní ẹni ọdún 45 náà ló jẹ́ adarí àwọn alátakò tí ó tiẹ̀ ti ṣáájú kéde póun ló ń jáwé olúborí pẹ̀lú àwọn ẹ̀sùn fífi kàn nínú ètò náà póun láwọn ẹ̀rí àrímọ́ jẹ́mìnì só pé ṣe ni a ṣe mọ́ ṣe wáyé nínú àwọn ètò ìdìbò náà ìròyìn lẹ́ka ti okòwò gan ni ṣe ni ọ̀wọ́ngógó nǹkan nílẹ̀ nàìjíríà jáwálẹ̀ o láti 15% nínú oṣù kẹfà wá sí 15% lóṣù kejì yìí gẹ́bí àgbéjáde tuntun látọ̀dọ̀ àjọ tó rí sími kan ṣe ń lọ NBS wọn ni èyí dá lórí ohun táwọn olùbárà tara CPI àti ìròyìn tí wọ́n fi léde lónìí ọjọ́ ajé àjọ NBS ọ̀hún wòye pé ń ṣe ni lóṣù kejì ọdún tá a wà yìí ni wọ́n rí pé ó ṣàfihàn pé nǹkan bí 15% ni ó mọ̀ jáwálẹ̀ tá a bá fi wé tosù kẹfọ́ ọdún tá a wà yìí nínú àgbélóṣùwọ̀n lẹ́yìn tó túmọ̀ sí pé ní oṣù kejì ọdún tá a wà yìí bí nǹkan ṣe wọ́n sí i lọ́wọ́ tá a wà yìí ló tún ti jáwálẹ̀ bá a bá fi wò bó ṣe wà látẹ̀yìnwá àmọ́ sá àjọ NBS wòye pé ọ̀wọ́n gógó oúnjẹ ló gògò sí i lọ sí 20% nínú oṣù kejì ọdún tá a wà yìí bí ó ṣe wáyé lọ́dọọdún wọn ni ọ̀wọ́n gógó oúnjẹ náà ní oko sẹ́yìn bí nǹkan ṣe wọ́n sí lọ́dọọdún èyí tó wáyé lápasẹ̀ bí owó bó ṣe ń gun àwọn oúnjẹ bíi ìrẹsì
awon ogede ti won ta to fi mo awon isu eleyi ti won ta lolokan ojo kan lawon oja leka ti amuludun o serebirin ti le american ni aden panetia ti opo eyan mo ninu awon ipa to mo ko lori awon ere ori mo maworan ni bi heroes and nasfa lo ti padanu emi re to jade laye ni eni odun meji eni odun merin din ni ogoji ni bi oku ose kan ti o si aye ijo bi odun keta din ni ogoji 37th birthday to fe se panetia lo jade laye ni ojo aiku sunday iyen ni griffin ni gusu carolina won ni iku re ni won se be kede ta fi die mule latodo baba re skip panetia ninu apile kan ta fi lede latodo awon mole bi loni won ni ajo lopa ati awon osise ni ti won ri si oro yajo yajo lori oro eto abo ni won dan soro ipe kan ti won ni won pe pe obirin kan ni kan bi ago kan ago meji ku iseju mewa losan lojo aiku sunday ni won safihan pe eni na ko down bo si ye ko lo won ni panetta ni won pada wa ri pe won ni nigba to ya ti won si so pe o ti pada jade laye ni ojuko ohun ajolopo so pe iku re ni awon si won se iwadi si to si je pe iwadi tawon saju se ni ko se afihan ami kankan boya eni keni lowo tabi kankan lowo lori oro ipapo dare won ni panetta ohun leni to di gbaju gbaja ninu awon ipa to ma nko ninu ise ere ori tage to se ni Claire Barnett gebi won se so ninu ere re ti won fi mo si hero nibi to ti won sere bi Julieta Barnett ni Nazive gebi ipa ti won lo nko ninu iye to ti gba awon ami eye meji ototo ti won fi fa kale nigba na iroyin leka ti ere idaraya agbo waju fa agbawolu le Nigeria Peter Olayinka lo ti pari awon eto lati lo si iko agbawolu Al-Wahda ti le Saudi Arabia Olayinka lo da ko mo giant ni inu ifini sofa iyi to waye fa won iko agbawolu ti APL ni Ecosia won ni eni omo odun leni to je ami ayo meji ninu idije league 14 ototo to ti farahan lasiko ti won gba to n gba pelu iko APL ti won salaye won ni se lo gbiyanju to rin ajo pelu okojo ka awon iko agbabolu bi ti le Sesia Sabia Cyprus ati Belgium Olayinka leni to je pe o ti je opolopo awon anfani to si awon asiyori ninu oro bi olu gugba re gebi o se kopa fun iko ti Slavia Prague fun ile check fun igba kokko nibi to ti je pe o ti gba mi ayo league meto toto fun won fun iko ti check ohun gebi won se ni ohun kopa to si asiyori nla won ni o wa lara awon mo iko super eagle ti won kopa ninu idije ti idije ife yi agbaye to waye ni ile Cameroon lodun 2021 lekere idaraya bakan na agbabolu lobirin fun iko agbabolu super falcons ile wa ni Risola Babajide o ti ki iko ti indomitable lioness ti Cameroon korire obi won si jaluwori igba kokko fun idije ti awon obirin ile adulawo iyen wafcon Cameroon ni won lu ojugba won lami ayo meta sodo iyen Malawi ni bi asekagba idije ohun ni Rabat lojo Aiku gebi won si ni won soro lori ijawoluri won ojo ijawoluri won na lori itakojopo esire nibi to dupe gbosuba fun iko tagbawolu Cameroon ohun bi won si ijawoluri ni inu idije Wafcon Babajide ni o ti kopa fun iko ti Super Falcons ile wa ni okan ojo kan won aye ayo sugba ti won ko ti won se kuna lati gba ami eye na ti Wafcon todun ta waye lawon ti won ti saju gba lateyin wa tele gebi won se to kuna lati peregire fun ikopa ninu idije ife eye ti agbaye ta won obirin FIFA gebi won se ni ile Malawi to je pe won lo seyin pupo ju ni won si ri ona iye to gaju ninu idije Wafcon fun todun yi bi won se ani eka iyen iko ketale ni adojo lagbaye ti won to won si ninu igbelosun won ti won ni sugbon o se ni won gbeju nipasẹ awon agbabolu bi tabita ti tenwa ti won je awon tegbon taburo ni cha winga ka to menu duro foroyin jake ijadu abaye tirole oni kokore ta menu ba lekan si are tele ri lewa olusegun obasanjo sabewo si gomina ipinle osun leyin ijawoluri eto dibo re ile asofin ipinle edo ti ni agbenuso titun
àjọ ọlọ́pàá lọ́sùn jáwé akíwọ́wọ́ fún àwọn fipá gba àkóso àwọn ètò àti àwọn secretariat ìjọba àbílẹ̀ lọ́sùn. Nílẹ̀ òkèrè ilẹ̀ Russia àti Ukraine ni wọ́n ṣe bẹ́ẹ̀ gbéra ojú ara wọn láti ju àwọn àdó olóró èyí tó gbẹ̀mí lọ́rọ̀ arẹnisí rẹ̀ ni láàrin wọn. Lẹ́ka ti ìdókòwò ilẹ̀ Nàìjíríà ni ọ̀wọ́n gógó nǹkan ti jáwálẹ̀ o sí ìdá mẹ́ẹ̀ẹ́dógún lé ẹ̀sùn mẹ́tàlélógójì. Nínú tẹ̀ka ti àmúlòdùn gbajúgbajà òṣèrébìnrin Hollywood ni Adin Panettiere ti jáde láyé o ṣáájú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tọdún kẹtàdínlógójì. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá agbọ́wájú ikọ̀ agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà ni Peter Olayinka ti darapọ̀ mọ́ ikọ̀ Al Wahed àti ilẹ̀ Saudi. Ìjọ Jẹ́mà pé láyàjọ́ ní lọ́dún 1941 ni olórí orílẹ̀-èdè yìí ti ń ṣe ààrẹ ológun tẹ́lẹ̀ rí ni Ibrahim Badamọ́ sí Babangida ni wọ́n bí o àti pé òun náà láyàjọ́ ní ló tún jẹ́ ikú èèkàn oníṣòwò ni ẹni tó jẹ́ pọ̀ lọ́wọ́ jù lẹ́kọ̀ọ́ ìwọ̀rùn ilẹ̀ adúláwọ̀ lásìkò tí Alhassan Dantata lọ́dún 1955. Fún ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́ fẹ́ fi tó yàrá ìròyìn wa létí ẹ pé sórí 0916-0627526 lẹ́ẹ̀kan sí 0916-0627526 Abiodun Akinwumi ló ló tún ròyìn Ọ̀làǹrẹ̀wájú Ògúnnìyí ló tún ló kà lédè abínibí sí ètí ìgbọ̀ yín ẹ ṣeun fún bẹ́ẹ̀ ṣe tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó tàwọn yọ̀.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Tanumba Aga.
1: Who is fighting?
0: Only I get Bọ́ni ọgbọ́n ni
1: ìyọ ẹ
0: sọ ní ẹ̀mí.
1: Ayá
0: ni gbogbo dẹ́ ń bẹ̀rẹ̀ fún ìdíwú lọ.
1: Bẹ́ẹ̀
0: náà ni àdúrà lónìí.
1: Ó
0: dá fún kìrìsìtẹ́nì.
1: Kìrìsìtẹ́nì
0: ti sọnà. Olúwa. Gbà mí lọ́wọ́ anini lára ayé mi.
1: Gbà mí
0: lọ́wọ́ anini lára ayé
1: mi.
0: Is that prayer
1: point?
0: If I ye in me.
1: It's for this world.
0: You are gone in Lara.
1: You also a child that
0: you are dead in Shoji.
1: I got to revive.
0: I don't bad. Me my gang.
1: You are dead since long.
0: Ẹni tó ń mú gbọ́.
1: The one that spoke here.
0: Ọlọ́run máa jẹ́ ìyàwó rẹ̀.
1: Lord, don't let me run mad.
0: Dàkún Ọlọ́run gba mi ọmọ jẹ́ ìyàwó rẹ̀. Níwọ̀ amúgbọ́.
1: Wẹ̀rẹ̀
0: lọ́nbẹ lápò rẹ̀.
1: Wẹ̀rẹ̀
0: lọ́nbẹ lápò ẹ lọ́mú rìn káyé. Kẹ̀ á sí orin ọba ẹ̀ sí àdúrà ọ̀run mọ́.
1: There is no prayer of heaven again.
0: Ẹ sí àdúrà ọ̀run mọ́.
1: No heavenly prayers again.
0: Ìjọ wo ló ń gbà àwẹ̀ torí ọ̀run báyìí mọ́.
1: Which church is fasting because of heaven?
0: Kírísítẹ́nì wo ló ń gbàdúrà tó ń gbà àwẹ̀ torí ọ̀run?
1: Who is that Christian that fast and pray because of
0: heaven? Àfitorí ayé yìí.
1: Except for the things of heaven.
0: Ẹ sí kírísítẹ́nì mọ́.
1: No Christian.
0: Díẹ̀ ni wọ́n wà.
1: Wọ́n
0: mà kẹ́rẹ́
1: o.
0: Àbájọ.
1: No wonder.
0: Bíbélì jẹ́ kó yé
1: wa.
0: O ní díẹ̀ púpọ̀ lápè.
1: So many are called.
0: Díẹ̀ la ó sì rí.
1: The few will be chosen.
0: Ibi ẹ̀rù ti yẹ kó máa bá wa Kírísítẹ́nì rẹ̀.
1: This is where we need to be afraid.
0: Púpọ̀ lápè.
1: Many are called.
0: Díẹ̀ la ó rí.
1: The few will be chosen.
0: Nígbà tó a débì kan.
1: At a place.
0: Gbogbo ẹ̀yin olórin ayé tẹ̀ ń kọ yìí.
1: All the worldly sinners.
0: Ẹ̀yin aládùn ayé tẹ̀ ń kọ yìí.
1: All those that pray worldly prayers.
0: Wọ́n ní ẹ̀yin ó sì wí fún mi pẹ́.
1: So you will tell me that.
0: Orúkọ rẹ̀.
1: In your name.
0: Àfi jí òkú dìde. Orúkọ rẹ̀. Àfi jẹun láyé. Orúkọ rẹ̀ àfilá làáfíà láyé. Wọ́n ní ẹ̀mí yóò sì wí fún wọn pé ẹ kú ọ̀lọ́dọ̀
1: mi
0: ẹ̀yin oníṣẹ́ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀yin dá lórúkọ Jésù. Ní convention.
1: In convention ground.
0: Ní church.
1: In churches.
0: Lórí ọkẹ.
1: On the mountain.
0: Tẹ́ ẹ lórúkọ Jésù fún ayé.
1: You use the name of Jesus for all things.
0: Tẹ́ ẹ ní ṣègbé báyìí.
1: Go to parish.
0: Ẹ fẹsẹ̀ lẹ.
1: You did not forsake sin.
0: Ẹ fẹsẹ̀ lẹ.
1: Never forsake sin.
0: Ẹ fẹsẹ̀ lẹ.
1: Never forsake sin.
0: Kí ló ń gbà yẹn lẹ́sẹ̀?
1: What will be the end of a sinner?
0: Ìparun ni sá.
1: Destruction.
0: First John.
1: Johannu.
0: Chapter 2. Verse 3 and 4.
2: Nípa èyí ni a sì mọ̀ pé.
0: Nípa èyí ni a sì mọ̀ pé.
2: Àwa
0: mọ̀.
2: Bí
0: àwa bá pa òfin rẹ̀ mọ́.
2: Ẹni
0: tó bá wí pé. Ẹ̀mí mọ̀. Tí kò fi pa òfin rẹ̀ mọ́. Ẹ̀kẹ́ ni. Onírọ̀.
1: Liars.
0: Olè.
1: Thieves.
0: Ológogoro. Amugbọ́. Amukọlọ́ọ̀ṣì.
1: Those are stakeholders.
0: Ẹnìjà oníbínú alágídí ẹ̀yin náà dẹkúnnú ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ mọ́ ẹkún orí ọ̀kẹ́ ẹkún convention ẹ̀lẹ̀ mọ́ ẹ̀ ayípadà gbàtẹ́ mọ́kẹ̀dẹ̀ àgbà gbogbo ìwà ẹ̀kọ́ lọ́wọ́ yín.
1: You know him but did not take all these behaviors from you.
0: Ìbínú Ọlọ́run bọ̀.
1: The wrath of God is coming.
0: Ẹja sáré kàbí kan sí Jákọ́bù 4:4.
1: James 4:4.
0: Ẹja sáré kàbí kan sí.
1: Ẹ
0: máa kan tara yín jẹ.
1: Continue to see yourself.
0: Bá a ṣàga ọkọ̀ pé.
2: Ìbárí ayé
0: ìsọta Ọlọ́run ni. Gbogbo nǹkan ń gbàdúrà fún jẹ.
1: Ayé
0: tẹ ń bẹ̀rẹ̀ fún. Ìgbàwọlé ẹni kú ó ń bẹ̀. Ọ̀tá Ọlọ́run ni. Oníyàwó ńlẹ̀ ọ̀hún kò di ẹni
1: di.
0: Ọmọ ọlọ́mọ náà rún mọ́lẹ̀.
1: Àwọn
0: pẹ̀lú ọlọ́mọ Kristi.
1: Kírísítẹ́nì
0: ni ọ́. Ọ̀parọ́ mẹ́nì kejì rẹ.
1: Kírísítẹ́nì
0: ni ọ́. Irọ́ lọ pàṣà.
1: Ọjẹ́
0: rí ẹ̀kẹ́.
1: Lọ́sẹ̀
0: àwọn kan sọ̀kalẹ̀. Lọ́ọ̀rù àwọn kan sọ̀kalẹ̀.
1: Láàárọ̀
0: làwọn kan sọ̀kalẹ̀. Níbo ni wọ́n ń lọ? Kírísítẹ́nì.
1: Ẹ
0: kí ẹ sára. Òpin ayé ti dé. Sára
1: òpin
0: ayé ti dé.
1: Ẹranú
0: ẹgbẹ́ wa dá.
1: Ọlọ́jọ́
0: nkọjọ́.
1: Ọlọ́jọ́
0: nkọjọ́.
1: Ẹ̀jẹ̀
0: ká gbàdúrà. Bàbá mi máa olóko jùlọ Ọlọ́run yànnà àdúpẹ́ agbẹ́yìn olàgbọ́ pẹ́ wa. Ìwọ lọ sọ̀rọ̀ àwakọ́. Bọ́ ọ̀sẹ̀ wa sọ etí gbọ́ àyà àgbà sí kúrò ayọ̀dá fún gbogbo wa. Àdúpẹ́ ti di bọ́ àdúrà náà lórúkọ ti Jésù Kristo Olúwa wa.
1: Amen.
3: wakati ronupi wada, Hour of Repentance. Awon eniyan mi segbe nitori ti won ko ni imo ni bibeli so oro olorun ti o labula ni yi lori afefe undiluted word of god on radio lori kani yi iranse olorun alaye baba pastor po adeboye ni olorun yo ma lo lati lu ijo Godly Repentance Church of Christ danielu agbabia karo upper gak be ilorin Kwara State oro olorun ti o labula iye ni agbara si nbe ninu oro re ora oro re o si mu won lara da o si gba won kuro ninu iparun won Wakati runupi wada, Hour of Repentance. For inquiries, kwe kwa la ye epi 0803-380-5772. Jesu, Christi, ni anke dere. Jesus Christ is our message.
4: Oshendu bemu bemu, tutu selekejo, Diamond FM lengbo, tundu yuba yuba.
5: Want to know why we do what we do in serving you the best of broadcasting at Diamond 88.7 FM? Yes, you're worth it. We'll go the whole mile for you. Diamond 88.7 FM, we've got you.

0: ẹkú àkókò yí o. Orúkọ mi ni Reverend Pierre Olawa, olùdásílẹ̀ ìjọ Fante Independent Baptist Church, Bankẹ́ òkè odò Ìlọrin. Àkókò Bible 2 lọ́wọ́ dùn láti máa tẹ́tí sí ìwàásù yìí. Olúwa yóò ràn yín lọ́wọ́, ẹ sì ní ìbùkún níbẹ̀. Olúwa yóò wà pẹ̀lú yín, yóò sì bùkún fún ẹ. Àmì.
1: Ẹ kalẹ̀, ẹ káàbọ̀ sórí ètò òtítọ́ Bíbélì, The Bible Truth. Iṣẹ́ ìránṣẹ́ láti inú ilé ìjọsìn Fountain Independent Baptist Church, tí a mọ̀ sí FIBC, ní agbègbè Tankẹ́ Òkèodò, ní ilé ìjọsìn wa wà ní opposite Educational Resources Center, ní agbègbè Tankẹ́ Òkèodò, ká tó dé The Bobovers, ní street wa lẹ́gbẹ̀ Bad Girls. Píparí òfin Ọlọ́run a sì ní ẹ̀ka ìjọ wa ní ìlú Ṣàó, ní ìyànà tó lọ sí Express ní ìdíkò, níbẹ̀ ni ẹ̀ka ìjọ wa wà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa láǹfààní láti péjọ pọ̀ ní àṣálẹ̀ láti mú ọ̀rọ̀ Ọlọ́run tọ yín wá. Oníwàásù tí mo bá sọ̀rọ̀ lálẹ́ yìí náà ni Adémọ́lá Ajibọlá Sunday, àti mo jẹ́ ìkan lára àwọn oníwàásù nínú ìjọ wa. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí ó fún wa, tí ó jẹ́ kí ètò yìí máa tẹ̀síwájú. A dúpẹ́ torí pé Ọlọ́run dára sí wa ní gbogbo ìgbà. Ní àṣálẹ̀ tí ẹ bá wà níbi tí Bíbélì yín wà, àbí kí n sọ wípé kí ẹ gbé Bíbélì yín sítòsí, kí a jọ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run ní àṣálẹ̀ ohun tí Ọlọ́run ní fún wa ní inú ọ̀rọ̀ rẹ̀. A ó sì sínú ìwé Orin Dáfídì, Orin orí kẹrìndínláàádọ́ta, orí kẹrìndínláàádọ́ta, Psalm 46, láti ẹsẹ̀ kínní rẹ̀ títí dé ẹsẹ̀ karùn-ún. Níbẹ̀ ni a ó sì wo ohun tí Ọlọ́run ní tó ní fún wa ní àṣálẹ̀. Màá kà láti ọ̀dọ̀ mi níbi bí ẹ ṣe ń bá mi lọ. Bíbélì ni Ọlọ́run lè ààbò wa àti agbára, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nítorí náà lè àwa kì yóò bẹ̀rù bí a tilẹ̀ sí ayé ní ìdí, tí a sì sí àwọn òkè ńlá nípò lọ sínú òkun. Bí omi rẹ̀ tilẹ̀ ń hó tí ó sì ń rú, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀. Odò ńlá kan wà sísan èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn. Ibi mímọ́ àgọ́ wọn ni ti ọ̀gá ògbó. Ẹsẹ̀ karùn-ún, Ọlọ́run bẹ lé àárín rẹ̀, a kì yóò sì nídìí. Ọlọ́run yóò ràn lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀. I read it in English from verse 1-5, Psalm 46. God is our refuge and strength, a very present help in trouble. Therefore we not we fear, though the heart be removed, and though the mountains be carried into the midst of the sea, though the waters therefore roar and be troubled, though the mountains shake with the swelling thereof. There is a river, the stream whereof shall make glad the city of God, the holy place of the tabernacles of the Most High. God is in the midst of her, she shall not be moved. God shall help her, and that right early. Ní àṣálẹ̀, mo fẹ́ sọ̀rọ̀ ní orí àkọlé tí mo pè ní Ọlọ́run láàrin wa. Tí a bá wo ẹsẹ̀ karùn-ún yẹn, Bíbélì ni God is in the midst of her, ó ní Ọlọ́run bẹ ní àárín rẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run àgbé ìgbà tó rípẹ́ dára sí wa, a tó dé ní àṣálẹ̀ láti mú ọ̀rọ̀ yín wá gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́ràn wa. Jésù àgbàdúrà pé nínú àánú ẹjọ́ ẹ lo ọ̀rọ̀ yín fún àwọn ènìyàn. Ẹ jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tí ó ru wá sókè fún ẹ̀kọ́ àti ìtọ́ni, kí ayé wa kí ó lè ní ìtumọ̀, kí a lè gbé ìgbé ayé wa bí ẹ ṣe fẹ́. A dúpẹ́ torí pé ẹ ó lo ọ̀rọ̀ yín. Bàtà àgbàdúrà ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Amen. sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo pè ní Ọlọ́run láàrin wa, God in our midst. Pàápàá jùlọ inú mi ti ẹ̀dùn wípé àwọn èèyàn ń tẹ̀lé wa, àwọn èèyàn ń pè wá, wọ́n sì ń jẹ́rìí bí ètò yìí ṣe ń jẹ́ ìbùkún fún wọn. Ní ọ̀sẹ̀ tó kọjá sọ nípa ọba àlàáfíà, nígbà tí ètò náà parí, a gbọ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn bí ètò náà ṣe jẹ́ ìbùkún fún ọkàn wọn. Ṣùgbọ́n láṣáálẹ̀ yìí, a fẹ́ sọ̀rọ̀ nípa Ọlọ́run láàrin wa, God in our midst. Ó tiẹ̀ lè dàbí wípé a ò rí ìfarahàn Ọlọ́run ní orílẹ̀-èdè wa, àbí kí a tiẹ̀ sọ wípé ó tiẹ̀ lè a lè rí àríwòye wípé wípé Ọlọ́run dákẹ́ sí ọ̀rọ̀ orílẹ̀-èdè, àbí kí a tiẹ̀ kó jẹ́ wípé ká mọ rí àríwòye, àbí ká mọ ní ìmọ̀lára rẹ̀ pé àbí Ọlọ́run ò tiẹ̀ rí ohun tí ó ń ṣẹlẹ̀ sí wa. But mo ní ọ̀rọ̀ ìyànjú kan fún wa lálẹ́ pé Ọlọ́run wà láàrin wa. Ọlọ́run wà láàrin wa bí akọni ẹlẹ́rù, Ọlọ́run wà láàrin wa bí ẹni tí ó ṣe dáradára sí wa, bí ẹni tí ó fẹ́ dáradára sí wa. Ṣùgbọ́n nǹkan kan wà tó jẹ́ pé ó lè mú kí a mọ̀ rí ìwàláàyè Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn tó jẹ́ pé ìfẹ́ rẹ̀ ni láti jẹ́ kí a lè dàgbà, ká lè gbẹ́kẹ̀lé o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé ẹ̀ṣẹ́ wa ó lè mú kí Ọlọ́run dàbí pé ó dákẹ́, àbí ó lè mú kí a rí bí pé Ọlọ́run dákẹ́. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé Ọlọ́run ṣe kí ni, ó wà láàrin wa. A bí ọ̀pọ̀lọpọ̀ bí oṣù mélòó kan sẹ́yìn, mo ti ẹ̀ ń gbọ́ tí àwọn èèyàn kan sọ pé ká padà sílé, ìgbà tí ìṣẹ̀lẹ̀ ajínigbé yìí dé, ni a lọ dira pé kí ká padà sí ẹ̀sìn àwọn bàbá wa. Mo fẹ́ ká mọ̀ pé kò sí ibi tí a ti lè rí àlàáfíà, kò sí ibi tí ààbò wà bí kò ṣe nínú Ọlọ́run. Gbogbo àwọn tó padà sílé, gbogbo àwọn babaláwa wa, ká ní pé láyé ìgbà tá tiẹ̀ tán tiẹ̀ wà tó jẹ́ pé ìlú kan sí ìlú kejì wọ́n mọ bára àwọn jagun, ìlú kan alọ́gbà, ìlú kan olùbálùlágbájá nílùú rẹ̀ wọ́n bá àwọn jagun. So a rí pé àwọn tó jẹ́ jagunjagun gan pẹ̀lú gbogbo ohun tí wọ́n gbẹ́kẹ̀lé wọ́n sì tún kú náà. So èyí ò túmọ̀ ní pé ká padà sílé ní solution, ká yẹra wa wò lọ́dọ̀ nìkọ̀ọ̀kan, ká yẹra wa wò pé ṣé mo wà nínú ìfẹ́ Ọlọ́run, ṣé mo ń ṣe tí Ọlọ́run fẹ́, gẹ́gẹ́ bí bàbá, gẹ́gẹ́ bí ìyàwó, gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí gómìnà, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, ká yẹra wa wò pé ṣé mo ń ṣe ìfẹ́ Ọlọ́run. Tó fi dàbí pé Ọlọ́run àti ẹ̀ rí ìmọ̀lára Ọlọ́run, àti ẹ̀ mọ tí Ọlọ́run ń ṣe, àbí àti ẹ̀ mọ tọ́lọ́run ní fún wa. I want us to see that tonight God is in our midst. In our country, it seems as if God is not in our midst. It seems that the problem is getting more problematic, or the situation of the country is getting deteriorating. Even in the world, it seems as if God is not in the world. There are some things that may make God to feel that may make us to feel as if, or that may reflect as if God is not in our midst. Our sins sometimes may cause God to keep silent. At times, God may keep silent just to allow us to pass through something so that we can trust in Him, so that we can rely on Him. So God is never far from us. God is always with us. So I've heard maybe like some month ago, a particular person said that we should go back to our roots or to our origin. And in quote, that origin means that we should go back to the ways whereby our father has been living, the way they used to do their traditional worships, and the way they used to sacrifice to gods and goddess, and the way they used to use charms and all this kind of thing so that we can fortify ourselves. But I want us to see that even in our history, in our tradition, we notice that the people that were known as warriors, they will go from one village to another to fight each other, or there may be something that will cause fight between them. So That has never been a solution to the problems in this world. But I want us to know that when we rely in God, when we trust in God, definitely we will have peace. Last week we received, thank God that we have been receiving some testimonies, some feedback from people listening to our program and receiving blessing from the encouragement of the Word of God. So I want us to see that God is in our midst. God, Jehovah, Elohim is in our midst. And we can see how that the psalmist was able to portray how God is in our midst. Ni ashale mo fe fi awon bi merin kan wa ohun ti Olorun je si wa. This evening I want to show us 14 about God to us. The way that we can experience God, or the things that God shows to us, or the way God has been showing or manifesting himself to us. What if you want to be Mary and Hawa? Ninu ese Bibeli takai. The first thing I want us to see in that book of Psalm 46 verse 1. The Bible says in that verse 1, God is our refuge. A refuge is a place where you find rest, where you find peace. A refuge is a place where you find safety. The first thing I want us to see from that word, refuge is a place of safety. So the first lesson I want us to see about God and the relationship of God to us is that God is our safety. He's our safety. He is the one that is saving us. He's the one that can deliver us. So God is our safety. Oh my God, no matter how many people ohun ti Olorun je si wa ni pe ta ba wo orin David yen orin ori keredini adota ese kini re bibele ni Olorun ni abo wa. So o akoko ti mo fe ka mo ni pe alabo wa ni Olorun je. O je alabo wa. Ta ba wo pe abo ko o le mo tumo si pe physical abo lasan, o tun le tumo si abo nipa ti emi. O le mo tumo si abo ta le foju ri bo je pe Olorun da gbogbo wa ninu awon ewu ti a ti emo, sugbon abo ko tumo si pe o ta gboro foju ri nikan. Olorun ti da gbogbo wa kuro ninu orun apade, kuro ninu ewu orun apade. O ni abo to lagbara ju. Kini o le je anfani ni to ri abo kuro ninu aye yi, to ri abo kuro ninu jamba aye yi, sugbon ko si abo fun emi re kuro ninu orun apade. So Olorun je alabo wa, agbo mo pe Olorun wa laarin wa gege bi alabo wa. God is our safety. God is in our midst. The safest thing that God can do for us is that to save our souls, to give us spiritual salvation, not only physical salvation. Physical salvation is good. People can be saved from accident. We have heard series of testimony that how God saved people, how someone was delivered from a snake bite or some terrible things. That is not the best way of safety. The best way of safety we can have is to have the salvation of our souls. And that is what God has done for us. And that is why Jesus Christ came in the form of man to dwell among us. So it's not only that God is our safety. The second thing I want us to see in that book of Psalm 46 verse 1, the Bible says God is our safety. God is our refuge. Psalm 46 verse 1. God is our refuge and strength. So the first one I said, God is our safety. The second one is that God is our strength. When we feel weak, when we feel down, when we feel downcast, when we feel discouraged, when we feel neglected, God strengthens us. Oh, I'm going to continue on the way. I'm going to go. Ohun elekeji ni pe Olorun je agbara wa. E wo ese Bibeli yen, o ni Olorun ni abo wa ati agbara wa. agbára fún ẹni tí ò lókun, agbára fún ẹni tí ò ní tí ò ní ayọ̀, ayọ̀ fún ẹni tí tí a kò tì, ayọ̀ fún ẹni tí ó banújẹ́, ayọ̀ fún ẹni tí kò ní ìrànlọ́wọ́. Ọlọ́run jẹ́ kí ni ó jẹ́ agbára wa. Nígbà tí a ní ìlàkọjá, nígbà tí a ní ìdojúkọ, Ọlọ́run jẹ́ agbára fún wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ló wà nínú ayé tó ti ṣubú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó tiẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n ayé lè wò wọ́n gẹ́gẹ́ bí ẹni yìí alágbára ni, akínkanjú ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé wọ́n ti gbọ́ kan mọ́lé àwọn ohun tí wọ́n fi mú ṣagbára yẹn, wọ́n sì tún kú náà. Ṣùgbọ́n agbára tí Ọlọ́run fún ni ni pé kó fún ni ní okun láti inú wá, láti lè la ìlàkọjá, láti lè dúró lórí ẹsẹ̀ wa bá tiẹ̀ ńlanú níbí ni kọjá. Bí orílẹ̀-èdè ò tiẹ̀ dára, a tiẹ̀ tún lè ní okun nínú Ọlọ́run wípé ohun gbogbo yóò sì padà dára. Ètò ààbò tí kò tiẹ̀ dára tó mẹ́hẹ pé a ti lè ní okun nínú Ọlọ́run pé ohun gbogbo ni ó sì dára, torí pé Ọlọ́run jẹ́ agbára wa, Ọlọ́run jẹ́ aláàbò wa, Ọlọ́run sì jẹ́ agbára wa. The third thing I want us to see, we have seen that God is our safety, God is our strength. The third thing in that same book of Psalm 46 verse 1, the Bible says, God is our refuge and strength, a very present help in trouble. So I want us to see that God is not only our safety, God is not only our strength, God is our succorer. What did I mean by succorer? God is our helper, God is our advocate, God is our comfort, God is our support. When every support ceases, when everybody seems to be far away, God is in our midst. In this country, we may not have hope from the politicians, we may not have hope from the professors, we may not have hope from the people that are wealthy, but our help is from God. Amen. Our help is from God. Ohun àkọ́kọ́ tí mo sọ pé Ọlọ́run ó ní aláàbò wa. Ohun ẹ̀kejì kò ṣe pé Ọlọ́run jẹ́ aláàbò wa nìkan, Ọlọ́run jẹ́ agbára wa. Ohun ẹlẹ́kẹta tí mo fẹ́ ká mọ̀ ni pé Ọlọ́run jẹ́ alátìlẹyìn wa. Ẹ bá wo ìwé orin Dáfídì tá à ń kà yìí, ó ní Ọlọ́run lè ààbò wa àti agbára wa, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. So Ọlọ́run jẹ́ alátìlẹyìn fún wa. Nígbà tí ìpọ́njú ń bọ̀, nígbà tí ìpọ́njú bá dé bá wa, Ọlọ́run fún wa ní àtìlẹyìn. Nígbà tí a bá ti rò pé gbogbo àwọn èèyàn tẹ̀ ti sáwàtì, Ọlọ́run ṣe kíni ó sì ń tì wá lẹ́yìn. A lè rò wípé bóyá àtìlẹyìn wa yóò wá látọwọ́ àwọn olóṣèlú, àbí àtìlẹyìn wa yóò wá lọ́wọ́ àwọn ọ̀mọ̀wé, àbí àtìlẹyìn wa yóò wá lọ́wọ́ àwọn ọlọ́lá ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá rò pé àtìlẹyìn ó wá láti ọ̀dọ̀ irú àwọn báyìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà wọ́n já wa kulẹ̀, wọ́n fún wa láwọn oríṣiríṣi ìlérí, iná wa yóò da, ọ̀nà wa yóò ṣe. Àtìlẹyìn tó lè fi ẹ̀mí wa balẹ̀ náà ni pé ká fi ọ̀kan wa sí ọ̀dọ̀ Ọlọ́run, ká mọ̀ sí gbẹ́kẹ̀lé. Bóyá táwa tiẹ̀ gbẹ́kẹ̀lé wọn gan mọ́, bóyá àwọn gan wọ́n ò tiẹ̀ rí pé àwọn ẹni tá a tẹ lọ́mọ sá kànjogànjo tẹ̀lé wa, wọn ò tiẹ̀ rí tiwa rò mọ́. Bóyá àwọn gan ó pa ìrònú wọn dà, ká kọjú sí Ọlọ́run, ká gbọ́ kọ̀ Ọlọ́run pé Ọlọ́run àwa ni ohun tó bá rí kó fi wá ṣe. Ṣùgbọ́n tá a bá ti ń sátẹ̀lé wọn, tá à ń sátẹ̀lé wọn káàkiri, ẹni báyìí ló lè gbà wá, ẹni báyìí ló lè ṣe. Ìgbà yẹn gan ni ọmọ agbára wọn mọ ru apá sókè láti ròyìn pé bóyá àwọn tiẹ̀ jẹ́ nǹkan. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run la látìlẹyìn wa. Ohun àkọ́kọ́, Ọlọ́run ni aláàbò wa. Ohun ẹ̀kejì, Ọlọ́run ni agbára wa. Ohun ẹ̀kẹta, Ọlọ́run ni alátìlẹyìn wa. Ohun ẹ̀kẹrin tí mo fẹ́ ká mọ̀ ní àṣálẹ̀ nínú ìwé orin Dáfídì yẹn náà ni orin orí 54, ẹsẹ̀ 9-10. Jẹ́ ká gbọ́ ohun tí Ọlọ́run sọ, ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní, ó mú ọ̀tẹ̀ tán dé òpin ayé, ó sẹ́ ọrún, ó sì ké ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run, a ó gbé mi ga nínú àwọn kèfèrí, a ó gbà mí, a ó gbé mi ga ní ayé. Ó ní verse 9 said, he maketh war to cease, listen, unto the end of the earth. He breaketh the bow and cutteth the spear in asunder. He burneth the chariot in fire. Verse 10 said, be still, I know that I am God. I will be exalted among the heathen. I will be exalted in the earth. So, number one, I said God is our safety. Number two, I said God is our strength. Number four, I said God is our succorer. Number four is that God is sovereign. He's sovereign. His sovereignty is everywhere. God is in control. God owns everything. God is going to take over when we acknowledge him that he is in our midst. When we feel that God is in our midst, we may be deprived of the benefit. God is suffering in his decision, in his will, in his mercy, in his solution, is suffering. Mo fẹ́ ká mọ̀ pé nínú ọ̀rọ̀ tí mo ti sọ ni pé aláàbò wa ni Ọlọ́run jẹ́, ó jẹ́ agbára wa, ó jẹ́ alátìlẹyìn wa. Ohun ẹlẹ́kẹrin, ẹ jẹ́ ká wò, ó ní pé ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run. A ó gbé mi ga nínú àwọn kèfèrí, a ó gbé mi ga lé ayé. Mo fẹ́ ká mọ̀ pé ohun ẹlẹ́kẹrin ni pé Ọlọ́run ni alábòjútó wa. Àkọ́kọ́ ni pé Ọlọ́run ni aláàbò wa. Ẹ̀kejì ni pé Ọlọ́run ni agbára wa. Ohun ẹ̀kẹta ni pé Ọlọ́run ni alátìlẹyìn wa. Ohun ẹlẹ́kẹrin ni pé Ọlọ́run ni alábòjútó wa. Ojú rẹ ká gbogbo ayé, ojú rẹ rí kọ̀rọ̀, ojú rẹ rí gbangba, ojú rẹ rí ohun tí ojú ènìyàn lè rí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa rò pé Ọlọ́run báwo ló ṣe báyìí, ṣe léyìí fún mi. Ọlọ́run jẹ́ alábòjútó. He is sovereign. He is in control. Òun ni ó jẹ́ alábòjútó, òun ló ń jẹ́ alákòóso. Ọlọ́run fẹ́ kí a mọ̀ pé òun ni alábòjútó. Lílọ bíbọ̀ wa àti àlọ àti àbọ̀ wa, Ọlọ́run ló mọ̀. Jíjẹ mímu gbogbo ènìyàn, bàbá ló pèsè. Kò sí ohun tí a fẹ́ ṣe láì ṣe pé Ọlọ́run mọ̀ sí. Mo fẹ́ ká mọ̀ pé ìdí tá a gbúdọ̀ gbàgbọ́ nínú Ọlọ́run, ká wo ìrírí Jóbù. Ìrírí Jóbù gbúdọ̀ mú wa láti gbàgbọ́ pé Ọlọ́run wà láàrin wa. Bí Jóbù tẹ̀ ṣe láì làkọjá rẹ̀, a rí wípé nínú ìlàkọjá rẹ̀, Ọlọ́run fi hàn pé òun wà pẹ̀lú Jóbù. Nínú ìlàkọjá Jósẹ́fù, ìrírí Jósẹ́fù tún gbúdọ̀ fi hàn wá pé a gbúdọ̀ gbàgbọ́ pé Ọlọ́run wà láàrin wa. Bí àwọn ẹ̀gbọ́n Jósẹ́fù tẹ̀ ṣe ta láti ròyìn pé àwọn fẹ́ mission Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run lórí ayé rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run tún lo ọ̀nà wọn, ète wọn, láti fi lè gbé Jósẹ́fù dé ibi tí Ọlọ́run fẹ́ kó dé. Ẹ jẹ́ ká wo àwọn ìrírí tí a ti ń là kọjá lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ ti parí ẹ̀kọ́, tí ẹlòmíì tiẹ̀ ní first class, kò ríṣẹ́. Àwọn ẹlòmíì wà tó yẹ pé wọ́n ní ìmọ̀ láti fi lè gbé nǹkan ṣe, láti fi lè tún dá nǹkan rọ, ṣùgbọ́n ibi tí a bára wa kò jẹ́ kí àwọn ìmọ̀ yìí kó jẹyọ. Ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ pé Ọlọ́run ni aláàbò wa, Ọlọ́run ni agbára wa, Ọlọ́run ni alátìlẹyìn wa, Ọlọ́run sì ni alábòjútó wa. A gbúdọ̀ mọ̀ pé Ọlọ́run wà láàrin wa. Nípa ṣíṣe èyí ni yóò jẹ́ kí a lè fi ọkàn wa sí Ọlọ́run ju kí a gbé ọkàn wa lé ènìyàn lọ. Àbí ẹlẹ́ran bíbélì tẹ̀lọ́ pé ègbé ni ẹni tó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo àwọn nǹkan mìíràn tá a fẹ́ ṣe, a ti gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara gẹ́gẹ́ bíi pé àwọn ni aláàbò fún wa, gẹ́gẹ́ bíi pé àwọn ni agbára fún wa, gẹ́gẹ́ bíi pé àwọn ni alátìlẹyìn fún wa, gẹ́gẹ́ bíi pé àwọn tiẹ̀ ni ó mọ àkóso ayé wa. Ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni, ó jẹ́ ká mọ̀ pé nínú ìgbésí ayé Jóbù, a rí pé Job nínú ìlàgbọ́já rẹ̀, Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ìgbésí ayé Joseph nínú ìgbésí ayé Joseph, a rí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. In the experience of Job, we must learn that God is our safety. In the experience of Job, we must know that God is our strength, because God was his strength and Joseph, God was his strength. In the experience of Job and Joseph, we must know that God is their succorer. And in the experience of Job and Joseph, we can see that God is suffering. Are you here this evening? You have not trust Christ. You need to trust him. Believe in him. Accept him as your Lord and Savior. Know that you cannot save yourself. These are the things that you need to know. That your good works, your righteousness cannot save you. Pe ise owo re ododo re igbogbo nkan ta ba ti eru ba le se ko le gba wa igbagbo wa ninu Jesu lo le gba wa gba adura itele mi Jesu lo amu pelese ni mi fun mi ni iya ni pekun re so mi di omo re mo gbagbo pe iwo loku to jinde fun irapada mi e se tori pe ti gbo oruko Jesu oruwa wa oluṣapọ̀dọ̀ tó dé bá a sọ̀rọ̀ náà ni Ademola Jibola Sunday láti inú ilé ìjọsìn Fountain Independent Baptist Church ní agbègbè Tankẹ́ Gòdù Láwà ní ìlú Ìlọrin ká tó dé ilé gbogbo Vas ní street tó wà ní Lagos àti ní ẹ̀ka ìjọba ní ìlú Ṣàwó ní agbègbè Ìdíkù ní ọ̀nà tó lọ sí express. Tẹ bá ní ìlú ìmọ̀ràn àbí ẹ fẹ́ pè wá láti jẹ́ ìbùkún fún iṣẹ́ ìránṣẹ́ ilé pè wá sí orí aago yìí 07 30 57 69 16 07 30 57 69 16 07 30 57 69 16 Àlàáfíà Ọlọ́run kò mọ̀ àlàáfíà ni fún yóò àlàáfíà ni.

tẹ́dọ̀ bitas. Ọkùnrin tí ò lè ṣiṣẹ́ akọni kó tẹ́dọ̀ lọ́dọ̀ olólùfẹ́. Kí ló jẹ́ bàrá àdí romi ẹ̀yìn romi lójú tẹ́dọ̀ bitas. Gbogbo àrùn tá a lè kó níbi ìbálòpọ̀ ni tẹ́dọ̀ bitas máa ṣe mọ́ṣẹ́. Àwọn ọkùnrin ọgbà yagiyagi, obìnrin ṣàlejò rẹ̀ ń rọrùn.

0: wá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: The time is 9 o'clock.
5: Ago mẹ́sàn-án ti lù.
6: Sùn láyọ̀, ètò tí a ṣàgbékalẹ̀ fún àtúntò ìdílé. Kí ló yẹ kí n lọ́kọ láyọ̀ ó mọ̀? Ìdílé ò gbọ́dọ̀ dàrú. Aagogo mẹ́sàn-án àṣálẹ̀ ọjọ́ Monday lórí ìkànnì Diamond 88.7 FM. Ìrìn àjò ìfẹ́ ni abala àkọ́kọ́ tá a ti ń fi ọ̀rọ̀ wa lọ́kọ láyà lẹ́nu wò.
7: Inú mọ́tò lèmi àtọkọ mi ti pàdé.
6: Abala kejì ìdílé aláyọ̀ ni. Abala ìlà ti ń gbàlejò àwọn ọmọràn tó mọyínú gbénú kara wọn.
8: Owó jẹ́ ìkan lára àwọn èròjà tí ó gbọ́dọ̀ wà nínú ohun tí a fi ń ṣètò ìfẹ́ yìí.
6: Ẹ gbà mí mọ̀ràn lábala kẹta. Bí ọ̀rọ̀ bá kọ òkè tó kan ilẹ̀, ó ní bí ká gbé kà sí.
9: Ẹ dákun, ẹ gbà mí nímọ̀ràn yìí tí yín náà ní bàjẹ́.
6: Ẹ̀yin olólùfẹ́ ó yẹ tó súnmọ́ tòsí. Agbọ́lọ́hun bí ọ̀jẹ̀, olóyèdè Ṣèyí Jacob Àkọ́bí látọ́kọ ètò Kásùláyọ̀. Gbogbo ọjọ́ ajé Monday ní aago mẹ́sàn-án àṣálẹ̀ lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹ máa gbọ́ gbádùn.

lólùfẹ́ ẹlẹ́yinjú ẹgẹ́. Ibi tó bá lọ lèmi ò lọ o. Ibi tó bá yà sí la máa jọ yà sí. Ibi tó bá gbé ọ̀nà ẹsẹ̀ gbà la máa jọ rìn. Ibi ò bá kọjú sí la jọ ń lọ. Olólùfẹ́, mo fẹ́ ọ dénúdénú, mo fẹ́ ọ dọ́kàndọ́kàn. Eré wa àjọsá, ìrìn wa àjọrin, ìfò wa àjọfò, oríire wa àjọṣe ni o. Àbúrò ó sì ní dàpọ̀ mọ́ ayọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀ka lẹ́sà, ẹ̀ka lẹ́mà, ẹ̀ka lẹ́ níbi gbogbo tẹ ti ń gbọ́ wa gbọ́ ètò lálẹ́ òní. Ẹ má fojú pòjó o. Ẹ ò ṣíléyà. Diamond 88.7 FM la wà yìí o nílé ìlọrin. Ní ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ alálàáfíà. Ṣé àlàáfíà ni mo bá yín? Torí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, èmi ni tiyín ní tòótọ́ olóyèdè Ṣèyí Jacob. Ẹni tí gbogbo yín ń panupọ̀ pè ní Balógun Ìfẹ́ lálẹ́ ọjọ́ Monday. Ẹ̀kaalẹ́ lẹ́ẹ̀kan sí. Ijó tàkasúfè tó jẹ́ tìfẹ́ ló wù mí kí n jó wọlé lálẹ́ òní. Ọkọ̀ yín ń kọ́ o, aya yín ń kọ́. Ṣé àwọn ọmọ ti sùn? Àkókò ọlùdé la wà yìí. Mo mọ̀ pé nígbà tí wọ́n bá ti ti ilé ẹ̀kọ́ àkókò ọlùdé dé èèyàn lẹ́sìn, wọn ó ti ṣeré ipá tẹ́rùn dáadáa. Ṣé ẹ wẹ̀ fún wọn kí wọ́n tó sùn? Ṣé ẹ yẹ ara wọn wò? Ǹjẹ́ wọn ò ṣeré àṣefarapa? Ìdùmàrè á máa bá wa wò wọ́n o. Olódùmarè á sì máa bá wa tọ́ wọn. Bó bá ti ń bá wa tọ́ àwọn ọmọ wa, yóò máa tọ́ àwa òbí náà sọ́nà. A ò ní ṣe ẹsẹ̀ gbé o nínú ìrìn àjò òfẹ́. Abala àkọ́kọ́ ni ìrìn àjò òfẹ́ bẹ́ ẹ ṣe mọ̀. Abala ẹlẹ́ẹ̀kejì ní ìdílé aláyọ̀. Ohun tí à ń rún bọ̀ níjẹ ìjọ a máa rún kúnná lẹ́ni nídìílé aláyọ̀. Abala ẹlẹ́ẹ̀kẹta, ẹgbà mi nímọ̀ràn, ọkọ mi ò máa ṣẹ́ṣò, àmú ṣáájú ọ̀la. Èwo láájú ọ̀la? Èwo ni ó ṣẹ́ṣò? Àní kò ṣoògùn owó sẹ̀. Olóòtú, ẹgbà mi nímọ̀ràn, ohun tí mi ò lè ṣe. Kí ni nǹkan náà? Ṣé kí n fi ilẹ̀? Ṣé kí n fi ṣe iṣó inú ẹ̀kú? Kí n mú n tó wà nílẹ̀ yìí mọ́ra? Ó kọjá abẹ́ o. Olóòtú kò lè yé eyín o. Ibo ni a ní kí wọ́n tọ́jú kinní ọ̀hún sí? Ó kọjá abẹ́. Mo ti rìnrìnrìnrìn n ò gbọ́rò èyí rí o. Wọ́n là fi ń dẹ̀rù bọ̀ lọ́rọ̀ ni. Àmọ́ bá ní parọ́. Èmi ò gbọ́rò ẹ̀ rí, n kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ rí. Abala ẹlẹ́ẹ̀kẹta lórí ètò yìí. Yóò làmì làkà lálẹ́ òní. Ẹ wò ó. Ẹ fa olólùfẹ́ yín mọ́ra. Ẹ jẹ́ kọ́wọ́ òṣìṣẹ́ ọwọ́, ẹ jẹ́ kẹnu òṣìṣẹ́ ẹnu. Àmọ́ ẹ má ì tí ì gbé wọn débẹ̀ tán yányán, kó má bàa fa oorun lásìkò tá a tí ì fẹ́ kẹ́sùn. Àbí tí mò ń wí òye yín, ẹ má ì tí ì jẹ́ tipa ò já lóòdù. Ẹ má ì tí ì bomirin ọgbà àjàrà yẹn sá. Ẹ sì máa fi àwọn ewé àti òdòdó ṣeré. Ẹ jẹ́ ń pe àwọn olórin wa wọlé. Ẹ káalẹ́ o, àkọ́bí ń kè yín.

0: jẹ́ kí n tẹ̀síwájú báyìí lábala àkọ́kọ́ lórí ètò tí ṣe abala ìrìn àjò ìfẹ́.
1: Aya tó rẹwà fífẹ́ bá mi gbé o.
0: Lábala ìrìn àjò ìfẹ́ lálẹ́ òní. Kí ló ń ta máa jọ gbéyẹ̀wò? Ẹ sọ tòótọ́ o. Oni Laitamo, ọ̀rọ̀ àjọ ló wà ńlẹ̀ báyìí. Admin ti gbé owó àjọ japa. Allegedly o. Tí olólùfẹ́ yín bá dájọ, tí kò sọ fún yín, àjọ àdákó ni o. Alákòóyípo yẹn, èmi náà ti dárú ẹ̀ rí. Àjọkù gẹ́ngẹ́rẹ́, okù èèyàn kan, okù èèyàn méjì, okù èèyàn mẹ́ta, kókan olólùfẹ́ yín. Àwọn tí ń gbàjọba japa. Japa yẹn túmọ̀ sí pé ó sá lọ, sá lọ, ó sá lọ, na pápá bora. Ó gbòòrò lédi àwọn ọmọ ògbòrò. Kí ni yóò jẹ́ reaction yín? Kí ló máa jẹ́ èsì yín? Ojú wo lẹ máa fi, irú ìdáhùn wo lẹ máa fún olólùfẹ́ yín? Torí irú nǹkan bẹ́ẹ̀ kò kí ń ṣe mú mọ́ra. Ó máa di, my love, orí nǹkan tó ṣẹlẹ̀ ni. Akàn ní ká dájọ ni. Torí owó school olúwa ṣe mí lóore yẹn. Mo mọ̀ pé tó bá máa fi di September, o mọ̀ a máa san owó ìwé owó gba owó àwo yẹn. Má mọ̀ pé kí n fi àjọ yẹn, sorry, time yẹn, kí n máa tán ẹ. Bọ́tà ń dájọ sí lọ́wọ́ ti gbó o sá lọ. Kí ló máa jẹ́ ìdáhùn yín fọlọ́lùfẹ́ yín tí ò dẹ̀ sọ fún yín pé òun ń dájọ? Tí ọkọ̀ yín ò bá sọ fún yín pé òun ń dájọ, tí wọ́n bá gbé àjọ sá lọ, èsì wo lẹ fọkọ yín? Ọlọ́mọ, kí ló dé tó sọ fún mi? Àbí
2: ẹjẹ́ àgbàdua kọ́lọ́n bá wa pè wá o,
0: àbí ẹjẹ́ àfọlọ́pàá gbiná ká tó máa yanjú tàárín èmi àti yín nǹkan tẹ́ẹ̀ rí tẹ́ẹ̀ fi sọ fún mi. 091-365-569.

0: àánú wọn ṣe ní actually because mo mọ pé fún wa náà ni wọn fi ń ṣe wọn sọ fún mi pé ọlọ́run á ṣe ní rírí.
1: Ok, but bẹ́ẹ̀ ṣe sọ pé ọlọ́run á ṣe ní rírí yẹn ṣó dọ́kan yín gbà yẹn.
0: Ó dọ́kan mi because èmi rí worry pé wọn kọ fún mi because ó dùn mí because the way wọn ṣe wà wọn wà worried so èyí ò gbọ́dọ̀ yọ.
1: Ok, ṣe ọlọ́run ṣáà padà ṣe ní rírí ṣáà padà rí gbà.
0: Àárí o.
1: Ok, ọlọ́run a ṣe ń rírí. Èsì kan nìyẹn. Fún olólùfẹ́, ó ń dájọ́ kò sọ fún wa. Ẹ kalẹ̀ o. Yes, ma. Olólùfẹ́ yín dájọ́ kò sọ fún yín àjọ Larry Morgan kí lẹ máa fi fún lésì. Ìfáyà on demand.
2: Ẹ jọ mo fẹ́ sọ síta ni.
1: Ẹ fẹ́ sọ? Kìí ṣe àti ìbọ̀sàkòkò yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká fún yín láǹfààní yẹn torí ẹ lè tún máa padà gbìyànjú kẹ máa ráyè wọlé.
2: Ó tiẹ̀ ti pẹ́ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti ń tíra sí mi ò ráyè wọlé.
1: Gbogbo ọmọ Nàìjíríà ẹ mọ́ bínú ẹ jẹ́ à fún wọn láǹfààní yìí.
2: Ẹ sì ń sà. Ẹ dákun sà. Ọkọ mi ti kú sí mo ti tó bí 7 years ọkọ mi ti kú.
1: Ọdún méje.
2: Bẹ́ẹ̀ni àmọ́ àìsàn oríṣiríṣi là ń ṣe ni mo ti lọ sọ sí lọ sí gbogbo ẹ̀ wọ́n ní pèbó ní ìrọ̀rùn tó ṣe bí pé kí n try kí n marry mo gbogbo àwọn tí mò ń rí ṣe náà disappoint mi mo wá ní pé kí n sọ síra ṣẹ́gun bóyá mo lè rẹ́ni tó máa jẹ́ companion tó máa fẹ́ mi sí ní I'm 53 years old.
1: 5 and 3.
2: Ẹ̀yin sà.
1: Mùsùlùmí ni yín àbí kìrìstẹ́nì?
2: Kìrìstẹ́nì ni.
1: Ó dáa o. Ọmọ mélòó lẹ ti bí o?
2: Ọmọ méjì ni mo ti bí. Ọ̀kan ti parí yunifásitì. Ọ̀kan wà
1: ní ìwò lẹ̀ wọ́rì. Ṣé èwo lẹjọ́ ń gbé báyìí?
2: Ọmọ mi ọ̀kan wà ní sukúlù ọ̀kan fọ́sbọ̀n mi ò tí ì
1: máa ní àjọ. Tí ẹ bá rí ẹni tí ó fẹ́ fẹ́ yín ṣé ẹ máa kó lọ bá ni àbí àwọn ọmọ yín ó sì ṣé ẹ ti bá àwọn ọmọ yín ṣèpàdé wọn ti fọwọ́ sí pé kẹ fẹ́ ọkọ mi?
2: Bẹ́ẹ̀ni mo ti bá wọn sọ̀rọ̀.
1: Ó dáa. Tó bá di ẹ̀yìn ètò. Torí bẹ́ẹ̀ ṣe pè mí yìí mi ò lè rí nọ́mbà yín.
2: Okay,
1: inú machine ni ọ̀rọ̀ yín ti wọlé dọ́dọ̀ wa.
2: Okay,
1: ẹ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí orí 070 ṣe rí bí kọ́ sí.
2: Mo ti fẹ́ kọ báyìí.
1: Ẹ gbìyànjú kẹ́kọ̀ọ́ torí ọlọ́run lè
2: ní
1: kárí èèyàn tí ń tẹ̀sọ̀ yìí tó máa ṣọ gangan ẹ̀ tó jẹ́ kìrìstẹ́nì bíi tiyín tàbí ẹlòmíràn tí ó jẹ́lẹ́sìn míì tó wò pé kò dira wọn lọ́wọ́.
2: 070 070
1: 3 7 9 4 9 4 4 1 4 1 0 4 0 4 37 94 41 04. Bẹ́ẹ̀ni sá mo ti kọ́ kalẹ̀. Kí olúwa kí ó pẹ̀lú yín. Ó dáa, ẹ má bínú. Aníka mú ti ìyá yẹn gbọ́ náà ni. Àmọ̀ pé ibi tí ọ̀rọ̀ tiwọn tó ọ̀nà ibi tó gbà nìyẹn mo rò pé ìmọ̀ràn ni wọ́n ń fẹ́ ṣùgbọ́n gbogbo bó ti wù kó rí tó bá ṣọ̀kan kan yín lẹ́yìn ètò ẹ lè fi ọ̀rọ̀ ránṣẹ́ tí mo dẹ̀ fẹ́ sọ fún ìyá wa yìí náà tí wọ́n bá ń gbọ́ wa pé tí ẹnikẹ́ni bá pè yín látorí ètò yìí ẹ má torí pé orí ètò lẹ ti gbọ́ àbí tí wọ́n ti gbọ́ yín kẹ ti gbà pé èèyàn gidi ni wọ́n o. Ẹni tí ẹ bá jọ yẹra yín wò tí ẹ rí ní ojúkorojú tẹ ẹ mọlé ẹ tẹ ẹ mọ ọ̀nà ẹ tẹ ẹ mọ àwọn èèyàn ẹ lẹ fi mọ̀ bóyá èèyàn gidi ni. Ẹnikẹ́ni tẹ ẹ bá pàdé.

0: ìpàdé lórí àsọ̀rọ̀ àpèra wa látòrí rédíò bí ìgbà tí èèyàn ń rìn lọ lójú títì téèyàn kan ṣẹ́wọ́ sí náà ni pé wá ẹ má gbárale láì tí ìmọrú èèyàn tó jẹ́ o kí olúwa kí ó pẹ̀lú àwa àti ẹ̀yìn náà kásùn láyọ̀ alẹ́ Monday ń tẹ̀ síwájú.
1: Ẹ kaalẹ́ o.
0: Ẹ ti wà ńbẹ̀.
2: Ó dáa.
0: Zero nine one three six five five six nine five two. Nọ́mbà tẹ máa pè ń sin nìyẹn. Ẹyin tẹ lọ ń pe nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan yẹn. Kódà ẹ má ṣe bẹ́ẹ̀. 0913655692 ni nọ́mbà tó ń pè lọ́wọ́ lọ́wọ́ báyìí tá a lè fi dá sí tò. Ẹ kalẹ̀.
3: Ẹ mọ̀ kalẹ̀.
0: Yes sir. Mo wà pẹ̀lú yín. Tí olólùfẹ́ yín bá ń dájọ́ tí ẹ ò mọ̀ sí tájọ́ bá lárí mọ́gi kí lẹ máa ṣe ibi tá a wà nìyẹn abala àkọ́kọ́ ètò la ṣe wà.
3: Bí àbá mi tara wa. Ó máa dùn mí
0: o. Ó máa dùn yín.
3: Bẹ́ẹ̀ni.
0: Kí lẹ máa fi fun lésì.
3: Àmì ẹ máa gbọ́ èmi náà ti wá ṣe irú ẹ̀ṣẹ̀ yín.
0: Ó ẹ dá ẹ sọ fún ìyàwó yín.
3: Kí a lè pé lájọ. Mo rí investment kan online. Mo bá korí bọ̀.
0: Mo rẹ́rìn ìgbà kéèké mi fún yín.
3: Mo ta lọ, mo ta bọ̀. Now, ó dẹ̀ involve dollars a month. Ìgbà tí mo kọ́kọ́ san $700. Wọ́n yọ 20%, wọ́n san $500, $523. Ìwúyẹn nígbà tí wọ́n change ẹ̀ ní náírà ìtọ̀ 330,000. Ṣé mo lè believe pé wọ́n á sún dùn?
0: Nígbà yẹn.
3: Ìgbà tó wọ̀nyẹn jáde, mo bá sọ fún ọ títọ̀. Kílé tí mo ń ṣe ìjọ sí mi ní sọ fún tẹ́sán àgbèrè pé kílẹ̀ ṣe kílẹ̀ oore o 330 tó wọlé ní ọkọ̀ abárẹ́ rìn. Ìtọ̀ kí la lè fi sí? Lẹ́yìn kí n sọ gé kúrú ojú bí oṣù mẹ́rin sẹ́yìn ìgbà yẹn lọ. Gbogbo tí mo fi ṣe investment sí bí almost 1.8 million bábà rìgbà lọ́la ló kù. Ṣé ọmọ kòrò kan wà kì í tán bọ̀rọ̀bọ̀rọ̀ nínú?
0: Kò lè tán lọ.
3: Bí bá sọ fún yín ìjọ títẹ̀ sásókè sásódò.
0: Ó
3: lọ́rùn báyìí lè sàn kí lẹ mú darí bọ̀ bẹ́ẹ̀.
0: Dádì.
3: Ìgbà tó bá wù ú.
0: Dádì.
3: Ó sọ fún mi, èmi náà bínú wọn torí mi náà ti títẹ́ lóyún sẹ́yìn tẹ́lẹ̀.
0: Kàrà
3: o. Ó torí pé ó ti ṣe báyìí téèyàn wá fi ń ka ènìyàn légbò nǹkan tí mo bí kìí dà.
0: Ó dà dádì.
3: Yes,
0: ẹ̀kọ́ wo la rí kọ́ nínú nǹkan tó wà ńlẹ̀ yìí?
3: Ó yẹ ká mọ open síra wa.
0: Ká máa sọ fúnra wa.
3: Ideal situation nìyẹn.
0: Ká máa sọ fúnra wa.
3: Lọ́pọ̀ ìgbà.
0: Ṣé kí n sọ nǹkan fún yín? Ṣé kí n sọ nǹkan fún yín?
3: Bẹ́ẹ̀ni.
0: Even tẹ bá fẹ́ pé èèyàn ò kí ń kó gbogbo ìfun ẹ̀ jáde fóbìnrin bẹ́yìn bàbá wa ṣe máa ń sọ tẹ́ ẹ bá tiẹ̀ sọ iye tẹ́ ẹ ń dá tàbí iye tẹ́ ẹ fi invest ẹ máa sọ ń gbà mí wọ́n ti fi investment bí irú yẹn lọ mí rí mo wá ní nǹkan yìí kò yẹ kí n dá jẹ mo wá ti sí ìyàwó mi ìyàwó mi wá ti sí èèyàn kan tó jẹ́ ọ̀gá àwọn níbi tech ní Èkó ẹni wá sọ pé wo dust ni o pípẹ́ fún ẹ lẹ ni o mo ní èyí ìdá kò lè jẹ́ pẹ̀fú ẹlẹ̀ nígbà wọn ò ní mówó wá wọn ní ọwọ́ ajẹ sàárà ọlọ́jọ́ wọnú àsìkò sí sàárà kankan bẹ́ẹ̀ ìfàsìkò ṣòfò gbáà ni ká pé mi ò sọ fún gbà yẹn èmi náà ò bá ti lárí mọ́ torí tó bá yá wọn padà tàn yàn pé fi iye báyìí díẹ̀ sí fi iye báyìí díẹ̀ sí.
3: Àbí gbogbo tí mo ti wá rí ní gèlè lásìkò gbà yẹn mo wá kan rọ sórí ẹ̀.
0: Ó ná máa.
3: Lókùnkùn
0: 1.8 million. Bá a tiẹ̀ ní sọ iye tó jẹ́ ká máa sọ fúnra wa àwọn kan náà ti ṣerú ẹ̀ rí lẹ́ẹ̀kẹ́ wọn ò sọ fún wa wọn ń dájọ́ wọn ò sọ fún wa wọn ń dájọ́ wọn ò sọ fún wa wọn ń dájọ́ àjọ wa larí mọ́gi tó tiẹ̀ dún ẹ̀mí jù ni pé mo sanwó márùn-ún àjọ kó tó di pé àjọ padà larí mọ́gi. Hello.
4: Ilé tí mo rí sí òsè tó.
0: Bàbá o.
4: Ìpín Lẹ́dùnmọ́ rẹ̀ tí ò ṣe é sọ.
0: Oníkòkòrin eré wọlé dé.
4: Ẹ rà sà.
0: Ẹ kú ọjọ́ méjì àbọ̀. odo yin nikan na loruko yen le gba wole so se yin ri to ba de sele ki le ma fole si ololufe yin dajo ko so fun yin ajo ti wa lari mogi
4: ah o kan emi kan sa gba pe o ye ka mo sinu hanra wa tori pe yo ba sinu hanra yen yato fun pe ko so fun anything kan
0: dajo ba lari mogi ti won de so fun yin ton fin dajo yen ki lo ma je isi
4: ani
0: Along, kin de to face le to wa nle e ka le o
2: ta le o
0: yes
2: now de dile lati ogbomoso
0: mami ati ogbomoso le tin gbo wa yi
2: be ni
0: inu mi dun lati buro yin
2: o le mo gbo nijo kan
0: olorun seun
2: ti iru e ba waye o wa lu lowo bi oko yin
0: se eyin bawo eyin gangan ti daddy yeah. Ba dajo ti won so fun yin ajo yen wa lari mogi se mo pe bi igba teyan gba ese mo okuta ni ko si bo se wa pada se ye ye ah we daddy si ma pada so pe wo wo ko bo te se nse gan ran kilo se yin ah omo ta dajo si lowo ni o ti gbero le wa pe ah kile si teyin ma fun won
2: to sele ni wi pe o wa lowo bi oko tabi awo yen ba se ri teyan ba se ma bi nkan se ndun yan si mi to ba ti oko mi dajo iru e lana ti won si so fun mi pe ta won ma se o mo lana ni ti ma won na ni pe ha olorun ilidumare yo ba wa da pada tori ti mo ba so be lo wo du oko mi
0: yo tun da bi igba ti e sakoba si bo se ndun lateyin wa tele
2: igba ti mo fun won si yeye ni tori won ma je oko mi oluwa titi ti oko yen pe nta ni te dajo lodo re
0: eyin na tun se bi po dun yin fun won gan
2: okan re oni ni sin awon no ya mi bango
0: eyin oni wule se opo dun yin pe won so fun yin
2: emi oni jo dun mi o ni waju olodo
0: to re meni te n ba noja
2: mo ti mọ wa
0: won o beta
2: no
0: e se
2: o no mi ti mo wole lare
0: ife yin adale o e bara yin pepe ma play ife wa adale fun eyin ati gbugbu awon eyan to ti pe kemi to wa face le n to wa nle e ma iko diamond fm e se goma

jẹ́ ká máa sọ fúnra wa pàápàá jùlọ ayé ta wà yìí tó jẹ́ pé online investment ti pọ̀ kẹ́tì pé oṣù méjì nísìn síbẹ̀ sí àbẹ̀mí ní wọ́n pe kínní èyí tó lanà ń jó ní òní ẹ̀yìn sí ìrántí èmi tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà àti ìbàdàn ni wọ́n ti fi kínní ọ̀hún ránṣẹ́ sí mi rí aláròrò olówó oṣù owó oṣù ló máa jòkó tí eléyìí báyìí ń sìn ó ń jáwó gidi táwọn èèyàn ń pawó lórí ẹ̀ tó bá bó kò sí bó ṣe fẹ́ ṣe kínní ṣáàfi 3000 sí wàá máa rówó ńláńlá lórí ẹ̀ mọ́ni ó dáa o èló ni ìwọ ti fi sí òun tàn ni òun fi 150 sí ọ̀dà èló ni wọ́n wá fún ọ òun ti gba ibà òun ti gba ibà dákun sọ mọ̀ pé ní bàbá láyé sànú ọmọ aláìní bàbá tí ẹ fún mi 10,000 nínú gbogbo ní tí wọ́n ti fún ọ nínú kínní ni tó ṣe rárá o òun kọ bí wọ́n ti ń pa ẹja ni òun ò lè fún ọ ní ẹja jẹ o kò jọ̀sẹ̀ kan lọ hello mo ní n ò sí nlé àlọ́ tàfi lè bu

0: yìí o, ìròyìn ayọ̀. Ẹkú dédé àsìkò yìí o, ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi. Ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria. Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ń ṣe packed smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn ogógó lọ̀rẹ́ àgbẹ̀.
1: Káàbọ̀ padà. Kásùn láyọ̀, alẹ́ ọjọ́ Monday ń tẹ̀ síwájú. Abala ẹlẹ́ẹ̀kejì là ń wọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Ẹjọ́ mo fọlọ́ ń bẹ̀ yín. Nọ́mbà orí 070 yẹn. Mi ò lè gbé ní àkókò yìí o. 07037 yẹn, ẹ má pè báyìí. Bẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ pé ẹjọ́ dẹ̀yìn ètò, mo fọlọ́ ń bẹ̀ yín ni. Alejo wa ti wa nikale. Tajo ma se agbeyewo oro to ni se pelu awon apon wa ati omidan to ni se pelu eran ti ojo ana laarin awa loko laya baba ati mama to ngbo wa. A jọ máa ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí a gbúdọ̀ ṣe bí àtúnṣe lọ́kọláyà. Kókó ọ̀rọ̀ ta sì ti ń taari síra wa láti ìjẹjọ náà. Òun ni pé kí ni díẹ̀ tí ẹ fi máa ń leak for fake life nígbà tí ẹ bá wà ní àfẹ́sọ́nà ara yín àti ọkùnrin àti obìnrin kò yọ ẹnì kankan sílẹ̀. Kínìdí tá a fi ń tanra wa? Kínìdí tá a fi ń díbọn fúnra wa? Tí èlójú èdè wa padà ń dolójú asín nígbà tí a ti fẹ́ra wa wọlé tán. Tí ìyàwó tó lè kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún kílẹ̀ ò tó ṣú fọ́kọ ẹ̀ tó wá di ẹni tí nàró gangan náwó oúnjẹ sí láti yàrá àdáná. Àlejò wa ti wà ń kalẹ̀. Ẹ mọ̀ kalẹ̀.
2: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ kalẹ̀ o.
2: Orúkọ ti tèmi ni Kọ́lá Aláṣọ́kè láti Ìtàgúnbọ̀.
1: Alàgbà Kọ́lá Aláṣọ́kè ni àlejò wa lálẹ́ òní. Níwòye ti yín o, kí lẹ rò pé ó máa ń fà á tí ọkùnrin fi ń tan obìnrin, tí obìnrin náà fi ń tan ọkùnrin kò tó di wípé àṣegbéyàwó?
2: Ọkọ̀ọ̀kọ̀ obìnrin kí gbogbo àwọn tó ń gbọ́ wa, mo sì fi ń kí bàbá wa tó ní Diamond, Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́.
1: Àmì o.
2: Ọlọ́run ò sì ní jẹ́ kí ìdílé kálukú náà bàjẹ́.
1: Àmì.
2: Ìwé ètò tó dà ní ètò kíyàn wà kí ìdílé sì wà.
1: Mm.
2: Ká lọ sórí kókó ọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá fẹ́ máàjì tó bá ti mú fake life lọ́wọ́, kò sí bẹ́ẹ̀ fẹ́ se máàjì wọn tó kó sí láti yà kó dé ìlú Èbó, kò lè lo 6 months tí ó bí túká.
1: Àwọn míì náà ń ṣe tó yẹ pé wọ́n ń forí rọ mọ́ra wọn, wọ́n ń rọ mọ́ra mọ́ra lọ. Kàn jẹ́ pé eléyìí kì í sọkọ mi o, bàbá ọmọ mi ni o. Eléyìí kì í ṣe ìyàwó mi o, ìyá ọmọ mi ni o, ló ń pọ̀ jù.
2: Tó bá padà wá pọ̀ dé stage tẹ̀sán tó fi rọ tó fi pọ́mọ mẹ́rin, ẹ̀dẹ́ ọ̀dọ̀dẹ̀ náà tán bá padà kọra wọn náà. Àwọn ọmọ yẹn náà ní ó di sísà sí àdúgbò lájọ àgádètì lọ sí national. Kí wá ní essence of marriage? èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ náà ni pé tíyàn bá fẹ́ fẹ́rẹ̀ ni ọbẹ̀ láti qualification tíyàn bá ní fún ò jẹ́ kí n ò mọ̀ dìde ìwé tíyàn ká.
1: Níbi alólé ayé dé yìí mọ wulẹ̀ parọ́.
2: Nǹkan ju mẹ́wàá lọ gáì.
1: Wọ́n
2: dà máa rẹ̀.
1: Mọ wulẹ̀ mọ parọ́ Ayami Fásitì of Kínní kan. Ọ̀gá kọ́lá ẹ̀jẹ̀ ń pàyín lẹ́rìn. Ìkan lórí ẹ̀rọ ayélujára la à ń sọ̀rọ̀ jẹjẹ wa lòun náà bá já wọlé lónìí Ayami Kínní kan Fásitì of Kínní kan. Kò mọ̀ pé ó rò pé torí àwọn tá a jọ ń sọ̀rọ̀ járà ìlú Èbó wọn ò mọ Nàìjíríà dáadáa. Kò mọ̀ pé lẹ́yìn náà ni a ti lọ nìyẹn bá ní school bye bye ló lọ. Okay, Kínní kan hall ṣé o mọ̀ bẹ̀? Ó ní nà ó. Kí lo study gan? Bye bye bye. Ṣé o mọ lecturer tó ń jẹ́ báyìí? Ó ní nà ó. Ẹ mọ̀ pé pé kíni fake life. Ẹ̀tẹ̀wájú járe.
2: Ẹ̀kejì ni pé dédé ibi tíyàn bá ti jáde inú ẹbí ó yẹ kíyàn jẹ́ kíyàn nà tán. Ìdí àwọn tó bí mi ni bóyá lọ́kùnrin ni ìdí àwọn tó bí mi ni ló bá lóbìnrin ni ìyún náà bẹ́ẹ̀. Ẹ̀kẹta gangan wà ní ọkọ yẹn gangan fúnra rẹ̀ àbí ìyàwó fúnra rẹ̀ tó jẹ́ pé packaging ni wọ́n fi yíra wọn tó bá di pé wọ́n bá ti márì ọ̀gá kò sí ọgbọ́n tí wọ́n fẹ́ dá àṣírí package òní lóṣù méjì lọ tí ó fi mẹ́fà síyàwó iná sí tó sì jọ ọmọ
1: báyìí.
2: Ṣé jẹ́ pé ìmọ̀ràn mi láàrin yẹn ní dédé bí ọlọ́run sì
1: fún mi ní ẹwà. Ṣé gbogbo ntá package náà yóò padà hàn síta?
2: Yóò padà hàn. Ẹ̀rọ kò sí bí yára kò sí fẹ́ gbóná tó yóò tutù náà ni. Kí wọ́n bẹ̀ kan fi àwọ̀ rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà tó bá ti ṣe tá àti wá ọkọ àbó ṣe tá àti wá ìyàwó jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ dìdí skin tó ní látọ̀dọ̀ba tó dá o.
1: Ókè gbé èmi rò pé fásán ni o.
2: Fásán kọ.
1: Èèyàn bá bóra látọjú títí tó fi délẹ̀ èèyàn lámì mọ̀ bóra rè èèyàn lámì mọ̀ bóra rè o.
2: Ẹ̀ náà ló mọ mí dàbí pé tó bá padà di pé márèjì yẹn bá dùn tán yóò fi àpá. Aláwásùn tì mí yìí.
1: Especially kó lọ́jọ́bìnrin tó ti bó gbogbo ẹ̀ tòrótòró ńgbà tí ọlọ́run bá sọ láàrẹ̀ báyìí tóyún dé.
2: Ẹ̀pẹ́ oyún sì ní.
1: Cream ò ní ṣiṣẹ́ mọ́.
2: Òun máa ń dá dúró lọ́tọ̀ ni. Ẹ̀yẹ pé dédé bó ṣe wà yóò gbé píchọ̀ yẹn jáde fún
1: wa. Ìrẹ́jẹ̀ ò sí nínú fọ́tò.
2: Àmọ́ tó bá jẹ́ kó mọ̀ pé dúdú ni òun náà pé adúdú máa dán níyàwó tèmi. Gbogbo àwọn kan yẹn náà ni. Ká wá sọ lérí bó o ní ọ̀rọ̀ oúnjẹ gangan sọ ọmọ náà dá. Yàtọ̀ fún domi. Yàtọ̀ fún gọ́gù kùkì. Ṣẹ̀rẹ̀ wá àwọn kan bẹ́ẹ̀ sì ń ọ̀gá àkọ́bí tí wọ́n bá dáná àwọn àti fóònù wọn jọ wà nínú kíchìn.
1: Ó fẹ́ ṣe international ni.
2: Ndàmọ́ rẹ̀.
1: Wọ́n ti ẹ̀tún gbọ́ kan wọ́n ní wọ́n máa ń lo ẹ̀wà tèpo-tèpo àwọn ní nutrition.
2: Ṣẹ̀rẹ̀ pé ẹlòmíín ọdún ẹlòmíín gbà tó jẹ́ pé ìbílẹ̀ lọ́fẹ́. Tọ́ bá ti wá nàta láti yan ti ń bọ̀ wáyà yóò ti bẹ̀ pé dédé àmọ̀là lòún fẹ́ bóyá láfún lọ́fẹ́ ni bóyá gbẹ̀gìrì àti ewédú ni.
1: Àbí kéèyàn fẹ́ ru àìkó lòun ò lè dáyángún ó ti gbá fáwọ̀.
2: Àbí wọ́n fẹ́ lọ ọ lòun ò lè rojú. So possible ni tí ń jẹ́ pé gbogbo àwọn kan yìí náà ni pé n tá à ń tọ́ra láti lọ níbi kálukú mọ́skírì ọ̀pẹ̀fẹ̀tẹ̀ before the marriage. Tó bá ti wá mọ kí lọkọ fẹ́ kíyàwó náà kí ọkọ náà mọ kí níyàwó mi fẹ́ ẹ rí i pé fake life yẹn ó ti dodo lọ mú mi nìyẹn.
1: Ẹ má bínú o.
2: Yes sir.
1: Bí a ṣe ń sọ yìí níjẹ̀jọ́ tó bá pẹ́ gbọ́ wa àwọn èèyàn pè púpọ̀ wọ́n ní èèyàn máa tan obìnrin fẹ́ ni. Ní àwọn màmá wa náà tí wọ́n pè wọ́n ní wọ́n ti tàn wá o àmọye nǹkan tó yẹ pé wọ́n ṣe fún kí gbàtà wọlé tán la mọ̀ pé wọ́n irọ́ ni kò sí nǹkan kan. Ó wá fẹ́ dàbíi pé àwọn ọkùnrin gan-an ni wọ́n máa ń fi ẹ̀tàn fẹ́ obìnrin ṣé bẹ́ẹ̀ lórí àti pé tá a bá wá ẹ kọ́kọ́ dáhùn yẹn náà ṣé bẹ́ẹ̀ lórí.
2: Bẹ́ẹ̀ kọ́ lórí. Obìnrin tó bá gbádùn jù lójú ọ̀nà ó fi àpamọ́ fún ọkùnrin fi àpamọ́ fún tó bá wọlé ni o. Tó bá gbádùn jù tẹ pé kò sígbà tó rìkwẹ́sì tí ò dá lóhùn ẹni tí fake life lọkùnrin yẹn fẹ́ lù pẹ̀lú ẹ̀. Ó ní di sàwámà ó gbé lọ ó ní di barbecue gbogbo lọ ilé ò tí tún mọ bó náà tẹ ó ṣe gbogbo ẹ ṣe ọpọbìnrin yóò ti kárí dèrè ìbàdí dáadáa tó bá wọlé tán tọkàn wọn bá ṣe gbogbo nǹkan yẹn mọ kí ni ó padà ṣẹlẹ.
1: gbogbo ìgbà tí wọ́n sì ń fẹ́ra wọn kò ṣe ọkùnrin yẹn rí kó bínú kì í bínú bébì mi ò ń bínú.
2: ṣúgà ni gbogbo tí ò ń lọ gbogbo ẹ ló máa ń pò pọ̀ fún tó ṣe déédé ara wọn.
1: breakfast in bed.
2: àwọn ọmọ gbogbo
1: mi ò rọkùnrin bíi tiẹ̀ rí tá a bá lọ ilé ẹ̀ báyìí ti máa jẹun ló máa fọbọ.
2: ìjẹ́ bí tóbi bá gbádùn jù kó fura dáadáa.
1: ṣé ó dà nínú ọkùnrin àtobìnrin ìbéèrè tí mo fẹ́ béèrè tí mo sẹ́mi fún nu nínú àwọn méjèèjì ta ni mo sábà parọ́ jù nígbà tá a bá wà ní àfẹ́sọ́nà.
2: ọkùnrin náà ni mo parọ́ jù ìgbéró yẹn kàn ní kàtígórì ni.
1: ta ni mo fi wà pamọ́ jù.
2: obìnrin náà mo fi wà pamọ́ torí bí cos bóyá nǹkan ti testosterone rí òun náà tí wọ́n sì ní ní èsìsì kò ní jó ni lẹ́ẹ̀mejì. tó o lè mọ fẹ́ obìnrin kó mọ̀ ní bákọ̀. ọkùnrin lè mọ yín obìnrin lálẹ́ tẹ́nìkan kan sí mọ̀ láàárọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún.
1: kò yé mi o pé obìnrin yẹn kò ní jẹ́ kẹ́nìkan kan mọ̀.
2: ọkùnrin lè mọ jíyìn òun mọ̀.
1: ok
2: àmọ́ obìnrin ò lè mọ fẹ́ yẹ kẹ́nìkan kan mọ́ mọ́ kò possible. obìnrin ò strong débẹ̀. ìdá ọ̀rẹ́ rẹ ni ìdá mọ̀mọ́ rẹ ni ìdá àbúrò mọ̀mọ́ rẹ ni ìdí the family ẹnìkan mọ̀ pé ta obìnrin àtòbí ó tiẹ̀ láàrú pé láti jọ iná ta lè wọ́n náà tiẹ̀ ń bá káàkiri àti ẹ̀kú mọ̀ yìí tẹ̀yìn sí kọ́là lágboolé wọn fi lọ pé ẹ̀kọ́ rí lọ ibi tẹ́ bá lọ náà bá náà ṣe àwọn ìyàwó ẹ̀gbọ́n mọ̀ báyà ọkọ̀ ìyá àbúrò rẹ̀ ṣàwàdà ìgbà ẹ̀yin náà lọ ibi tẹ́ bá lọ bí ọkọ̀ òun ṣe dùn ún gbé sí ẹ̀ sì ní a máa pọnmi ẹ̀ máa lò ẹ̀ máa wẹ̀ bí ẹja kí ṣẹ̀gbọ́n wọn ti jáde díẹ̀ díẹ̀ nù.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: ti jẹ́ kóbìnrin ò strong débẹ̀.
1: pé ọkùnrin ní sábà máa tán yàn nígbà tí wọ́n bá ń wá nǹkan kan.
2: ọkùnrin tó ti ẹ̀ ọkùnrin tí obìnrin tí ọkùnrin ti ẹ̀ tàn jù ló mọ̀ pé ìdílé wọn bọ́ yóò ń dá rìsìkì ju àwọn lọ ṣẹ̀gbọ́n bá ọmọ ìṣúná ọkùnrin yóò fi ṣe gbogbo sacrifice tí obìnrin wọn fi jẹ tiẹ̀.
1: tó bá rí i pé bóyá ó jí sí wọn lọ́wọ́ nílé ìyàwó tó ti fẹ́ mọ́mọ́
2: kódà tó bá rí ọkùnrin tó bá tó fẹ́ convince ẹ yóò sọ fún un pé sórí àìmọ́fẹ́ wọ́dọ̀ rẹ ọmọ bá fojú lé díẹ̀ díẹ̀ òun ọ̀fẹ́ kí n fi ọ.
1: torí
2: because sẹ́mi pé ọkùnrin awáyé kan tó dádú lọ́tọ̀ látara pé ìtàrísìkì tó mọ̀ pé ó bùrìjì sílé àwọn ìyàwó yẹn yóò da ọgbọ́n yẹn tí ọgbọ́n yẹn táwọn ìdí ìyàwó yẹn kó fi ní ìdọ̀bálẹ̀ ojú wa lọ àmọ́ tó bá wọlé tán yóò mọ̀ ọ́n sí jẹ.
1: ó dà nígbà tí a bá ti wá tan obìnrin àbí àwọn nǹkan tá a mọ̀ pé yóò múnú ẹ̀ dùn tá a bá ń ṣe fún nígbà tá a jọ wà láfẹ̀sọ́nà kí ló dé tá a kì í lè tẹ̀síwájú nígbà tá a bá fẹ́ra wa tán.
2: nǹkan tí obìnrin tẹ̀síwájú náà ló ti wà lákọ̀ọ́kọ́ ṣẹ́gbẹ́dẹ̀ ní nǹkan tí yẹn bá gbé lọ jerusalem náà ni ìrìnyà àjò ẹ̀dá àwọn tí ń lọ hajj náà ní sọlá níyàn tó bá lọ ẹlòmíì lọ jerusalem pé mo fẹ́ sin lọ́hùn ẹlòmíì sì lọ jerusalem pé èmi kàn fẹ́ lọ mọ bí ẹ ṣe ń pè mọ́kà lásán mo fẹ́ wọ plane ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé àníyàn tí yẹn bá fi fẹ́ obìnrin ni ó dìtà mí pé ṣé ó ṣe sínú ilé òun pẹ́ àbí kò ní dúpẹ́.
1: a jẹ pé n ta fi sọ́kàn ta fi ń lé obìnrin gan-an ni ó sọ bí ọ̀rọ̀ ìrìn àjò yẹn nínú ìrìn àjò òfẹ́ ṣe máa rí àwọn obìnrin tí wọ́n wá máa ń fìwà pamọ́ fún ọkùnrin tàbí tí wọ́n máa ń pa àwọn ẹrọ kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ kó lè di pé ọkùnrin yẹn á bọ́ sí wọn lọ́wọ́ àpẹẹrẹ nílé wa àwa ò kí ń jẹ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn nílé wa nà àwọn náà máa ṣe bíi pé ọlọ́run ti gbàdúrà àwọn kí ọkùnrin yẹn mọ̀ máa fojú pé ọmọ gọ́tà ní wo àwọn àbí tí mo wí òye yín káwọn náà lè mọ keep trendy gbogbo ẹ bẹyìn alákọ̀wé ti sọ
2: ṣùgbọ́n
1: ìjọ kejì ìgbéyàwó lórí tó ju wíìgì sọnù tó jókòó tiẹ̀ bà tó la ẹsẹ̀ méjèèjì ti.
2: sẹ́mi ló lè dé tá à ń sọ lérí ìyàwó yẹn àwọn ìyá ìyàwó pákíjì náà tó wà.
1: pé ó tún kọjá
2: ọkọ̀ dìpọ̀
1: ó kọjá àfẹ́sọ́nà àti ọkùnrin àtobìnrin nìkan àwọn òbí náà tún fi pákíjì sí.
2: àwọn náà fi pákíjì sí iyan lo ni isin a sey ni fe form mi be ni ise o le se ka mo da so kankan o lagbara de ni oluko iloluwo yin o wa tun be lo mi lo eyin na tun lo ise o le yin si o da pe ma rin ni ta ni ya o di mind fun na mi yi
1: beso igba mi gan eyan le lo elomi ti o nise lowo yo di kaka di kuku bo ba si di ose keji gbe yawo o no mu fake sack letter wale pe you will not believe it
2: kora moto ti o lo gbogbo ti o lo gbogbo na la fi ni gbogbo
1: won wa ma se film fun ra won
2: ojo ona pupo tokun ni ke pupo the best na ni pe kin o fi oto kin o bi si gbogbo tin o ba se lai ni yoruba so pe emi o igbon
1: emi ro
2: okan le nke gbo okan le tan na
1: kin wa ni yo je imoran yin fun awon ti won tanyan lowo ateni won tan won ni beni tin tan ni beni ti an tan o ba mo eni to sa an tan yan o ma mo kini moran yin fun awon to ntan eyan lowo
2: imoran mi akoko ni pe ti yan ba fe loko ibi to ti fe loko yan para si background awon obi wa kila awon se won si investigation yato fun yi ti wo mo adugbo bayi mo ti fe loko adugbo yen iyen meji meta na awon bi o ni network e kan be ko ti bo lo ga ko bi ga ko bi yen ni o wa tan mo le si ti wo mo ninu dile koda adile mi gan be ku mo ja gbo si kaluku larun tin gbe ki bi yen si je niyan ni dile oko na ko si ogbon ti won fe da obolo ti fe loko era samo mo ti fe loko bi ti samo wa awon na awon kan won so ba nbe
1: beni
2: won mo bi samo si ri njo tin dudu njo tin funfun won so fun won wa ku ki won wa pe ojoko ki won na wa ni oda mo gbo ti gbogbo ti yan ba wi fun yan mo gbo na la koko en to ba jojo gbo won na wa fara bale pelu se si re lo bi da pe marriage ese kan je kan mo cross
1: ki okunrin to fe fe yawo ko ma darin yen rin
2: yo le da re
1: obirin to fe loko na ko ma darin yen rin
2: ko le da re ijo ti yan ba bo sinu adanwo ga ko bi ere to ba fe wo lo loga re o o wa ku bo se fe re to si wa bo soju ona to wo ti wa ninu okoko ni wa tan mele fun awo ba se ri na
1: o da ati tan ra wa fe ra wa bayi o ti wa imole titan si en to wa nle ta ngbe pamọ tele ogbon wo la ma fi se bayi ti o fi ni daru
2: akoko ti o fi ni daru ni pe o ti sodo kadara bayi tori won ni oja ti omo ba ti wo ku ta ti jina sibe
1: ben
2: won ti tara won omo akoko won tara omo ekeji won tara omo eketa o so bi to be lo pelu jesa ibi ta ba country dogba kadara ni double your work
1: kapira wa joko
2: kapira wa joko
1: kabera wa
2: awon yoruba wa po ye kan yawo ti o ba jire oko ye jire omo ko wa si pelu aniyan to da
1: oda ati aso kun edan lale oni lori idi ta fi ntan ra wa to ba wa di erin mi on ti a fe gbenule o ni idi to fi je wi pe iya la ma di eru orire omo ru oro oniko kolon demi wa si jojo mejo lo eje n woju opo ibo yeyan kan abi meji wa nbe ti won ni bere kan tabi meji na alejo wa mo se won ku ataro ogbon kun ogbon o imo kun imo o oye yin ko ni pare o idile ti yin o si ni daru awon omo ti wa atawon omo ti yin won mo ni simu o
2: ami o ami
1: won o ni sileya
2: ami ami
1: won o si ni gbe eru eleru ni rona
2: ni mo fe joke ni kan won dede nte so yen
1: ejo mo
2: lo ba ti bi omo o ka ko bi lokun ni abi lobirin ni ki o ti ma sadua o
1: Olonyan fọmọ mi. Olonyan fọmọ mi.
2: Olonyan fọmọ mi.
1: Atokunrin wa atobirin wa
2: Olonyan fọmọ mi o. Bo sinu adan oko to lo mo san o da mejo nso si.
1: Ida mewa la san.
2: To si mewa ni to.
1: Ida mewa la san.
2: Ki yan mo mu kale die die.
1: O da be. 0913655695 mo ku nbe da kun. Hello.
3: E kale
1: baba. Yes sir.
3: ati one class tan ko e ko ri biribi
1: edumare loluko o
3: olohun ni be lakaye
1: yin kan lo awa bensu ni awa bensu
3: bensu ti lo na ko ni ko ni kalenu
1: amen amen amen
3: bensu ti n ko nta n ko yi ko ni kalenu
1: amen amen
3: won ni ji bensu na gbe ma lowo o
1: amen o
3: ibi se ti n se inu ni juna o
1: amen amen daddy
3: afa oloko lati ilu agbada
1: ilu agbada
3: gbogbo ani mo ma wa class mo te ma gbianju loko loko pa ti wole
1: olohun ma se ta gbohun ara wa lale
3: te ma se ritu ti o ba se nikan kan ti wa npe ni wa npe wole aje pa akogba kankan mi
1: be be eni bere
3: ta ma ti ti o wole ko wa dun awa ra nkogbon ni ta ba to pe won na gan te ba tun so into n jare kogbon fun wa pe ase bayi la ye si ri
1: adupe eni ibere
3: waju aye ti han wa ko lo maja anu osirin
1: amen
3: ah olo maje ku ma loju o
1: amen eyin o ni kojuku
3: amen gugun kan ni papa to ni baje o
1: amen
3: ai so wa class na ni baba ti ku nbe
1: adupe o
3: e ja ma bi to bo wa
1: esun e je nye eyan kan wo si ki alejo wa kin to yonda won pe kana o bo sona le elu e kale o
4: elu e kale le kan si
1: e ma se o
4: yo se dile na lo de mo se
1: mami
4: yes sir
1: eni bere
4: ni bere la fi ko ro na ba yo so
1: e ba mi o ya
4: e ri bi bi ko no na ba tin so ro mi
1: alagba kola alaso oke
4: ehn ni da tuwa
1: dairi omo lorin ni won
4: aha ama be wo dairi wo lo wa yi ni je ki ojo igbeyawo dinna ni ni ni awa gaga sa pa julo emi ti mo soro yi o ma mi ko to fe lori o an ko fe igbeyawo ti mi ni si wa di e yẹdi si mu ki igbeyawo mọrọrun lọdi ọkọ ṣugbọn awọn ọmọ wa odi oni ti wọn ba ti ranju kankan bayi ọpari.
1: ìlọfinmi ìlọfiyo nìkan náà ni ìlọfinmi ìlọfiyo.
4: yóò dá wọn padà
1: ó
4: ti dẹjọ síbi nígbà náà ni wọn wà lóṣù ilé nígbà tí nǹkan bá yíwọ tán so ọlọrun ó ran gbogbo wa lọwọ yóò sì ran àwọn ọmọ wa lọwọ wọn ò ní ilé wọ.
1: àmì o
4: wọ́n máa tẹ ẹ̀yìn pàápàá síwájú.
1: àmì o
4: náà ní alẹ́ ìwò tí mo lè dá sọ̀rọ̀.
1: ẹ ṣeun adúpẹ́. omi pọ̀ lámù ẹ̀yìn ìyá wa ẹ mọ́ sùn ẹ̀yìn bàbá wa ẹ mọ́ padà lẹ́yìn ètò ẹja àjọ máa gbọ́ ẹja àjọ máa gbọ́. ọgbẹ́ pàtàkì lọ́wọ́ àbáyọ̀mí bread wọ́n ní kò ní sú wa kò ní rẹ̀ wá àwọn ọmọ fáwọn olólùfẹ́ wa ń búrẹ́dì lórí ètò kásùn láyọ̀ alalẹ monday bayi mo ni bibo won ni digbi ni o e kale e je mu eyo kan si ka fi kuro labala e ka bo sabala e gba mi ni mona e kale o
5: kale e kale
1: sir yes sir
5: yes sir ni dele sir sir obo yin dele sir
1: alagba emmanuel
5: yes sir oni mo really kẹ́kọ̀ọ́ ní program yìí ọlọ́run gbọ́kọ̀ fún yín sá.
1: àmì o àti ẹ̀yìn náà.
5: ó ń kọ́ àwọn ọ̀dọ́ ọlọ́gbọ́n seriously ẹ̀mí ẹni tó dẹ̀ ṣe atọ́kùn ètò yìí ẹ̀mí wọn ogun lórúkọ jésù.
1: àmì o àmì o
5: alàgbà tẹ ẹ invite náà ẹ̀mí wọn ogun wọn ẹni ogun àsárípì lórúkọ jésù.
1: àmì o ẹ ṣeun.
5: mo ṣe ń tẹ̀lé yín lórí ètò yàrá bíté lọ́sàn.
1: adúpẹ́ o adúpẹ́ o ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà. Oda e je ki a rora takoso si abala to kan bayi bi won ba ti paro tan yin ti won fi fe yin olohun ni bi o ti ri nanu olohun si so po wo eni te ja manu e je ajo pira wa joko ka jo so e je atun se ko da ko dun ju bayi lo ati jo bara wa nibi ta bara wa e ti a se kodun ju bayi lo daddy wa kini mo nse ti e rinu wa mi tele nti e nse temi na orire ololufe mi aya mi o ise bayi nigba ti mo fi mo ara awon amuye ti mo ri lara re to wu mi re ama o ti palanada lara pipa ilanada tawon eyan mo na ni pe obinrin ti iroro mo ya tele ko to di po di yawo le to wa bi kan abobi meji to wa di pe won ti soro di uniform awon dan kan ru o eyin le mama yawo le mama koko so fun koko so fun to ba si je pe boya tori pe eni to kawe graduate tori po tin taja laarin oja o ti wa sora re di arugbo esan gan e so fun pe mo ro pe owo to nri laarin oja yen o te lorun ma wa se office fun e o ki wo na ko bere si mura bi ara office o ma mura bi ara office lo bi oja re lo ma mura bi ara office lo taja e je ason to wa lokan wa fololufe wa atunsesi wa ile wa oni daru o

nígbà tí a ṣe ìgbéyàwó tán, èmi mo lóore ọ̀fẹ́ àti gba odidi bí ọjọ́ tó pọ̀ dáadáa lẹ́yìn ìgbéyàwó fún honeymoon, after marriage break and all that. Mo láǹfààní tó pọ̀ tó yẹ pé mo fi ń wà nílé. Ó fẹ̀ tó bí oṣù kan tí mo fi wà nílé lémi àti ìyàwó mi. Ó láwọn nǹkan kọ̀ọ̀kan tí mo máa ń ṣe ńgbà yẹn nígbà tí iṣẹ́ wa bẹ̀rẹ̀ ní pẹrẹ o. Àti máa ti tinú odò dé. Àwọn kindness kan, ìwà dáadáa kan wá wà tí mò ń wù ńgbà yẹn. Tó yẹ pé tiredness bí ó ṣe rẹ̀ mí sí ni mo ṣe ń ṣe àwọn nǹkan yẹn torí mi ò fẹ́. Ó ti yé yín. Ìyàwó rò pé bẹ́ẹ̀ ni mo ṣe náìsì sí ni o. Bíi pé kán fún mi lóúnjẹ, kán kó ẹran bíi méjì mẹ́ta sórí ẹ̀ kí n wò pé ìwòlele ìwò ẹ máa jẹ ẹran yín jàre. Gbé ìgbà yẹn báyìí, ó máa ń ṣe báyìí. Bíi kán fún mi lóúnjẹ kí n jẹ ohun ṣẹ́kù, kán ṣe gbogbo àwọn nǹkan míì náà tí mi ò funra sí. Tó dẹ̀ yẹ pé torí bó ṣe rẹ̀ mí nínú odò lèmi ṣe ń ṣe gbogbo nǹkan yẹn, kì í ṣe pé bóyá mo fi náìsì. Ìgbà tọ́lọ́run ti wá fi rọrùn sí. Táwọn ejẹ́nsì kan tí mo bá ṣiṣẹ́ tán yọ̀ǹda ọkọ̀ kan ọ́fíìsì ṣáwọn mọ́tò tán wá ń pè lọ́fíìsì yóò sì yẹn. Wọ́n ní kí n kàn rọra sanwó díẹ̀, mo ṣe sanwó yẹn báyìí. Ìwọ ni mo fẹ́ràn jù. Stress yẹn ti reduce mi ò ń mo máa ń calculate ìrìn mi, kò sí pé mo ń jókòó sínú odò. Ìwọ kọ́ ló lu fẹ́ mi ojọ́ wọn. Ló bá di ó tiẹ̀ ti tàn mí fẹ́ tán. Gbogbo nice nice tó máa ń ṣe tẹ́lẹ̀ ò kì í ṣe mọ́. Ó ti ṣe gbá, ó ti ṣàmú ní kíni nice. Ó yà example àwọn nice. Kò sí nice ń bẹ́ẹ̀, ó máa ń rẹ̀ mí gbà yẹn ni. Stress hold up ni. Ọlọ́run ti fi rọrùn sí ni. Nǹkan mí ń gbà mí. Kì í rí bá ṣe rò. Torí ẹ̀ la ṣe gbúdọ̀ máa sọ̀rọ̀ fúnra wa. A gbúdọ̀ máa béèrè nǹkan tó bá rú wa lójú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé pásítọ̀ tẹ́ ń wò yẹn pé gbogbo nǹkan wọn ló perfect, gbogbo ẹ̀kọ́ ló perfect o. Ìyàwó wọn ló lè sọ tòótọ́ bó ṣe ń ṣẹlẹ̀ fún yín. Àfa ńlá tẹ́ ń wò yẹn náà pé kò tiẹ̀ jẹ́ mi níyàwó wọn. Ìyàwó wọn ló máa sọ bó ṣe rí fún yín. Woman tó lè kúnlẹ̀ fún gbogbo àwọn tán jọ ń tajà nínú ọjà yẹn. Kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí tán délẹ̀ délẹ̀ o. Ọkọ wọn ló máa ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe jẹ́ fún yín. Torí náà ẹ má fi tẹ̀yàn kan wé tẹ̀yàn kan. Ẹ̀yin àti olólùfẹ́ yín nìkan náà lẹ́jọ́ nájà. Ẹjọ́ sọ àsọyépọ̀ lórí bí ọjà yìí yóò ṣe máa dùn. Tí ọjà ó máa lọ bó ṣe yẹ kó lọ, tọ́jà yóò dẹ̀ ní tú láàrin méjì ọjọ́. Ìfẹ́ yín àdàlẹ̀ o, ìfẹ́ tiwa náà àdàlẹ̀. Ẹ jẹ́ kí n bọ́ sàbàlà tó kàn, abala kẹta lórí ètò yìí.

0: láàrin òru àwọn sunkún sí dọ́rùn jọ ṣé kò ń ṣe pé o ti mú nǹkan kan lára mi ṣé kì í ṣe pé o ti mú nǹkan lára àwọn ọmọ nǹkan bá ti yí padà wọn lo búra fáwọn pé kò sí nǹkan kan kíní tí wọn ní kò tọ́jú sí kọ́ lọ́fin ara lọ́jọ́ sí èèyàn kan ló bá mi tọ́jú ẹ̀ o a sì ti ṣe bọ́n ṣe ní ká ṣe wọ́n kàn papọ̀ mọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan la sì ṣe báyìí báyìí báyìí báyìí wọ́n lọ kọ àwọn ṣàlàyé bí wọ́n ṣe ṣe fáwọn kí wọ́n alẹ̀ fẹ́ mọ̀ràn lé lórí èmi yìí fẹ́ gbọ́ ẹjọ́ púpọ̀ toró níbi tára mi balẹ̀ mọ́ wọ́n ní n tó wà ń bẹ̀ ni pé àwọn nǹkan díẹ̀ díẹ̀ tí wọ́n ní ó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ sárábìnrin tọ̀hún bàbá sì ní àfi káwọn fẹ́ obìnrin ọ̀hún wọlé àdéhùn sì ń bẹ láàrin àwọn pé kò ní fẹ́ ìyàwó míì lé àwọn torí àwọn ọ̀rọ̀ míì táwọn ò lè sọ fún mi tó tún wà láàrin àwọn mo ní sí kì í ṣáà ṣe ń tó lè mẹ́mí lọ wọ́n ní kì í ṣe ń tó lè la ẹ̀mí lọ àmọ́ tó tún lè ní àtẹ̀yìnbọ̀ míì ni ayé yín ṣe wájú orí báwọn àbí ṣe ẹ̀ sì ń sin lọ́hùn náà wọ́n láwọn ń sin lọ́hùn o àti lọ́la náà ni ẹ sì ṣú ọ̀pẹ́ ṣoògùn owó wọ́n lọ́kọ̀ àwọn òṣoògùn owó kò ṣoṣólẹ̀ o kò ṣẹ́ṣó o àmọ́ àtìlà ni àtìlà wọ́n ló lóun ó fẹ́ obìnrin ọ̀hún wọlé ni o obìnrin tó bá ṣeré ijó ni àwọn náà ò lẹ́nu ọ̀rọ̀ púpọ̀ pé ẹbí wọ ìyàwó mi ló yẹ kó o ṣe fún mi àbámọ́ ti lọ bẹ aráàta aráàta tá a bẹ bàbá ní àfi ká fi ṣèyàwó o onítọ̀hún náà sì jẹ́ single mother tó ti bímọ tán nílé ọkọ wọn ní kinní káwọn ò ṣe inú àwọn ò dùn látijọ́ tọkọ àwọn ti mú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá báwọn nílé pé n tó ṣe àwọn ni pé láti ìgbà tí bí ọdún mẹ́ta sẹ́yìn nísìn tí ọ̀rọ̀ ti rí báyìí bí ṣe ṣe sáwọn ó ti dínwọ́ bí ṣe ń fáwọn ní nǹkan kù pé tó bá wá gbé obìnrin tó jẹ́ bí aláàánú rẹ̀ wọlé ṣé yóò tiẹ̀ wá rí tàwọn rò mọ́ rárárá n tó ń kọ àwọn lómìnà nìyẹn tí àwọn fi béèrè pé kọ́mọ nàìjíríà ó gbé àwọn mọ́ràn o 091-3655-6952 ẹ̀rí pé àṣírí ń bẹ nú ayé mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹ kalẹ̀ o.
1: ẹ lọ ẹ kalẹ̀.
0: ẹ bá ń gba arábìnrin yìí nímọ̀ràn.
1: Kọ́lá Alásòkè níta gbọ́ngbọ́n nílọrin.
0: Ṣé ẹ ti délé?
1: Àdúgbò fọlọ.
0: Ọ̀pẹ ni fọlọ. Bóyá.
1: Ṣẹ̀yìn mọ̀ tèmi àkọ́kọ́ ni pé obìnrin yẹn ó ti bí ó ti dé yóò gbà àkókò fẹ́ náà ni.
0: Àní láti bí ọdún mẹ́ta sẹ́yìn ọkùnrin yẹn ti dínwọ́ bí ṣe ń fún wọn ní nǹkan kù àbí tí mò ń wò yé yín pé táwọn bá ní kó fáwọn níbi ká pé fún àpẹẹrẹ fún wa ní ẹgbẹ̀rún mẹ́wàá wọ́n ló lè fáwọn lẹ́gbẹ̀rún mẹ́rin pé táwọn bá wá ń fúnjú pọ̀ àbáwọn ń rojú yóò ní ó rọrùn bẹ́ẹ̀ náà ló jẹ́ pé aráàta ló bù aláṣírí bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ti rò ní sáàtì ẹ̀rí náírà kan fún yín láti bí ọdún mẹ́ta ló ti ń firú ọ̀rọ̀ bẹ́ẹ̀ gún wọn lára.
1: ẹni ọ̀rọ̀pọ̀ mi lódò náà gbọ́ ọ kò sọ́pọ́ tóbìnrin yẹn fẹ́ dà ẹni tó sì jogún owó kò mọ wàhálà tó lówó sí
0: ó lágbára
1: pọ̀ ní ẹni gbélé pé o ṣe kínní kan ó kó ọ̀jọ̀ fẹ́ni tí ó lò
0: aṣíwèrè kó ọ̀rọ̀ jọ láì mọ èèyàn tó máa lò.
1: ètò ìrẹ́fà ayọ́bẹ̀ náà ni pé obìnrin ìyáálé ni kó gbìyànjú kó tẹ àmọ́ kó dọ́gbù yọ̀ wọ̀ ẹ bá ara ẹni tí ọ̀lọ́kọ láyé táwọn ọmọ rẹ̀ dé yàn ìgbà òjẹ́ fún tẹ́nẹ̀ àánú 20 naira kó náà wá tẹ́nẹ̀ àkùn tó ibi kan sọ pé ọmọ fi sọ fún náà ni pé ìjọ ta ní ìjàǹfààní rẹ kò gba àṣà.
0: wọn lẹrù ń bà wọn pé tó bá fi lè múrú obìnrin wọlé báyìí ṣé kò ní padà bójú kúrò lára wọn pátápátá.
1: kò lè mójú kúrò lára wọn for period of time náà ni nésù méje ń gbò pẹ ibi yóò kú ijọ kan ijọ tí yóò kú láàkà nídìí kí wọn ṣe sùúrù ọ̀sọ́gbọ́n tí wọn dà tí wọn ti gbọ ẹ pọ̀ lóṣù ṣùgbọ́n wọn sì gba agbára wọn ò sì gba agbára lọ́dọ̀ títí wọn.
0: èwo lẹni ó kú náà.
1: ìyàwó náà ni náà ó kú ijọ kan

0: lẹ́gbẹ́ bàbá láwùjọ ẹ̀dọ́ àwọn bàbá tóun náà lọ́wọ́ bá padà yá ẹ̀jẹ́ tí ò rí mú lọ òun náà lójú kú ìyáálé náà ní padà kiri gbogbo wàhálà tí wọ́n sì lọ́tún lọ́sí lọ́kàn níbi sùúrù bí àjẹ̀dọ́rà
1: ibi ẹ̀yìn tún rọlẹ̀ lágbára pọ̀. Zero nine one three six five five six nine five two. Ẹyin tẹ wa lori WhatsApp, ẹyin tẹ wa lori Facebook. Ẹ mama binu oro n ka mi la po ni. E ka le o.
2: Ẹlẹ ka le sa.
1: E ka le o.
2: Imani lo ti pe para sa.
1: Imara yin fun arabirin yen.
2: Ni commend yi. Iyawo ti wa gba lati se nkan ti won ni kan se yen. Mo ti ni so many experiences bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi tán padà agree to something like that. Wọ́n padà make wọ́n ọ̀pọ̀ àwọn jẹ́ gbádùn ọ̀ wọ́n padà make it in life. Kò sí bí èṣù ṣe máa fún ẹni gíláàsì omi tí ó ní béèrè drum in return. So my advice to her is this. Bíbélì dẹ̀ sọ náà pé ìbùkún ọlọ́run ló mú ni láàlá ìṣe làálàá.
1: Bẹ́ẹ̀ni wí bẹ́ẹ̀ o.
2: My advice to her is this. Come work on herself. Cherry. Tí wọ́n bá gbéyàwó mi wọ̀nyí ẹni fẹ́ẹ́ gbà tí wọ́n márì ẹ̀ lómi tó bá wọ̀kọ̀ náà sẹ́ọ̀f ọlọ́run máa tún bless wọn ju blessings táwọn lọ gbà láti bòmí lọ whatever. Ṣẹ́rí ọlọ́run mọ bó ṣe multiply yẹn without stress. So àwọn nìkan gbàdúrà sọ́lọ̀ ìbùkún tó máa padà wá sọ́dọ̀ wọn máa tún ju ti ìyàwó tó ń gbé pọ̀ so ìṣùṣù wọ̀kọ̀ náà sẹ́ọ̀f ọlọ́run dẹ̀ bùkọ́ fún family yẹn ọlọ́run dẹ̀ máa distraction
1: aláàánú rẹ̀ tó ràn lọ tí a fi ṣe tí a ṣe.
2: Wọ́n ní omi téèyàn bá máa mu kò ní nínú odò kò ní ṣàkóta èèyàn.
1: Èmi ò sọ pé ò ṣẹlẹ̀ rí èmi ò tiẹ̀ gbọ́rú ẹ̀ rí ná àmọ́ ń gbà tá a ti wá gbọ́ lẹ́nu ẹni tí wọ́n ló ṣẹlẹ̀ sáwọn ẹ̀ ẹ bá wa gbà wọ́n mọ̀ràn ò kílẹ̀ rò pé kí wọ́n ó ṣe. Ẹ kalẹ̀ o.
3: Ẹlú ẹ̀ka lẹ́sà.
1: Yes, sir.
3: Ẹ kú ètò.
1: Adúpẹ́ Olúwa ló ń tó.
3: Orúkọ mi ni Alaka láti ìsàlẹ̀ àṣà. Àwọn kan wí pé obìnrin yẹn òun náà dá ikú fẹ́ lójú kòkòrò díẹ̀.
1: Ok.
3: Kò sì fẹ́ jẹ́ ẹ̀dá tí ò ní sùúrù. Ìwọ́ rí ọ́nà ọ̀lẹ́ ṣe nǹkan tán nìkan ṣe. Nígbà tó ti wá rí àbáyọ ohun tí ẹni pé kọ́ wá ní sùúrù kọ́ mọ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Torí pé èso ní kún yàn ní nǹkan kó mọ́ gba ìlọ́po padà. Òun náà wá fẹ́ máa kánjú láti ìdè kúrò níbi tó jókòó sí. Ó yẹ kó fọ́ lẹ́rọ kó mọ ohun kan tó fẹ́ ṣẹlẹ̀. Ó dé nǹkan tí ọkọ bá ń fún un kó mú aṣẹ tiẹ̀ kó mọ̀ retí pọkàn ń bọ̀. Kó mọ̀ retí pọkàn ń bọ̀ rárá kó mú aṣẹ tiẹ̀ ni. Òní kókó kó mọ̀ wí pé ìyàwó kan ń bọ̀ lẹ́yìn. Torí pé wọ́n sì ìyàwó rúbọ ní báhùn. Ó sì sàn ẹ̀jẹ̀. Wọ́n ju rúbọ ni. Wọ́n ò sàn ẹ̀jẹ̀ túláàsì ni wọ́n sàn ẹ̀jẹ̀.
1: Ó ní kì í ṣe kó ṣẹ́sò ó ní wọ́n kàn ṣe bí àṣírí ni.
3: Ayò balẹ̀ yìí náà. Èso ni fún yàn lọ́rùn kó mọ̀ béèrè orí.
1: Èmi ò ṣe ń tó jọ bẹ́ẹ̀ rí ni.
3: Yorùbá lẹ̀ yìí náà. Ó gbé mi kán gbà ní mọ̀ràn kó ní sùúrù dáadáa. Nǹkan tọkọ bá fún un kó múra ṣiṣẹ́ tiẹ̀.
1: Ok.
3: Kó múra ṣiṣẹ́ ọwọ́ tiẹ̀. Gbogbo nǹkan tọkọ bá ń ṣe kó mọ̀ bójú wẹ̀yìn. Bí òpin tí nǹkan bá ṣẹlẹ̀ sóbìnrin ọkọ lè sọ pé bí òun ṣe nǹkan sí obìnrin tọ̀hún. Nǹkan tó bá ti ń fún un kó mọ̀ tètè náà tayọ̀ gbá. Kó mọ̀ gbàdúrà fún ọmọ tiẹ̀ kó ìbójúṣe tiẹ̀. Yámọ́jò ní bàjẹ́.
1: Àmì o. Ìyá tó bá wa sọ̀rọ̀. Àmọ́ bóyá ẹ̀yin àtọkọ yín náà lẹ́jọ́ ń gbọ́ wa. Ọmọ Nàìjíríà ni kẹ ní sùúrù o kẹ mọ di ọkọ yín lọ́wọ́ gbogbo ohun tó bá fẹ́ ṣe fún ẹni tó jọ jẹ́ aláàánú yín yìí pé gbogbo ẹ̀ kò lè bọ́fẹ́ dé látọ̀dọ̀ èṣù. Ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀ mọ́ o. Yes, ma.
4: Tẹ́lí ọ̀rọ̀ mi ṣe wà ní sọ̀rọ̀ láti sọ.
1: Ó dá ma kí ni ìmọ̀ràn yín fún.
4: Tèmi fún woman ni wi pe ko te pa mo se won.
5: Okay.
4: Won da ma gbadura.
5: Hmm.
4: Won je ko jere awon yera. Ye de bawo yen se so. Ite e se ni fun yan ni nkan o.
5: Hmm.
4: Ko ma fi gbe de gba lowo yen.
5: Hmm.
4: O de si nkan to nja si ko ni bi kokan. So Olorun a duro ti won. Ko ma jowu ko ma boko won ja. So ma no fe gbe yawo ye wole kan je ko gbe wole. But ka won o adura. Lori abo lori awon omo won to ni bi kan yen ba bas bas gan. Ko ma bas bas lori awon omo won ti won na.
5: Amen.
4: Ke
5: won gba ke o fe obirin alaanu.
4: Won gba ko ma jowu tori ti nkan kan ba sele sa. Ti nkan kan ba sele won a so won ni so wi pe nkan ta won lo se mo. Won le so wi pe odo ya le yen ni wahala yen ti de. But kan te pa mo se won. Olorun a duro kan de tera madura.
5: Kan te pa mo se kan tera madura. Ki won o te pa mo se ki won o tera madua.

0: Hello.
1: Καλώς θα ήρθατε.
0: Καλέ.
1: Είμαστε στο πρόγραμμα που θα σας briefly. Είπαμε κάτι που είχε συμβεί. Πού είναι η νούμερα του καρικόμα;
0: Hello.
2: Bọ́dá bóyá tẹ bá sọ láǹfààní àti pè padà 091-3655-6952.
0: Ẹ̀kálẹ́ o.
3: Ẹ̀kálẹ́ sá.
0: Yes, sir.
3: Alàgbà òkèlè òkunrin.
0: Ẹ̀kálẹ́.
3: Olúwọ́mọ tẹ̀yìn síwájú.
0: Àmì o.
3: Agbára Ọlọ́run kò ní lẹ́yìn.
0: Àmì.
3: Bẹ́ẹ̀ rí èmi fẹ́ sọ fóbìnrin yẹn kọ̀ lọ́pẹ́ fọ́lọ́run tó.
0: Kí ló dé?
3: Bẹ́ẹ̀ ni Ọlọ́run tó kó yọ nínú ewu báhun. Tó bá tẹ́ ń tọ́ lọ́pẹ́ fọ́lọ́run tó ni kó kúkú mọ́nà ara rẹ̀ fún gan-an. Nínú nǹkan tí àwọn èèyàn ti ń sọ látẹ̀kan. Èso lè fún èèyàn ní adìẹ sìn kọ́ mọ́ gbòdìdì ẹran.
0: Wọ́n wí bẹ́ẹ̀ o.
3: Àbọ̀ gbogbo nǹkan wọn bọ̀ irọ́ ni gbogbo ẹ̀gbẹ́ bá ní kò ní bọ̀.
0: Wọ́n tiẹ̀ ní wọ́n ní àtẹ̀yìnbọ̀ tí ò wọ́n ní tí ò ní pọ̀ púpọ̀ kì í ṣe ní tó pọ̀ tí wọ́n bá tí nǹkan kí wọ́n bá tiẹ̀ ṣe onítọ̀hún kì í ṣe nǹkan kan tó lè mẹ́mí ẹ̀ lọ.
3: Ẹ mọ̀ mọ́ gbọ́ dáadáa. Ṣé èmi sọ ni pé tọ́ bá jẹ́ pé nítọ́ lọ́pẹ́ sọ́lọ́run tó. Ó mú kó tẹ pámọ́ṣẹ́ rẹ̀ kọ́ mọ gbàdúrà fáwọn ọmọ rẹ̀ kí aburú ọmọ ṣẹlẹ̀ sí wọn. Kò sí tẹ̀mọ̀ pé ó ní nǹkan kan ti ṣẹlẹ̀ sẹ́ni tó ń ga.
0: Ó ní pẹ̀lú bí nǹkan ṣe ń rí bàbá ti ní kí wọ́n fẹ́ra wọn sílé ni.
3: Bàbá n táwọn èèyàn ń sọ òun òye yé àwọn èèyàn dáadáa. Kò sẹ́ni tí ó tọrọ nǹkan bá tí ò ní ní tí ọmọ ṣe. Ọlọ́run tó sì wá mú ló jẹ́ pé tó wá pẹ́ ń tọ́ lọ́pẹ́ sọ́lọ́run tó wá pé orí rẹ̀ gan ló fi fa ńgọ́. Ìgbà tí ò ti forí rẹ̀ fa ń kò lè dúnú sí ju bó ti yẹ lọ jù bá ń lọ. Kódà tó bá ṣẹni tó lọ́pọ̀n gidi kọ́ mọ́ gbà nǹkan gan mọ́.
0: Obìnrin ni ohun tó máa ń dùn òun jù ni pé láti bí ọdún mẹ́ta sẹ́yìn nsìn kì í kò láwọ́ sóhun tó tàtẹ̀yìn wá mọ́. Pé tóun bá sì ti fẹ́ mọ complain àbí òun rújú pọ̀ báyìí ò ní kíni n tó yẹ pé tó bá jẹ́ bí èrò tiyín ni ṣé orò pa tiẹ̀ máa rí ₦1 fún ẹni.
3: Ṣẹ̀rípọ̀sọ̀dọ̀ kò tiẹ̀ tán rárá ni.
0: Kò tán o wọ́n jọ mọ bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀ náà ni.
3: Obìnrin yẹn sọ fún kọ́ gbàdúrà sọ́lọ́run kó gbójú ń bẹ̀.
0: Ẹ ṣeun.
3: Olúwa ràn lọ́wọ́.
2: Àmì àdúpẹ́ o.

ẹ̀ṣin tààtààtà ókú èèyàn rìn rìn rìn wọ́n sọnù kò ì tí ì ṣe ń tójú òrírí o èmi ni mi ò gbọ́ rí o àṣó ti ṣẹlẹ̀ rí ẹ̀yin lẹ̀ gbọ́rú ẹ̀ rí ó ti ṣẹlẹ̀ lápá ibì kan àfi ká ṣe sùúrù o ká tẹ̀lé ìmọ̀ràn àwọn àgbàlagbà ká wá bẹ lọ́hùn tí tó wà ńlẹ̀ yóò sì lójútu o yóò yanjú bẹ́ẹ̀ ni ẹni tí ò bá wọn wá kò ní lè bá wọn lọ àfi ká tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ìyá wa wọ́n ti gbà yín nímọ̀ràn ẹ tẹ̀lé ìmọ̀ràn o ẹ mú sùúrù o ẹ wá kúnṣẹ́ apá yín o ẹ bẹ̀ lọ́hùn o ẹ má fọlọ́hùn ṣeré o àwọn bàbá kan ní orí ti kó yín yọ àfi kẹ́ ẹ máa dúpẹ́ pé kò sí ti ń jẹ́ lásán nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o nǹkan kan máa ṣẹlẹ̀ níṣẹ́ pé ṣùgbọ́n ọlọ́run ti kó yín yọ kẹ́ ẹ má tako ọkọ yín o ohun tó bá fẹ́ ṣe kó ṣe o kẹ́ ẹ ṣáà máa fàdúrà díra yín mú àtàwọn ọmọ ọlọ́run á dẹ̀ tì yín lẹ́yìn kò jù bẹ́ẹ̀ lọ o àfi kọ́ ọlọ́run kó máa ṣọ́ wa o mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn o èyí tá a gbọ́ làwa ń sọ o ó ń ṣẹlẹ̀ níbòmíì tó tún jù bẹ́ẹ̀ lọ o kọ́ ọlọ́run máa ṣọ́ wa ó dà títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé mo níṣẹ́ pàtàkì kan tí mo fẹ́ jẹ fún yín tó bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá tọkùn sọ lẹ́yìn ètò ẹ jẹ́ sọ̀rọ̀ lórí 07037944104 títí ìjọ mẹ́jọ tá a máa pàdé èmi ní tiyín tòótọ́ olóyèdè ṣèyí jacob àkọ́bí mọ̀lẹ́bí yín ẹni tí gbogbo yín panupọ̀ pè ní balógun fẹ́ lálàálẹ̀ ọjọ́ monde ilé yín ò ní dàrú o ọ̀rọ̀ tó bá jọmọ́ ọ̀rọ̀ lọ́kọ̀láyà abóhun tó kun yín lẹ́mìí tó ń ṣẹlẹ̀ nínú ìdílé nìkan ní kẹjẹ àjọsọ tó jọmọ́ntà jọ ń sọ lórí ètò yìí ojú ò ní tì yín ká sùn láyọ̀ o.

0: ohun pàtàkì ni ìlera jẹ́ fún ni àrùn tó takú tó lóhun ò ní bí rè sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀ ilé iṣẹ́ miracle apps international mr guarantee àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀tẹ́gbò tó fi ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣèwọ tó o ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì ẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì lára ó máa yúnni àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọbìnrin tí ń ṣe ségesège tí ó mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sílé iṣẹ́ miracle aba international mr guarantee ó lè jẹ́ mọ̀ràn lásán ló nílò tọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbó tọgbó igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 ilé iṣẹ́ miracle apps international mr guarantee ló sọ pé a ò ní fàìsàn lògà
1: ẹ káàbọ̀ sórí ètò ìlera rẹ ṣe pàtàkì láti ilé iṣẹ́ miracle apps international mr guarantee olóòtú ìṣètò àti ìsan ara ibikíbi tí ẹ bá ti ń bọ̀ sọkalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè mí sórí nọ́mbà mi 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 gbogbo ohun tọ́lọ́run dá dáadáa mọ̀ ni kò sí àrùn tí kò lóògùn torí ọlọ́run ti dá ògùn síwájú àìsàn àyàfi tí ìwọ kò bá ti pàdé ènìyàn kan gbòógì tó kájú ẹ̀ ní ilé iṣẹ́ miracle apps international mr guarantee àwa kì í ṣe awogba àrùn tí a kó láti ibi ẹ̀gbin láàrin ọkùnrin àti obìnrin àrùn ojú ara làwa ń tọ́jú wọ́n lè pè ní urinary tract infection pelvic inflammatory disease tàbí bacterial infection àrùn ojú ara ni gbogbo wọn a lè kó àrùn ojú ara láti ibi ìdọ̀tí ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin sí obìnrin àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tí o bá ní àrùn ojú ara títa ríro tí o bá fẹ́ ṣẹ̀yọ́ kúrọ̀kúrọ̀ lójú ara àti gbogbo ara ara yíyún ara jíjájẹ inú rẹ yóò máa kùn ẹ̀yìn ríro ara títa ara gbígbóná ìtọ̀ rẹ yóò máa yẹ́lò pẹ̀lú ibà lóòrèkóòrè ara gbígbóná láti inú wá internal heat nǹkan yóò máa rìn káàkiri ara rẹ tàbí kí nǹkan funfun kí ó máa jáde lójú ara rẹ tí obìnrin ò bá tètè mójútó àrùn ojú ara ó lè ṣe àkóbá fún àlejò obìnrin ó dẹ̀ lè dènà èrè ìgbéyàwó tí ọkùnrin ò bá tètè ṣe ìtọ́jú àrùn ojú ara ó lè sọ omi lọ́gbọ́lọ́gbọ́ ọkùnrin di omi lásán eléyìí lè ṣe àkóbá fún èrè ìgbéyàwó ní ilé iṣẹ́ miracle apps international olóòtú ìṣètò a ti ṣe àrídájú oògùn ìṣètò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àti iṣẹ́ ìwádìí ìlera yóò sì jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run má wo ara rẹ níran kàn sí wa nílé iṣẹ́ miracle apps international ibikíbi tí o bá ti ń bọ̀ sọ̀kalẹ̀ ní ilé epo nnpc gáàkànbí ìsàlẹ̀ ní ìlú ìlọrin yà sí ọ̀nà tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo ládojúkọ aláǹgbá pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ rotnus ní ọ́fíìsì wa rí i wípé orí bánà wa ń bẹ̀ kó o tó wọlé o tàbí kí o pè sórí nọ́mbà yìí 0706679793 lẹ́ẹ̀kan sí 0706679793 òun náà ni whatsapp nọ́mbà mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 0703650-8206 lẹ́ẹ̀kan sí 0703650-8206 kí ni àpẹẹrẹ tí ìwọ yóò máa rí tí o bá ní àrùn ìṣètò ìwọ yóò máa ṣẹ̀yọ́ ní wákàtí sí wákàtí pàápàá jùlọ lálẹ́ eléyìí kò ní jẹ́ kí o rórun sùn dáadáa ẹ̀yọ́ rẹ yóò lẹ bí ẹ̀yọ́ ọmọdé ìnira gbíngbin pẹ̀lú títa ríro kí o tó ṣẹ̀yọ́ ìwọ yóò sì máa làágùn síbẹ̀síbẹ̀ ṣeréṣeré ni ó máa jáde tàbí kí ó má wá rárá ó máa ń gba àkókò pípẹ́ kí ẹ̀yọ́ tó jáde ẹ̀yọ́ yóò máa ṣẹ́kù sínú bladder ní gbogbo ìgbà ẹ̀yọ́ fífọ́nká bí iná wẹ́dà tí o bá tètè dìde ìwọ yóò ṣẹ̀yọ́ sára tàbí kí ẹ̀yọ́ má ní kọ̀ntì control ibi to ba joko lo nse yo si iwadi ijinle fi ye wa wipe apoju eran jije red meat pelu processed food le se akoba fun arun iseto e ma je efo pelu eso ki e si ma mu omi daada e sora fun oti mimu ti o ba tin pe 40 years toju ara tori bi o ba se ndagba si o se se ki o ni arun iseto ti o ba ni baba tabi aburo tabi egbon to ni arun yi o se se ki wo na ni toju ara re ijafara lewo iwadi fi ye wa wipe okunrin ti o ba se ojuse re lodo aya re o le se idiku 20% lati ni arun iseto ti a o ba tete toju arun yi o le ba bladder je tabi ko se akoba si kidinrin yo si so okunrin di akurete ni ile ise miracle helps international mr guarantee olootu iseto ati se aridaju ogun iseto ojo ti a ba bi ewure lo ma rin ojo ti iwo ba bere si ni lo ogun wa ni iwo yo bere si ni ri ayipada lagu ara re at fast gbe igbese kia kia ko si to wa wa ni ile ise wa ohun ta awon eyan ri o ni won fi kan sara si wa ni won fi npe wa lotun ni won fi npe wa losi iwo na ma bo tori aisan ni pa memora ke npa o tun mi sita ke ntu ole loruko ohun o wa so pe o ti nawo nawo nawo o ti logun sibe sibe o ri ayipada odin so pe na lai igba ti na true ba ikoja enikan o mo ni mo gbe igbese kia kia lori arun to nba ofinra nitori igbese to ba gbe ohun ni o mu oku ninu arun to nba ofinra iwo sati ma bo wa si le ise miracle helps international mr guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 nje o fe gbe igbese aye alaafia nje o mo wi pe arun to nda e laamu o le je afowofa latara ijekuje imukumu ati lilo ara eni nilukulo pelu aise ayewo ara re lore kore ti o ba fe gbe igbese aye alaafia toju isan ara re tori isan je opomolero ti isan re ba wa laafia yo soro fun aisan lati kolu e sugbon ti kudekude ba de ba isan ara re wahala ni yo de ba gbogbo ara boya isan ara ti eje ti da ise sile ni o je ko ma rin wonku wonku abi o rin koloba o le rin lati opo ina kan si keji to ma fi re o eje ka toju okan wa daada tori okan wa lo nlu awon isan lati gbe eje yi ka gbogbo ara wa ati lati da eje pada sinu okan wa e sora fun apoju iyo oti mimu processed food pelu apoju wahala stress eleele se akoba si okan wa inira yo de ba ara nje o mo wi pe bi sugar ba po ninu eje o le se akoba fun isan lati gbe eje yi ka ara paapa julo iwo ti o ni arun atogbe pelu eyo sise ni gbogbo igba ebi yo ma pa e ongbe yo ma gbe o airo orun sun dede iwo yo ma ru yo ma gbe koda egbo ara re ko ni tete jina se toju arun atogbe eleele se akoba si isan ara re ti yo si nira lati gbe eje kaakiri ara wa yo si nira lati se ohunkohun iwo ti o ni ifunpa giga gbiyanju ki o toju re daada eleele se akoba fun isan lati gbe eje yi ka ara ati lati da eje pada sokan wa eleele fa low blood pressure teje ba di yo nira lati gbe owo ati ese daada ati lati fosoke fosodo aitoju isan ara o le se akoba fun obinrin ti yo ma mu nkan alejo ma wa pupo fun opolopo ojo lai duro lasiko iwo sati ma bo wa si le ise miracle helps international mr guarantee ibikibi ti o ba ti nbo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni ofisi wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 07066799793 lekan si 07066799793 ona ni WhatsApp number mi tabi ki e pe mi sori number eleyi 07036508206 lekan si 07036508206 ti isan ko ba le gbe eje si bi nkan omokunrin daada boya penavin block o le se akoba fun okunrin yo si so di akurete lodo aya re ti isan inu irina re retina vein ba da ise sile ele le fa ki o ma ri kurukuru tabi ki irina re da ise sile tabi ki irina wa ma wa omi ipe ti a peju soku ti a ba se be fun alaare o se se ko ma ku yo ni alafia awoka laku egbe aromolegun arun isara ni papa julo lasiko ojo tabi asiko otutu janjan owo janjan ese ese wuwo lati gbe orun owo orun ese orun ejika orunkun ibaradi ati bere inira ati joko wahala nla ati dide inira koda iwo ko le rin lai lo popa o ni alaafia ni gbogbo ara ati orikiriki ara re ele iri be tori isara re ti da ise sile eje ki a toju awon arugbo wa owo kan ese kan ti da ise sile airo orun sun aya didun ori fifo lore kore owo gbigbon ese gbigbon bata yi o ma jabo lese re fun itoju arun isan a o se iwadi lekun rere pelu orin te igbalode lati mo kini nkan to nfa ilera ara re olohun oba iwosan yo wu esan a o ni fi aisan logba ami nikan ko to dide wuya fun itoju ara re ma so pe mo ti nawo nawo nawo mo ti gbiyanju gbiyanju gbiyanju ko sise kan si wa olohun yo lo wa lati da alaafia pada si ara re alaafia yo si je ti e lagbara olohun ibikibi ti o ba tin bo sokale ni ile epo nnpc ga kan bi sale ni ilu lorin ya si ona to wa legbe ile epo ladojuko alangwa petesi to wa legbe rotnus ni office wa ri wipe ori bana wa nbe ko to wole o tabi ki o pe sori number yi 070 66 799 793 lẹ́ẹ̀kan sí 070 66 79 97 93 òun náà ni whatsapp number mi tàbí kí ẹ pè mí sórí nọ́mbà eléyìí 070 36 50 82 06 lẹ́ẹ̀kan sí 070 36 50 82 06 tó o bá ti ń ṣàkíyèsí àwọn kùdẹ̀kudẹ nínú àgọ́ ara rẹ gbéra ńlẹ̀ máa bọ̀ ọlọ́run ọba lọba ìwòsàn yóò lò mí fún ọ láti wù ẹ sàn lágbára ọlọrun.
2: mo mọ̀ pé wẹ́ńdẹ́ o oògùn jẹ́.
0: ohun pàtàkì ní ìlera jẹ́ fún ni àrùn tó takú tọ́lọ́hun ò níbi rè sọ fún báyìí wípé kì í ṣe lé rẹ̀ iléeṣẹ́ miracle arts international mr garanti àgbà oníṣègùn ìbílẹ̀ tó mọ ewé ẹ̀ tegbò lọ́fí ń sọmọ aráyé lóore ti dé láti ṣàyẹ̀wò àìlera lóríṣiríṣi ọ̀nà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé kí wọ́n lè mọ̀rọ̀ àìsàn tó ń bá ọ fínra àìsàn wo ló ń ṣe wọ́n tó ti rò pé ò sọ́nà àbáyọ àwọn kòkòrò ara ti ń fa ìṣòro ságọ̀ ara ẹni ọwọ́ ó máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì ojú ẹni ó máa wò bàìbàì kára ó máa yún ni àìlèṣe déédéé ọmọkùnrin àti nǹkan àlejò ọmọ obìnrin ti ń ṣe ségesège yóò mú kí ni obìnrin ó máa wú lábàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra báyìí máa bọ̀ wá sí ilé iṣẹ́ miracle aba international mr garanti ó lè jẹ́ mọ̀ràn lásán lo nílò lọ́rọ̀ rẹ ó sì dayọ̀ ó ti tọgbọ́ tọgbọ́ igbó ti dí ó ti tọ̀nà tọ̀nà ọ̀nà ti gbàyà mọ wulẹ̀ sòkò kiri mọ́ o fún èyíkéyìí ìṣòro tó ń bá ọ fínra ẹ máa pè sórí nọ́mbà yìí 070 667 9973 lẹ́ẹ̀kan sí 070 667 9973 ilé iṣẹ́ miracle arts international mr garanti ló sọ pé a ò ní fàìsàn lùgbà.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: In the finest city of Ilori lies a secret.
2: Diamond 88.7 FM.
1: Radio like no other. Tune in and discover this flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.